0: kò ní fún ọlọ́run lókè ọ̀run mo kí ọlọ́run tó dá ọ̀run òun ayé mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé wow òní ni ọjọ́ Wednesday pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù ni mo gbàdúrà fún ọ ọwọ́ adánilóró tí wọ́n gbélé ọmọlẹ̀ tí kò jẹ́ kó tẹ̀síwájú nínú ìrìnàjò ògo ọwọ́ yẹn máa gbiná dànù mo so àsọtẹ́lẹ̀ sí ọ lórúkọ Olúwa Jehova ọwọ́ búburú tí wọ́n gbélé àyànmọ́ rẹ mọ́lẹ̀ tí kò jẹ́ kó ró lóore tí kò jẹ́ kó rá láàánú lórúkọ Jésù ọwọ́ yẹn máa gbiná mo so àsọtẹ́lẹ̀ sí ọ pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù ayé ò ní rí ọmú lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ogun ìdílé bàbá ogun ìdílé ìyá kò ní rí ọmú o lórúkọ Jésù ogun ìdílé ọkọ ogun ìdílé àna rẹ lórúkọ Jésù kò ní rí ọmú mo gbàdúrà fún ọ ilẹ̀kùn ìrànlọ́wọ́ tán fi lára tì mọ́ àánú kó ṣí lọ́sẹ̀ tó wọnú ẹ̀ yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọ̀sẹ̀ yìí gangan kó tó jáde kúrò nínú ẹ̀ mo nílẹ̀kùn ìrànlọ́wọ́ tán fi lára tì mọ́ ní ọ̀sẹ̀ yìí nílẹ̀kùn náà máa ṣí báyìí ni Olúwa wí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ibi tí wọ́n dá ọ dúró sí yàrá kò ṣeéṣe tó wà yàrá kò bọ́ sí tó wà lórúkọ Jésù àánú gbé ọ jáde mo wí lórúkọ Olúwa Jehova àánú gbé ọ jáde ìwé Daniel orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní ọwọ́ kan kàn mí ó gbé mi kúrò lórí eékún mi ó sì gbé mi dìde lórí àtẹlẹwọ́ mi mo gbàdúrà fún ọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ gbogbo ibi tí wọ́n dá ọ dúró sí àánú olódùmarè kó bá mi gbé ọ kúrò níbẹ̀ Isaiah 38 verse 14 ó ní bí àkọ̀ tàbí alápáǹdẹ̀dẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo dún mo káàánú bí oríri àárẹ̀ mo ojú mi fún ìwòkè ó ní Olúwa ara ni mí ṣe onígbọ̀wọ́ mi mo gbàdúrà gbogbo ẹ̀yin tí wọ́n fi sínú yàrá ìnira gbogbo ẹ̀yin tí wọ́n ní kí ara máa niyín gbogbo ohun tí wọ́n fi sí àgbo ara rẹ tán ní kó máa ni ọ́ lára gbogbo wàhálà tí wọ́n dá sí ọlọ́run tí wọ́n ní pé kára mọ́ ọ fi ni ọ́ báyìí ni Olúwa wí o ọlọ́run àwọn wòlíì kó bá mi ṣe onígbọ̀wọ́ rẹ lórúkọ Jésù kó gbà ọ nínú tàkútí ara níní mo sọ tẹ́lẹ̀ ìwé Jóòbù orí ìkarùn ẹsẹ̀ kejìlá ó ní ó yí ìmọ̀ àwọn alárekérekè po ó ní ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣẹ mo gbàdúrà gbogbo ìmọ̀ alárekérekè lórí ọ̀rọ̀ rẹ lórí ayé rẹ lórí àwọn ọmọ rẹ lórí ìdílé rẹ ọlọ́run kó bá mi yí dànù ìmọ̀ alárekérekè lórí ayé rẹ lórúkọ Jésù Olúwa kó yí dànù mo wí lórúkọ Olúwa Jehova gbogbo ìmọ̀ àwọn òróró lórí ọ̀rọ̀ rẹ ọlọ́run kó tari rẹ ṣubú lógedengbe mo gbàdúrà fún ọ gbogbo ẹni lé ọ ó lé ọ lójú ayé kò rí ọ ó ní òun tún máa lé ọ lójú orun mo gbàdúrà pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù wọn ò ní rí ọ mú àlá búburú tó máa ń fi gbogbo gbà láyẹn lórúkọ Jésù aláyẹn ò ní ṣe àlá búburú tó lámọ́jú yẹn aláyẹn ò ní ṣe sẹ́ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àlá kó máa bára rẹ láginjù àlá kó máa rí ara rẹ láàrin àwọn òkú àlá kó mọ jẹun lójú àlá àlá kan máa bá ọ lò pọ̀ lójú orun báyìí ni Olúwa wí àlá búburú yìí Olúwa fi òpin sí ní orúkọ Olúwa Jehova a fi òpin sí àlá yẹn ọfà gbèsè tí wọ́n ta ọ tí ayé rẹ fi ń lùwẹ̀ nínú gbèsè tó fi ń fi gbèsè san gbèsè lórúkọ Olúwa Jehova ọfà yẹn gbiná lára rẹ ohun gbogbo tí wọ́n jí lọ lọ́wọ́ ẹ ohun gbogbo tó gbà lọ lọ́wọ́ rẹ tó wá fi ń sunkún káàkiri ohun tí wọ́n gbà lọ láyé ẹ tó fi ń dààmú káàkiri báyìí ni Olúwa Jehova wí o ó yá gba nǹkan rẹ padà ohun tó jí lọ lọ́wọ́ rẹ lórúkọ Jésù gbá padà gbá padà gbá padà gbá padà ohun tó yọ lára ẹ lórúkọ Jésù ó yá gba nǹkan rẹ padà ìwọ ológore o àkókò ti tó fún ọ lórúkọ Jésù bẹ̀ẹ̀ sí lògo rẹ bẹ̀ẹ̀ sí lògo rẹ bẹ̀ẹ̀ sí lògo rẹ àánú kó yanjú ọ̀rọ̀ rẹ àánú kó yanjú ọ̀rọ̀ rẹ anu ko yanju oro re oke ti won ki gun ja nile baba re iwo ma gun ja o ise re ti won ki se boro nile baba re ohun ti won ki gba won laye kan se nile baba re nitori iwo ba ipe ipade iwo ma se loruko jesu anu yanju ogun re o yanju oro re ileri adese ogo ni fọlọrun loke orun ijade re toni o ni jade leku lowo bo ti jade layo wa pada wole ni isegun be lo se ma ri ogo ni fun oruko oluwa olubukun ni fun olorun israeli jesu oluwa wa ami oruko mi ni woli ati ajinre femi joshua dairo ti gbogbo eniyan mo si baba anu yanju e lati nu ijo Christ Apostolic Church Goshenland ile anu yanju e ti olorun gbe wa kale si eyin Monarch Luxury Hotel ni iyana sapati ti awon kan mo si Miriam Hall ni idojukoju Olororo Estate Gamo Road Ilorin Kwara State gbogbo mo olorun to ngbo mi ni bi gbogbo to tin gbo mi mo fe fi akoko yi pe o si bi pade adua lagbara ti olorun gbe kale ni gbogbo ojo Thursday ti o ma nwaye ni ile anu yanju e ti akori re se wakati anu yanju e fun ilu Ilorin jo ibi gbogbo ti o ba wa ni aro ola ti se ojo Thursday bi pe iwo na wa ni bi pade ago 9 abo laaro ni ipade mo nbere sori titi olai o ma lagbara pupo pupo mo fe ki iwo na ri pe o waye o wa nbe Olorun pa lase fun wa pe ka mu 3 sachet water wa si ori ile yen gbogbo ibi kibi ti wona ba tin gbo mi lo wa 3 sachet water re ri wi pe iwo na ko dani ka jo pade ni ile anu yanju e awon wo ni Olorun pe si bi pade yi gbo gbogbo iwo to ba mo pe ologo laye o de fe logo re oni ogo laye o mo pe ologo o de fe logo re ri pe o wa ni bi pade yi gbogbo iwo ti ologo ṣugbọn to ri pe won o je ko ologo yi lo Olorun pe o si bi pade yi bi pe iwo na wa nbe sori gbogbo eyin ti won ti ji nkan lo lowo yin to mo pe o ti so kini kan nu o mo pe o so nkan kan danu ohun to de sonu yi o mo pe o de ri ohun lo n wa kaakiri ohun lo da o duo tabi won ti yo nkan kan lo lara re won ja nkan kan gba lowo re loju aye ni tabi loju orun Olorun pe o si bi pade yi ri wi pe iwo na wa ni bi pade yen gbogbo eyin ti e n gbiyanju lati ko orilede Nigeria ṣugbọn ti ko saye fun lati ko ni orilede Nigeria gbogbo ibi to ba lo tabi to ba de to je pe won da o pada ni embassy ni akoko re ti to bayi Olorun fe gbe o rin ajo ki okun yen ri pe o wa nbe pelu international passport re ri pe o wa ni orile anu yanju e gbogbo eyin te je gbese o mo pe o nluwe ninu gbese Olorun pe o si bi pade ri wi pe o wa nbe gbogbo eyin ti won ki saanu fun won saanu fun iwo lo ma ran yan lowo ṣugbọn to ba ti di pe ko won ran yan lowo o ki ma ri yan ri wi pe o wa ni bi pade be ni gbogbo eyin ti e ko de ile kan ti nkan daru fun yin a Olorun pe o ni bi ti bi pade bi wi pe iwo na wa ni bi ipade yen gbogbo eyin ti awon olore ma nsa fun ti olore ki fi bo dale ri wi pe iwo na wa ni bi ipade bi Oluwa ti nbe ti emi e wa anu Olorun oni fi aye ele Olorun anu yanju e o ma ba mi yanju oro re gbogbo eyin te nwoju Oluwa fun omo ri wi pe o wa ni bi ipade yen bi Oluwa ti nbe ti emi e wa akoko ati bimo re to iwo na ma dolomo laye ri wi pe o wa ni ile anu yanju e gbogbo iwo okunrin ton so pe atore o le domo yen ri wi pe iwo na wa ni ibi ipade yi gbogbo eyin okunrin te nwa ise be ni o nwa ise certificate lo n gbe dani o ti fi certificate wa maruwa o ti fi certificate o ti fi wa taxi car o ti fi gokada ah ri wi pe iwo na o gbianju lati wa nibi ipade gbogbo eyin akobi ti e le da gbe eru yin to je pe awon aburo yin numba yin gbe awon iyawo lo bo gberu re awon ebi iyawo re awon lo npe ko to so wo ilewe omo re olorun pe o si bi pade ri wi pe o wa nbe gbogbo iwo ti emi okukun yo lenu to mo pe awon emi okukun yo lenu ri wi pe o wa ni bi pade olorun anu yanju e o ma fi anu ori ile yen o ma fi tun itan re ko a de fi yin itan re pada ogun a de se fun patapata be lo se ma ri ri wi pe iwo na wa ni bi ipade adua yen mo de mo pe pelu ase tin be ni oruko jesu oro re a dayo mo fe ka lo sinu iwe Isaiah 50 verse 7 oni nitori ti oluwa jehovah yo ran mi lowo oni nitori na emi ki yo damu oni nitori na ni mo se gbe oju mi ro bi okuta lile emi si mo pe oju koni ti mi gbogbo eyan omo olorun ni bi gbogbo to tin gbo mi ni bi gbogbo to ti afefe kan ni yi fe de ohun ti mo mu wa fun na ni ran lowo olorun olorun ti se tan lati ran lowo olorun ti se tan lati yi itan re pada gbogbo omo olorun to ngbo mi akoko iyi pada re de akoko iran lowo re to o ni idire ni mo se gbe oju mi ro bi okuta lile emi si mo pe oju koni ti mi bi oluwa ti nbe ti emi e wa oju koni ti o bo se le wu ki ogun re o le to wa ri anugba bo se le wu ki ogun re o le to wa ri ranlowo gba bo se le wu ki ogun re o le to loruko jesu ileri olorun ase ninu aye re iranlowo oju ojo awa ori iranlowo asiko awa ori iranlowo igba awa ori be ni o ni se daduo okan re abale akoko igbedide re akoko yen ti wole de akoko isodi nla re akoko yen ti wole de akoko iranlowo re akoko yen ti wole de mo mi kan mo beru bo se le wu kogun yen o le to iwo lo ma bori wa de yin olorun o oro re adayo ileri ase ogo ni fun olorun loke orun gbo je ka jo pade ni agogo mesun abo aaro ojo Thursday tin se ola yi agogo mesun abo aaro ojo Thursday tin se ola yi je ka jo pade bi oluwa tin be ti emi e wa iwo le ri kan oro re dayo ogo ni fọlọrun loke orun olorun gbo adua wa jesu oluwa wa ami pe mi sori number 08032404977 oro re dayo iwo gangan ni eri kan o dabo
1: Diamond 88.7 FM ogbon tarigi ni wa

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí a bí ní fún mi mẹ́tù rẹ̀bí. Bí a yẹ ṣe bí bí wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working.

gbé ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn. Ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì, ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀, ọlọ́run ò mọ sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkùnrin rẹ̀. Wo Olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá, ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe. Kò ṣeé ṣe kan ní fi hàn mí yẹn. Gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀. N tí wọ́n pè ní mistake mọ̀mọ́ pè, àṣẹ ni ó parí iṣẹ́. Gbogbo kò ṣeé ṣe rẹ̀, gbogbo àṣìṣe rẹ̀. Sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lójijì lọ̀rọ̀ rẹ̀ gbọ́. Màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín. Ẹ̀dùn ní mọ́tò. Sọ́mọ tó bá yín kọ́ ni. Ẹ mú wa. Kò ní wálẹ̀. Àwọn yòókù náà ò ní wálẹ̀. Onú ọjẹun ọmọ o. Ó ṣe gan o. Nice. Gbogbo ẹyin ara lé ìwọ náà jẹun ọmọ. Ẹ wo ohun tó mú testimony ìyá yẹn jáde. Mi ò mọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀. Tó fi jẹ mùkún tó látọwọ́ áńgẹ́lì. Kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí. Ẹ wo mi ò tiẹ̀ lé ìròyìn. Gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí áńgẹ́lì èyọ sí wọn. Kì í ṣiṣẹ́ kankan fún wọn. Ẹnìkan ní kí ló fà á? Torí pé wọn ètí di ajogún ìgbàlà. Nínú ìwé Hebrew chapter 1 verse 14, bí Bíbélì ṣe sọ́nà mo ṣe jùlẹ̀ yẹn. Ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà. Ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà, áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀. Ó lè mí fi ń bẹ̀ yín o. Ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Òní lọ́jọ́ àánú, ẹja lọ church. Ẹ̀yin 3,000 kan tí mo ti sọ ìlérí fún, màá fún yín. Because a tún lo anointing oil, a sì tún lò lónìí náà, a sì tún lò bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run títí ọ̀sẹ̀ yóò fi kanlẹ̀ ni. Àwa ti dé church látàná Tuesday. So ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí náà, ẹ máa tètè bọ̀. Ẹ dé títí 6:37 nígbà tí ó bá di 10:30 a ti kúrò ní church. And mo gba Ọlọ́run gbọ́ pò ní ọjọ́ àánú wa ara àánú gbà. Ẹ̀yin wo lẹ fẹ́ san re àánú? Ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó rówó lánàá, san ìdá mẹ́wàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú. Ọlọ́run jọ jáńgẹ́lì mi ó sàánú mi. Ìjọ kan lọ kájú àdúrà. Account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú. 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn ò bá wọlé ẹ lu eléyìí 2017-42-90-47 First Bank nìyẹn. Comfort Life Mission International ló ní ó gbé jáde. Gbogbo ọmọ Ọlọ́run ni kó rí gbogbo àánú. Mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí dà, ẹ wá kúnlẹ̀ wá dọ̀bálẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín. Ká áńgẹ́lì sí yín. Ẹnìkan ní wòlíì, ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà? Ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ni ìwé Psalm láti 31-36. Psalm 131 Psalm 131 ó ní àríwẹ̀ parí ìwé Psalm. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ́ mark wedding anniversary yìí. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí, oríire ni wàá ṣe. Wàá gbádùn ayé, wàá tún gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́. Márèjì rẹ ò ní dàrú. So wá rí bó ṣe lé lọ́dún kan sà, bẹ́ ẹ ṣe lé lọ́dún kan mà. Ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá. Ó wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081-71-65-66 ẹ send the message yìí, ire àtàánú kọ́ bá yín. You are blessed. It is well with you.

0: tẹ́lẹ̀ látorí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023, mi ò tiẹ̀ bọ́dà ti lọbẹ̀. So má yẹn wá fún wa ní quick notice, mi ò gbégbèsè gbòdì ẹ̀rọ ọkọ̀ mi pé à á lọ gba ilé mi, ìmọ̀ àtọkọ̀ mi àti gbogbo àwọn èèyàn tájọ wà ń léyàwá mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú ní flat tiẹ̀. Má yẹn ti rò pé kò sí wọn tó expect pé mi nǹkan lè fi wọ́n lẹ̀, but the, to the glory of God, ìgbà ọjọ́ kan mo ṣe lọbẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ pálọ̀ nínú ilé yẹn, mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sàmójú ò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé, pé ṣe ni mo máa fi bínú ju rédíò mi máa ju sínú odò yẹn. Pé tó bá ti kọ́, torí má ní ti rò pé a ní option láti 250
1: ogele odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ, kì í ṣe pé ó pọ̀.
1: Ibẹ̀ lẹ fẹ́ ju rédíò yín sí.
0: Mo níbẹ̀ mo máa ju rédíò yẹn sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn lọ́pṣọ̀n ju pé kankan ṣàkútú continue bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo ní láláwó lòun ò lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá, wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn ṣàmà ní igi ò le tó, wọn ní zinc ò le tó, gbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn tún fi ṣe lọ́gìn POP. Wọ́n ní màdá mọ ọlọ́run wà lẹ́yìn yìí, wọ́n ṣàmà sọ bẹ́ẹ̀ máa ní ọlọ́run sáà mọ̀ jó. Mo fẹ́ dúpẹ́ ní ọlọ́run pé ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tó mo dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò bí mi ò lóòdù wọ̀nyẹn mọ́.
1: Ẹ sọ rédíò nù mọ́.
0: Mi ò sọ yẹn nù mọ́, mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ mala. Tó máa lá òdùdù yẹn lọ.
1: Irọ́ ni o.
0: Ó tọ́ ni o.
1: Somebody shout hallelujah o.
2: Yóò dà fún
3: ẹ
2: sórí ẹ ní ọjọ́ West.
3: Today be Wednesday.
2: Gbogbo ẹyin tí ẹ gba ìpè
3: yìí. All of you that believe in this commission.
2: Wọ́n fẹ́ dá nǹkan padà fún yín.
3: This is about to be restored to you.
2: Nawo ẹ sókè.
3: Lift up your head.
2: Sọ pé kí láyé ti gbà lọ.
3: What are you taking from me?
2: Mo gbà
3: pàdé. I take them back.
2: Kí ni wọ́n ti gbà lọ?
3: What are you taking from me?

0: ṣe.
1: Ṣé rí ọwọ́ yìí? Mo ti gba abẹ́rẹ́ gba abẹ́rẹ́ gba abẹ́rẹ́ kò ṣiṣẹ́ ṣe ló tún wọ́n tóbi si. Tọ́ba ní ti bọnú mi gbọ́ gas. Mo máa fi sí heat kò sọ tí mi ò lò tọ́. Ṣùgbọ́n nígbà tí dájú pé jáde jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ Bukola tán jáde mi ò lè tètè jáde.
0: Mọ́níta ni Bukola.
1: Bukola bẹ́ẹ̀ ni èmi ni the last Bukola tó jáde ń jẹ because ara ni ọ̀tá mi. Tí wọ́n bá fẹ́ gbé ọwọ́ mo ní láti gbé ọwọ́ kejì sókè kí n tó lè lift ẹni. Ṣùgbọ́n níjọ́ tí dájú gba àdúrà síjọ́ náà ọjọ́ Wednesday that was Iléyà Pọ̀lá. Gbogbo ohun tó kọ́ abẹ kọ́kọ́ ọkọ́kọ́ tú ni that was alẹ́ Sunday. Ètútú yìí pọ̀ débi wípé ìgbà tó yẹ ìjẹ́ ń jáde.
0: Ta ló rántí obìnrin lọ́jọ́ tó gbé egbò yẹn wá nínú ọwọ́ rẹ̀?
1: Mi ò lè gbọ́wọ́ yẹn sókè pàápàá níjọ́ náà. Ó di wẹ́ẹ̀ze ó bíu dájì mo tún wá ní the following Thursday. Mo ló kú ẹ̀yìn bíi ẹ̀dùn òróró sí ní Thursday tó lọ. Dájì ẹ̀ wo ọwọ́ mi.
0: Ọwọ́ mo fi ṣiṣẹ́ ọwọ́ tó ti légbò tẹ́lẹ̀. Ẹ wo bó ṣe
1: ṣùgbẹ́ lórí ọwọ́ yìí.
0: mọ̀bọ̀ in fact I cannot talk. You are great. Madam ogun tó ṣẹ́ kò ní gbérí mọ́. Ègbà dájínà yẹn ti lana in Jesus name.

0: ẹ̀mí inú mi sọ fún mi pé kí gbogbo yín ó jókòó kẹ́wàá mọ̀ gbàdúrà yìí lórí ìjókòó yín bó o bá wá jókòó lé ohùn rẹ a jẹ́ wípé n tó kù ní báwọn ni pé kó o kúkú fa sólè lórí ó lọ nìyẹn náwó sókè gbàgàdà sọ pé ní orúkọ jésù wàá rí ayé ara rẹ wàá máa wò ó tí wọ́n gbé sórí burial ground wàá kọ́ máa ń di ara rẹ pé kó kúrò nínú ibojì yẹn wàá ní peter ajẹ́kúnlé ìṣọ̀lá jáde nínú ibojì ọ̀yà pàtẹ́ ọwọ́ ayé mi jáde nínú ibojì ẹni tí ò bá lè lé ayé ẹ̀ jáde nínú ibojì ayé mi jáde nínú ibojì peter sọ ń gbọ́ peter dẹkúlé ìṣọ̀lá sọ ń gbọ́ mi báyìí jáde níbojì yé ayé mi fò jáde níbojì mo jáde níbojì náà èmi mi ò kí ń ṣe èrò ibojì jésù olúwa ẹgbẹ́ ìwé yín lé ẹsẹ̀ tẹ́ẹ̀tì máa kọ nǹkan kọ̀ọ̀kan tí máa ń sọ fún yín bí mo ṣe ń pray ní mo sọ nǹkan and I can say anything that is good are you ready kọ ilé sílẹ̀ a poor man is not a man without money in his pocket but a poor man is a man without vision tálákà òun kọ́ ni ẹni tí ò lówó lápò but tálákà ni ẹni tí ò ní ìran ọjọ́ ọ̀la if you don't have money today that does not describe you as a poor person a poor person simply means a person without vision is a poor man very very poor ẹni tó ní owó lápò kò kí ń ṣe olóṣì that is why ẹ kọ sílẹ̀ òkèrè gbọ́ mi do not ridicule anyone taking ọ̀kadà from one place to another ẹ má fojú pa anybody tó ṣẹ́wọ́ sọ́kadà tó wá torí ó bọ́ bí ó ń bọ̀ sọ̀rọ̀ tàbí ó mọ́ rí ládùúgbò ó wá rò pé èèyàn ńlá ni ní bá ń dọ̀kadà dúró ló ní sábó kángbò lọ sábó ló ní pékélé pékélé ló ń pa àtẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ pa àwọn pé àsọ̀kadà tiẹ̀ náà máa gbé náà no bó ṣe gbọ́ kadà yẹn kò mí ìpó pọ̀ o kò mí ìpó pọ̀ èmi náà máa ń gọ̀ kadà ńgbà mí àwọn situation máa ń ṣẹlẹ̀ condition máa ń fà ńgbà mí a ti lọ rí tí mọ́tò wa sáré breakdown tí wọ́n nídìí pé kí n jókòó síbì kan kọ́ sáré lọ bá mi fees ẹ̀ wá ẹni tó rí mi ń bẹ̀ yẹn tó mo jókòó a ní ṣe pé lé wọn tiẹ̀ rí wọn tiẹ̀ lówó bá a ṣe mọ́ wò wọ́n lọ láì abẹ́rẹ́ abẹ́ páànù tó kó sí kò sì mọ̀ kọ́ sáré lọ bá mi ṣe bẹ́ẹ̀ tí mọ́tò mi wá ni kì í dẹ̀ ṣe mọ́tò rádaràda kò ní mọ̀ ó ti jọ́ọ̀jì mi báyẹn a poor man is not necessarily having money or not but if that man have a bright vision he is a wealthy man.
1: Ìlọrin o ṣé o mọ̀ pé Friday ọ̀sẹ̀ ilá tó pàdé àárọ̀ Friday kí lẹ fẹ́ wá ṣe mantu arúgbó ọjọ́ la fẹ́ pín fún gbogbo èèyàn ọ̀fẹ́ dẹ̀ leléyìí handkerchief fún gbogbo ènìyàn ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ èsùn mọ́ sáàsún ẹkún kalẹ̀ torí iṣẹ́ rẹ̀ parẹ́ tẹ́ ẹ bá ti gba handkerchief arúgbó ọjọ́ yìí láàárọ̀ Friday lárúgbó ọjọ́ bẹ́ẹ̀ ṣe lórí tẹ́ ẹ bá délé alẹ́ ọjọ́ tẹ́ ẹ bá délé ẹ tẹ handkerchief yẹn síbi pillow ẹ gbòrí lè mọ́jú ìṣẹ́gun tẹ́ ẹ bá rí lóru yẹn ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́ tó bá di òru ọjọ́ kejì ege handkerchief yẹn ẹ tún sọ mọ́ ọrùn ọwọ́ yín lẹ́bàá tún sùn wọ́n mú ẹ̀rìn ìrìnàjò àyànmọ́ tó ti gbogbo ẹ padà kílẹ̀ tó mọ́ táàárọ̀ ọjọ́ kẹta bá wá dé ó tún handkerchief yẹn lọ́wọ́ ló bá mú ọsẹ kan mọ́ ló bá fọ́ handkerchief yẹn ṣe kẹ̀kẹ́ ló bá fi wẹ̀ ìgbésẹ̀ láti yọ gbogbo sí ayé kúrò lára ènìyàn tó bá di pé o ti fi wẹ̀ tán ẹ fọ́ tẹ́ ẹ bá ti wọ́ fọ́ ẹ gbọ́ àṣírí tó le ẹ wàá sọ ní handkerchief padà sí ẹnìkan wà tó fẹ́ kó ráàánú lójú ẹ ẹ wàá fi handkerchief yẹn nujú lọ bá a bẹ̀ sí rojú eré láyé yín tàbí kẹ́ fi handkerchief yẹn sẹ́yìn fóun pẹ̀lú ìgbàgbọ́ ẹ pé ẹni tẹ́ fẹ́ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àánú á jáde láti bẹ̀ handkerchief ẹyọ kan iṣẹ́ ìyanu mẹ́rin ẹ wá gbà out of Friday ni arugbo ojo to ba ti de Killam Coast Junction ni side of Agaran bere pe arugbo ojo church lo lo okada ti mo ruwo duwe fo lo ba pade wa ago mejo aro a de gbe wa go kan gerege esu ti mofo to ba di ojo Sunday o se ntie iyan ni gbogbo eniyan e ba mi jipo mi ajipo kan e wa ju alomu sinu e ye ori la fi fo iyan la aro Sunday niyan gbogbo eniyan o ti di arugbo ojo ni josan kila nko yen lo ti bere arugbo ojo chan a pade nbe gbogbo eniyan e ni waya san.

rẹ́ẹ̀tì ni ó ti sẹ̀ sápá bí àti sápá tán sẹ́ẹ̀bí bìkọ́ ó tún fẹ́ máa ṣe sẹ̀mẹ́ńkọ́ ó yẹyin olólùfẹ́ real madrid ti ilé toko ala madrid ẹ̀ máa kẹ̀dẹ̀kú gbàgbó sọ́jọ́ ọ̀tà náà láàrin ẹ̀yìn àtọmọ àyà yín atletico de madrid látàrí ìrànwọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè argentina yẹn èyí ń juná lábárẹ̀ ṣe é fẹ́ gbọ́ tẹ́ ẹ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá lákòókò ètò ìpolongo ààrẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid òun ní florentino perez tó ṣèlérí pé òun bá ń lè padà wọlé gẹ́gẹ́ bí ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid a jẹ́ wípé òun máa kówó tó tó ìlú tó tó mílíọ̀nù lọ́nà àádọ́jọ euro 150 million euro sì nìyẹn kálẹ̀ láti ra agbábọ́ọ̀lù èlé tó lákàkì wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún nígbà tó wájú ọjọ́ ọ̀tàná real madrid wọ́n kówó tó tó ìlú tó jẹ́dẹ̀dẹ̀ 1,700,000 pounds èyàn 130 million pounds nìyẹn lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù atletico de madrid lórí ìrètí àti lọ́ra julian alvarez tó jẹ́ atamátàsí agbábọ́ọ̀lù lápá iwájú ọmọ bíbí orílẹ̀-èdè argentina ọmọ ọdún 26 years of age ṣùgbọ́n sí ìyàlẹ́nu atletico madrid wọ́n kọ̀ wọ́n yarí o wọ́n fà kékọ́rí wọn fi jígà kọ́run wọn ò gbowó náà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid kódà wọ́n tún fi wọ́n ṣe yẹ̀yẹ́ fi wọ́n rẹ́rìn ẹlẹ́yà ẹ̀yẹ nínú ọ̀rọ̀ pàápàá jùlọ emoji eléyìí tí wọ́n kọ o sójú òpó ayélujára x ìyẹn lọ́jọ́ tànà wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n dúpẹ́ pé òkun ìyẹn lórí bó ṣe jẹ́ wípé real madrid wọ́n kówó tó tówó yẹn wá wọ́n ní àmọ̀débọ̀ ṣùgbọ́n àwọn ò ṣe tán láti ta agbábọ́ọ̀lù ọ̀hún àti wípé bí wọ́n bá tiẹ̀ ta agbábọ́ọ̀lù náà àwọn gbowó tó tó mílíọ̀nù lọ́nà 500,000 euro 500 million euro sì nìyẹn tó jẹ́dẹ̀dẹ̀ 130 million pounds èyẹn 430 million pounds nìyẹn ṣe wá fẹ́ gbọ́ kí n má fòlòlò fọ́hùn agbábọ́ọ̀lù tó ń sọ̀rọ̀ ń pa èyí julian alvarez ọdún 2024 òun ní atletico de madrid tí wọ́n rà látinú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city pẹ̀lú olówó tó tó ìlú owó tó tó 1,180,000 ó lé ọwọ́ 5 pounds èyẹn 81.5 million pounds tá a bá wá wo àkọsílẹ̀ goal èlé tọ́mọ ológun ńlá àlànà tó ní nísà ìgbábọ́ọ̀lù tó kọjá 2025-2026 nínú ìdíje gbogbo èyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù atletico de madrid ó jẹ́ góò mọ́kàndínlọ́gbọ̀n èyẹn 29 goals pẹ̀lú àmì onírànlọ́wọ́ 6 èyẹn 6-6 nìyẹn o nínú ìfarahàn tó tó 67 appearances ọ̀rọ̀ ní real madrid lọ́wọ́ tá a wá wàyí owó tí wá dàbí olówó ogbó tí ń ṣílẹ̀ kù fólè ni o sẹ́bíbì kan ṣe ẹ rówó yẹn gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí tari Michael Olise nínú ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich ńbẹ gangan ni wọ́n fẹ́ lọ kó lé lórí tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich albert anna tó parí gan tó ní kò jọ́ lákè kò jọ́ lóko nítorí pé ọmọ bíbí orílẹ̀-èdè faransé yẹn fáwọn ò ṣe tán láti ta ẹgbọ́ ẹ̀yìn ti real madrid níbo lẹ wá fẹ́ kówó lọ báyìí ó dá lórí ọwọ́ real madrid yẹn ẹjẹ́ máa kíra wa pé akójú mọ̀nà àtúkójú mọ́mọ́ akójú làtúrọ̀ ọmọ odù tó dẹ́wà láyè káyè níbikíbi dẹ́kẹ̀dẹ̀ tí láǹfààní láti tún máa tẹ́tí sí ìkànnì tó táwọn yọ yìí ìkànnì gbọ́nsáfẹ́ dáyámọ́ọ̀dì ni wọ́n ń papá bí ìkànnì tó dúró kokoroko dúró kakaraka tí ò ga tán tẹ́ ń bẹ lókè tètè tábìlì gbogbo ẹyin tẹ̀ ń bẹ lábẹ́ mọ́nítọ́rì sùrẹ̀ mórí yín lápá abẹ̀ yẹn mí ìgbọ́kú yín ẹ̀dàmú ẹ yọjú ẹ̀yìn ọmọ mi rèmàjì àfi pé pàṣọrọ̀ eléwé oúnjẹ wé mo ti rí yín lápá abẹ̀ bákan náà ẹ̀ẹ́dàmú ẹ̀yọ́jú àwọn tèmi tí wọ́n gbọ́n pa wọ́n á pé ọgbà tí agogo 6 tó bá ti lè kọjá ìṣẹ́jú 15 máa bá ń sọ kankan ò sí ń bẹ̀ mọ́ sẹ́ńplé bì kọ́ ìfẹ́ gbọ́n kankan eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó dórí ìkànnì ìdámọ̀dì nìyẹn nítorí pé wọ́n fẹ́ lọ gbójú lówó tó yàtọ̀ sí gèǹje tí ń ṣe àjà àràbùkà ròyìn eré ìdárayá tí kò ní wọ́n ní wọ́n pẹ́ tàbí ṣùgbọ́n kankan náà nìyẹn ó yá wára kà sí ní mọ́mọ́ fúlàní dàgbà náà
yan pupu lele ni mo mo ko sara sawama barbecue eye la wa ma gboro nje lo ko awon sabe mi te ma won mo ojo mi la pa bi ati la pa ton bere la todo number 1 ti la pa bi agbara ta je gbogbo broadcast le mete ba mi mo sino special apostle awotuyi o ga mo binki yin la ro tuni o o ko mo gagaga ni janu omo ayode ja yo la lo ko mi e westport mr lagasi kali awa toni joshua eyan meweda eyin temi le wa panu pamopo teni le sami laarin gbogbo awon akoroyin akaroyin redaraya le de yo ba ti apan bele ajo lowo ba lo pori be o ye papapa live ololo fawo lai sule eyan lai su lori lamba yen ka bere sini ko bicho bicho kini o ka bere sini ko bole gagaga ni o bere latari gbogbo le wa nigeria simply because ile latin ke jorode eje mu latinu idije agbokuta league ele to je tawo obirin eyan agborin ti super see loni ifese wonse ojo keta eye mazetiri yo kede ma lampani lati gbina ya o gẹgẹ bi nkan ti ma lo ri eje n gbe yin debe ki n ja yin beta we pe iko agbabolu edokuis yo koju iko agbabolu abia agency leni rivers united rivers agent oje yo koju iko agbabolu bayesa leje bayesa kuin nigba ti fc robo kuin yo ma koju iko agbabolu nasarawa lamazon eyan loni gangangan mazdetiri gangangan niyan o ma ni n gbe debe mo ti je loni faranjogi gẹgẹ bo se n be lapa atodo mi bi this in bella wo me oni mo lafani o eyan lati je beta obere gege mo fi yan le mo kawe sagba waju o dinu iko agba oje lo birin tori le de wa nigeria iko agba bolu super falcons gagaga niyan o ke yoro yan mo nitori ma je gbo kan ko si nbe mo won je dada ninu igbesa kokko ati igbesa keji ife se won se olore sori alagbara ele ti won tagba patako se won gba ta koju gba won eyan latori le de senegal eranti we pe igbesa kokko ami ayo meji seyokan o gagaga ni won fi sekire ni won fi fapoyo igbesa keji to waye laya ajeta meta sodo o gagaga lo tun lanfani o lati bade se wa fe gbo o luko ni won eyan josi madugo o ti je ko di mimo o ni ise yen si ntesagba waju ni nitori pe bebe lo won ti duro lagba be o gba be eni to je balogun won rashida taji bade iya jesu o na ti je ko di mimo o le gbo ife se won se olore sore ta gba yen o li yen ti di afiseyin te gba alare nvision o ni lowo ta waye o gba fojusun iko agbabolu super falcons ile wa oni ko se lori kire idije world cup 2023 ele to je idije bolu alafese gba laarin awon obirin eyan to ori le africa gagaga niyan ti o waye lori le de morocco gege bi omo ologun yan bo se soro jalaye oni o da dupe eyan lori bi won se sase yori eyan ta koju gba won la tori le de senegal gagaga niyan o gege bi alaye se soro yen si mi leti lo ni faranjogi o le mi lanfa ni o eyan lati jaye temi beta ogba be e je ki n gbe sumo yin ki n ja yin beta we pe ife se wa se ko mese yo eyan fu idije olympic 2023 e je leyin mo wi pe kire iko agba bo lori le de wore orilede comoros o gagagan oni ko agba bolu super falcons ile wa ti yo ma koju o simply because seri comoros ninu igbesa akoko ati igbesa keji ele ti won gba o eyan tako iko agba bolu sudan lobirin eja leyin mo wi pe kire apapo goolu ele ta npe ni aggregate lede gesi 30-0 olobade simply because igbesa lakoko 70-0 oni ko agba bolu comoros lobirin te won fun iko agba bolu sudan lobirin e ngba to tun di igbesa keje ele to waye lojo tana 30-0 oni won tun pada fun won te ba pa gbogbo epo o je 30-0 gagaga niyan o gege bi nkan se lo e wa je nja yin poro ta porogodo ke ma ni igbe yin debe to ba di ojo karun
àti ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún ta wà gẹ́gẹ́gan ó ní ìgbésẹ̀ àkọ́kọ́ àti ìgbésẹ̀ kejì ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ yọta lọ́láyà tí ó lọ kópa níbi ìfẹ́ yẹ ìdíje olympic èyẹ tọdún 2028 tí ó máa wáyé láàrin pẹ̀gbọ́bọ́lù orílẹ̀-èdè comoros lóbìnrin àti orílẹ̀-èdè wa nàìjíríà èyẹ super falcon bó ṣe já nìyẹn kò bẹ́jọ́ dé má ní gbé débẹ̀ má ní jẹ bẹ́tà ọ̀bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ bó ti gbé bọ́dì kúrò lápá abẹ̀ yẹn mo tó kàwé sápá iwájú eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tilẹ̀ wa nàìjíríà lónìí ni kò ní di ní tòmọ́rò tó bá dìde di agogo mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ní wọ́n máa gbé ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tá a kojú gbà wọn látorí ilẹ̀-èdè portugal gangan nìyẹn o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ọ̀rọ̀ ti ń jáde ní kò kejì látọ̀dọ̀ ẹ̀wọ̀n worè àwọn olùwòye nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lákọ̀ọ́kọ́ agbábọ́ọ̀lù nígbà kan orílẹ̀-èdè wa nàìjíríà mutiu adepoju headmaster ó ti jẹ́ kó di mímọ̀ ó ní ṣẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ tọ́jọ́ ọ̀tún ni ó ní gbogbo nǹkan tó rí ń bẹ̀ ni wípé cristiano ronaldo cr7 àti bruno fernandez ó láwọn méjèèjì yẹn ó ní yóò jẹ threat ńláńlá èyàn ìdúkokò ńláńlá mọ ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tilẹ̀ wa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ yẹn ọgbà bẹ́ẹ̀ balógun ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tilẹ̀ wa èyàn wilfred ndidi ti ń gbá bọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù pakistan èyàn lórílẹ̀-èdè turkey ó náà ti jágbó di mímọ́ o ó ní ṣẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ alágbára eléta ọgbà lónìí ó ní ká má parọ́ ká má ṣèké ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ńláńlá eléto dẹ̀ máa lákàkì bẹ́tà ọgbà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ẹ̀rí sekosele ó náà ganu símà ẹ̀ èyẹ pàlọ́ àwọn oròyìn ó ní ṣe é mọ̀dì eléto jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ eléto orílẹ̀-èdè portugal tẹ wọ́n fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa ó ní ṣe é mọ̀dì tó fi ṣe pàtàkì fún wọn ó ní kò sí lórí bó ṣe já wípé gírè ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè portugal yẹn àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè dr congo wọ́n jọ ń bẹ nínú òṣòrí kan ni nínú ìfẹ́ yìí àgbáyé ó ní sódì àbọ̀ opportunity ni ó jẹ́ fún wọn èyẹ pé wọ́n ṣe fẹ́ gbà gbá bọ́ọ̀lù kojú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa yóò sì tún jẹ́ àǹfààní fún wọn tí wọ́n bá lè jáwé olúborí gẹ́gẹ́ bí ẹrí sekosele bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jógí mo ní máa bá tètè tẹ́ni ó dá pápá mo gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ yẹn ó dọ́dọ́ ẹni tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè portugal yẹn gẹ́gẹ́ nìyẹn o mo ń sọ nípa roberto martinez ó náà ti jẹ́ kó di mímọ̀ ó ní ká má parọ́ ká má ṣèké tá a bá wo ìṣọ̀wọ́ àwọn agbábọ́ọ̀lù èèyàn ní.

díẹ̀. O nítorí pé àwọn ìràwọ̀ tí ẹ máa wọn gbá bọ́ọ̀lù tí wọ́n lẹ́bùn lálà ni wọ́n ń bẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. O ní Zodiafo, o láwọn gan máa dira Roberto Martinez tó jẹ́ olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal. Èèyàn ló gbé yẹn sí mi létí. Lèmi láǹfààní láti jáyin tèmi lónìí fẹ́rẹ́ ń jógi, mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ yẹn. Eré gbogbo ẹsẹ̀ tìrìntìrì, ó tún dapá aborí. Mo ń lọ sọ́dọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà kan. Mo ń sọ nípa Gift Oba, nẹ́ torí pé lọ́wọ́ tẹ wà yìí. Ogun ọmọ yẹn ti ń tàn, ó ti tàn káàkiri gbogbo àgbáyé. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wá lọ lọ́wọ́ tá wà ikọ̀ agbábọ́ọ̀lù Venezia, èèyàn nínú ìdíje Syria, èèyàn lórílẹ̀-èdè Ìtàlù. Wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ọmọ yìí alaye máa gbé bọ́ọ̀dì bọ̀ lọ́dọ̀ wa sẹ̀. Nítorí parí ẹ̀, gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù lè tó lẹ́bùn. Ó dẹ̀ máa rí dáhùn àlò, èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Venezia, lẹ̀ orílẹ̀-èdè Ìtàlù gangan nìyẹn o. Ṣé tẹ́ ẹ̀ bá bàgbé, àbẹ́ ti gbàgbé kí n gbé yín débẹ̀, wèé pọ́ ọmọ ológun lálàyé. Àyálò, olólò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Verona, èèyàn ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá, èèyàn tó wá láti inú ìdíje Bundesliga, nínú ikọ̀ agbábọ́ọ̀lù OFM nìyẹn o. Ó ṣe jẹ́ gangan nìyẹn kò bẹ́jọ́ dé. Nípa ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ ọdún mẹ́tàlélógún náà. O lè mi jáyin tèmi bẹ́ta, ó yẹ jẹ́ jáyin pátá porongodo. Wèé pé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Hellas Verona, ẹbí tó ti lo àyálò, èyẹ níṣẹ́ ìgbábọ́ọ̀lù tó kọjá. Nínú farahàn 28, èyẹ 28 league appearances. O láǹfààní o, èyẹ láti gbá bọ́ọ̀lù méje wọnú àwọn, ó sì lámì onírànlọ́wọ́ mẹ́ta. Bó ṣe jẹ́ nìyẹn lágbára bẹ̀ yẹn, mo gbé débẹ̀ má ní ìjà bẹ́ta. Ó yẹ mo ti ń gbé bọ́ọ̀dì ní kọ́kọ́ ìjeje. Ó tó di pé mo kúrò pátápátá porongodo. Èèyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Fulham, èèyàn lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Wọ́n níṣẹ́ rí Alex Wosiwobi Iwobi, Tema Calvin Bassey àti Nwoko. Àwọn agbábọ́ọ̀lù yìí, wọ́n náà ń bẹ lára àwọn agbábọ́ọ̀lù elétò já wípé gírì. Wọ́n yọ gọ̀ǹgbòrò ń gbòrò ayé tí wọ́n fọwọ́ kan, kódà wọ́n àní fi wọ́n ṣọfà síta tàbí kí wọ́n tà wọ́n síta. Èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù fún àn, èèyàn ṣáájú ìdíje. Líìgì Àgbọ̀kúta, èèyàn torílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tọdún 2026-2027. Bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé o. Má ní ìgbẹ́ débẹ̀, mo ti jẹ́ bẹ́tà mú fún ẹ lóní fẹ́rẹ́ ń jogi nìyẹn. Ó yẹ fẹ́rẹ́ gẹ̀gẹ̀, Ewesfọ̀ jáwọn tiẹ̀ bẹ́tà gbé wọn débẹ̀ ṣẹ́kọ́ mọ bó ṣe ń lọ. Ó yẹ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ lápá bí mo lọ sínú ọ̀dọ̀ àwọn worin, àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré. Ó dínú ìdíje. Ìdíje kan eléyìí tí wọ́n gba, èèyàn lórí kókó, èèyàn tá a mọ̀ sí. Grass court season, ṣẹ́mi rí ìmá Radakunu. Àwọn ọmọ yẹn tún láǹfààní láti ṣe dáadáa lọ́jọ́ ọ̀tàná. Gẹ́gẹ́ bó ṣe láǹfààní láti jáwé olúborí, èèyàn nínú ìgbésẹ̀ àkọ́kọ́. First round, eléyìí tó kojú Anna Binikova. Pẹ̀lú àmì ayò mẹ́fà sódo, mẹ́fà sí mẹ́ta, òun lọmọ ọdún mẹ́tàlélógún náà tó fi láǹfààní láti jáwé olúborí, tó sì jẹ́ ìjáwé olúborí rẹ̀ àkọ́kọ́ rè. Èèyàn láti ọjọ́ kẹfà oṣù kẹta ọdún tá a wà yìí. Bó ṣe jẹ́ nìyẹn, ọgbà bẹ́ẹ̀, òun náà ló jẹ́ wípé kíre. Ó ní bèjì eléyìí tá a mọ̀ sí dọ́bù Serena Williams. Tóun náà ṣe bẹ́ẹ̀ tí ó ní àjọṣepọ̀ ẹ̀yẹ pẹ̀lú Victoria Mboku. Àwọn méjèèjì wọ́n tẹ̀ sójú tari, wọ́n tẹ̀ sójú Nico Makleshi Martinez àti Erin Rockliffe. Ẹ̀yẹ nínú ìdíje ilé tí wọ́n pè ní Queens gangan nìyẹn, lọ́jọ́ ọ̀tàná gangan nìyẹn. Pẹ̀lú àmì ayò méje sí mẹ́fà, méje sí méjì, mẹ́fà sí méjì. Bó ṣe jẹ́ nìyẹn lágbára bẹ̀, má ní ìgbẹ́ débẹ̀, mo ní sáré lọ́bẹ̀ yẹn ni. Nítorí pé tẹ́ bá sọ̀ nípa bọ́ọ̀lù alágbá bá sọ nípa ìròyìn eré ìdárayá, kò má jẹ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan là á máa mẹ́nuba. Ó yẹ mo gbéra pápápá, ó ta dàgbò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilé òkèèrè ti yá nìyẹn. Ẹ̀yin ti ṣẹ́ẹ̀sì tẹ́ ẹ ti ṣetán. Fàámi ọ̀nàrẹ́bù Abubakar Pẹ́yẹmí AA Eagle Network ìrìyẹn ìlọrin ìsì nìyẹn ti ilé toko morí ẹ lápá ibẹ̀. Fàámi Abdulrasheed Adélábù Jàgàbá gbogbo ṣẹ́ẹ̀sì ó ti yá o. Abúlẹ̀ Ṣowó Lẹ́ṣà agbára àtàṣe gbogbo ṣẹ́ẹ̀sì nípínlẹ̀ Ọ̀ṣun ó ti yẹ ẹjẹ́ máa lọ sílẹ̀ òkèèrè ṣe yí lọ́mọ ọ̀gálá níta kọgún nínú Lẹ́ṣà. Alaye ṣó ti ṣetán kájọ gbé bọ́ọ̀dì àjàskọ́rì wáyà ní gbogbo òtísìn. Ó yẹ bàbá ṣẹ̀sì ní gbogbo Amsterdam tí mọ́ gèrè álímì. Ó yẹ ẹjá máa lọ sílẹ̀ òkèrè. Ẹ̀yin ti gánà síṣẹ́ ti ṣetán bákan náà. Alhaji Wahid Adéjùmọ̀ ẹ̀málẹ̀ gbogbo gánà 50-50 fún Fortune Bre. Mo ti rí ẹ lápá bẹ̀. Fàrẹ́sì ó yẹ ẹjá máa lọ. Ó ṣàkẹ́ Àbáyọ̀mí.
oya ba mi jola yemi gebe are fu gbogbo lori emi lori lede wa nigeria eyan goma president gaga kan niyan amoni brass band o ti ya lapa be officer grace eyan ni gbogbo a division ile ilorin o ti ya eyin ti ma se sago ba ko ba lale ma se saju gbogbo ma se saju united o tun ba leka ajadi o ti ya o reverend doctor ololade lati fort baptist church ile ilorin mo ti re lapa be yen ba me ba mi oye depo ni gbogbo kwara polytechnic deke adeniye oye ja ma lo sile okere lowo kala gasigale e ja mo latodo ajo fifa ke gbo se ja wi pe gire idije fi eye agbaye godun 2023 to ma waye laarin orilede wori laarin orilede meji din ni adota 48 orilede ni won ma lanfani lati ma lucky ti pe ija nbe to si je wi pe orilede meta ototo ni won ma lanfani lati gba lejo idije yen mexico canada te morilede america e ja leyin mo wi pe gire ori jiri joro o lo nje jade lapa be yen lakoko e ja mu latodo atoku ifese wase kan to jo mo bibi orilede somalia ele to ja wi pe gire lowo ta wa yi won ti da pada sile ne tori pe ngba to de papako balu eyan lilu miami lawon ajo custom ele to je tori lede america won foro wa lo lenu wo popolopo wakati se ma ajo tin bojuto iwole wode lori lede america amo ni gbeyin gbeyin won da laye yen pada tani mo so omo nabubaka ata ajo fifa won ti wa soro leje won ni ko se lori pe gire awon oro kan ele to ni se eyan laarin ile america ati ile wore ati ile somalia gaga niyan o ogba be alaye yen ti wa jagodi mimo o ni gbogbo nkan ti won se yen o ni na tupa la le pa wa le pa na rawo o da wa le pa na osupa o lo ni kire o ni positive mind we pojo waju o ma se kire o ma se dada o ni sodia fo gbogbo nkan ele to sele yen o le ja kuro ni jiju ere omode lasan lasan ni ogba be eni to je akowe ijoba tele ri lori le de america Hillary Clinton o na ti gboju agan eyan si le america lori bo se ja wi pe kire won da to ko ifese won se yen eyan oma abubakar ate won da pada o ti won aje ko lo kopa igba kokon si niyan ti iba lo kopa eyan fofere eyan lori ipepa bo ti dije fe ye agbaye oro je nlo lapa be o le mi nje yin temi lo ni feran jogi o ye papapa mo bi yan le awo gedengbe mo kawe sapa waju niyan o ne tori pe mi gbodo sule eyin temi tan be lojo paye lu jara yen mo ti ri yin lapa be mi gbo ku yin edamu e yojo e buru e pana oya fere gege mo ti gbe body lagba bi e je lo sinu iko gbe bolu ti asan awon tabo oya jina segwaje wole farabale ko gbo mi beta bi u baba abeji awon ti ganas ni barasi mori alapa be ko shake abayo mi gege be kan se lo lowo ta wa ye agba bolu agba oje tetele ri ninu ipa agba bolu arsenal eri ti eri o ti soro salaye o ni lowo ta wa yi ipa agba bolu arsenal won gbodo ri daju pe gire won lo soju fere soja won lo gba won agba bolu to tun lakakisi ele to ja wi pe won wa kun awon ele ti nbe nle tele tele lati pe ki kan ko le mu yes fun won eje ninu idije ele ti nbo lodun 2026-2027 gaga niyan o o ni egbo o ni jere awon ti bembe tele yi mori fighting spirit lara won yo go da lati bere sa ele to koja yen lemi tin so wi pe awon mo yin won ma se dada oni won si se dada oni so dia fo awon olowo ipa gba bolu ti arsenal o le dakun be ba lo soju fere se oja awon gba bolu ele to lakaki to si je wi pe oni se akoba eyan ba won tin be tele tele oni yen gaga ni ke lo ra o gege bi eri cheri gege bo se gba moran yen kale lapa bi so tin be lowo temi pepepe mo ja yin temi beta o ja gbogbo yen ti barcelona mo ti bale sodo ti o ba sa je wa nbe sa oluwa bi ojo bibi tech fun gbogbo le kile lowo ta wa yi won le tin ko mi nu ko mi ta eyan lori irawo odo lenje agba bolu ninu ipa agba bolu barcelona mo so nipa lami yama
lantari ilera re ni o se te ba gbagbe abe ti gbagbe we pe ni bi ose melo kan seyin o lo ja wi pe omologun lalaye to ni farapa ele ti won tin wo tele tele wi pe fese won se akoko ele ti ko orile de spain ti yo gba nenu idije fe ya agbaye tin bo lona yin we pe ko ni le lanfani lati kopa sugbon ni gbeye gbeye ngba to di bere ose yin won je ko di mimo we po jo bi pe ilera omo yen o ti duro re to si je pe o cheche ko gba ifese won se akoko yen sugbon iko gbabalu barcelona won ti nko mi nu o wa lo ya ki won fo omo yin

tẹtẹrẹ o jẹ n lọ sinu ipa agbábọọlu ti tọtina ke lo n ṣẹlẹ lápá abẹ kini wọn wi bara balẹ ko gbọ mi ko ṣe sẹmẹ n kọ ẹ agbábọọlu tẹlẹ ri nẹnu ipa agbábọọlu tọtina mo n sọ nipa tari sandro o ti jẹ ko di mimọ fọrọ seti olukọ nipa agbábọọlu tọtina eyan rọba to disebi o la laye lọ sinu ipa agbábọọlu manchester city lọ gbe rawa agbábọọlu kan eyan savio o ni ko gbe wa o eyan sinu ipa agbábọọlu tọtina o ni bori se ba yin se ta gba mi aye relegation ti o gbe yin lọ ni sa igbábọọlu to koja yen o ni ti fẹ gbọ ni sa igbábọọlu le ti n bọ niwaju yi fẹ bá fẹ ṣàṣeyọrí tálá kan ṣepo ẹ rí dájú wípé gírè ẹ wá àwọn agbábọọlù tí wọn jẹ àtàkà àwọn tí ó jẹ wípé gírè wọn tún gbá bọọlù lápá iwájú ni wọn gbá bọọlù lápá ẹgbẹ àtàwọn tí ń gbá bọọlù èèyàn láàrin gbòòrè láàrín ẹyìn èèyàn central defence ó láwọn ogun mẹtẹẹta yìí ẹ rí dájú wípé ẹ lọ gbé bọ ẹ lọ gbé àwọn agbábọọlù ilé tí wọn lè gbà ó ní pàápàá jùlọ ó ní ṣẹrí sàbíò yẹn ó ní dẹrọba tó dìsẹbì rí dájú wípé ó lọ gbé o gẹgẹ bí nǹkan ṣe lọ lápá ibẹ yẹn ó ní mo gbé súnmọ ẹyìn tèmi mẹta ó yá dédé ẹyìn tí màá ṣe ságóbákóbá lálẹ ọrọ ti dọdọ tẹyìn náà lọwọ tá a wà yìí wọn lẹ ti ń towó jọ èèyàn láti wá £80 million mílíọ̀nù lọ́nà ọgọ́rin pọ́ùn nìyẹn o èèyàn láti lọ sínú ipa agbábọ́ọ̀lù ti western united láti lọ gbé agbábọ́ọ̀lù èèyàn tó jẹ́ àdéhàrin gbogbo mú bẹ̀ matthews fernandez gẹ́gẹ́gẹ́ ló kọ tiẹ̀ ń jẹ́ lẹ́yìn tó jẹ́ wípé gírè ẹ ti gbà láti gbé tari lẹ́yìn tí gbé láti gbé ederson láti inú ipa agbábọ́ọ̀lù atlanta tó jẹ́ òun díẹ̀ tóun náà jẹ́ àdéhàrin gbogbo mọ́ èèyàn pẹ̀lú èlò mílíọ̀nù lọ́nà £80 million èèyàn £38 million gangan bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ti manchester united máa ní ìgbé yín débẹ̀ ọ̀túnba lẹ́ka àjàdì owó bàbá abdulhamid mórí ẹ lápá ibẹ̀ bàmí oyèdèpọ̀ ní gbogbo kwara polytechnic àwọn ti computer science nìyẹn díkẹ́ adẹniyè láti inú ìjọ àlàáfíà olúwa baptist church mo ti rí yín lápá ibẹ̀ yẹn reverend doctor ọlọ́ládé láti inú ìjọ first baptist church èèyàn ní sùúrù lérè ńlẹ̀ ìlọrin dáàdì ẹ̀kọ́ ojúmọ́ mọ́ wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ owó rè ọdọ olùkọni ikọ agbábọọlù orílẹèdè england tọmọ tukọ alaye ti jẹ kó di mímọ ó ní ta bá ń sọ nípa àwọn ikọ agbábọọlù orílẹèdè tí wọn fojú sí lára wípé ó ṣeé ṣe kí wọ́n gba ife ẹ̀yẹ ọdún 2026 tó jẹ́ tàjọ fífà èèyàn ife ẹ̀yẹ àgbáyé gangan ó ní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè england àwọn èèyàn ò fojú sí wọn lára ó ní kí ló fàdí abá kí ló fa bìkọ́ ó ní torí pé ó ti tọ́jọ́ mẹ́ta èlé tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè england tẹ́ wọ́n ti gbà kẹ́yìn ni o gẹ́gẹ́ bí alaye ṣe láǹfààní èèyàn láti sọ̀rọ̀ ṣàlàyé ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ̀ bá rántí ó ti ń lọ sí bí ọgọ́ta ọdún ìyẹn 60 years eléyìí tí wọ́n ti gbà kẹ́yìn nítorí pé ọdún 1966 ó ní ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè england tẹ́ wọ́n ti láǹfààní láti gbádé ife ẹ̀yẹ àgbáyé èèyàn kẹ́yìn ìyẹn ń gbà tí wọ́n ṣe kíre tẹ́ wọ́n na ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wòrè west germany pẹ̀lú mẹ́rin sí méjì lọ́dún 1966 gangan nìyẹn bó ṣe jẹ́ nìyẹn má ní ìgbẹ́ débẹ̀ mo ti jẹ́ ẹ bẹ́ta ó yẹ mo tún fìyẹn lẹ̀ àwo gédéńgbé ó dapá borí ó dínú ipa agbábọ́ọ̀lù crystal palace nìyẹn o nítorí pé wọ́n ti ń wà délé ẹni tí yóò jẹ́ adérọ́pò ẹ̀yẹ fún ipa agbe fún olùkọ́ni wọn oliver grasner elé tó ti fi ikọ̀ yẹn lẹ̀ lọ́wọ́ tá a wà yìí wọ́n ti lọ sínú ipa agbábọ́ọ̀lù lens ẹ̀yẹ nínú ìdíje ligue 1 lórílẹ̀‐èdè faransé gangan láti lọ gbé premier sage òun gangan ni wọ́n ti wẹ́ lọ gbé lọ́wọ́ tá a wẹ́ nítorí pé wọ́n ti jẹ́ kó di mímọ́ wípé àdéhùn àwọn sáwọn ẹnusẹnu ó ti wọ̀ láàrin àwọn méjèèjì o kódà àdéhùn ọdún mẹ́ta olóṣeéṣe kìtàrí premier sage kó tọwọ́ bọ̀ pẹ̀lú ipa agbábọ́ọ̀lù ti crystal palace gangan nìyẹn láti lè jẹ́ adérọ́pò fún oliver glasner mo ti gbé ẹ débẹ̀ má ní ìjà ẹbẹ́ta mo gbé bọ́dì sàgbà wájú ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ a máa ṣe lálẹ́ àfibọ̀ ó ṣe ojú òpólẹ̀ a lè láǹfààní láti máa ganu sí ní kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ ó yẹ lápá bí ẹjẹ́ ń padà sọ́dọ̀ àjọ fífà nítorí pé wọ́n ti jẹ́ kó di mímọ̀ lọ́wọ́ tá a wà ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ gbogbo lórí bó ṣe jẹ́ wípé gírè tíkẹ́ẹ̀tì fáwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè iran elé táwọn kan tí wọ́n ti rìvókù yẹn wọ́n ní wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí o èèyàn lórí àti pé kíre kí nǹkan kópa

0: ẹkú ìdá ìṣàkóso lásìkò yóò lábẹ́ ètò èyí tí wọ́n pè ní ìsọ ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tuntun lábẹ́ ìṣàkóso ààrẹ bola ahmed tinubu ó ní dídùn báyìí lọ́sàn yóò sọ ó ní iṣẹ́ ń lọ iṣẹ́ òdúró torí páwọn yóò túbọ̀ tẹ̀síwájú sínú ọba tó péye léyìí táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ rí nǹkan ganu sí tí wọ́n sì mú yẹ́sì délẹ̀délẹ̀ fún wọn bẹ́ẹ̀ ló ṣe àfikún rẹ̀ wípé iléeṣẹ́ ọba náà ni yóò mú èrò ìsọwọ́ ṣíṣe ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná ọba lórílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá ti ń ṣe ògiri lẹ́ẹ̀kan náà ọ̀mí iná yóò máa sẹ́wà yọ ni o nàìjíríà tribune ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ ọ̀tọ̀ nífa.
1: olórí ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa ọ̀pẹyẹmí bámidélé ó ti kéde yányányányá lójúmọ́ tọ́mọ́ lónìí ó ní lára ìgbésẹ̀ eléyìí tó mú yóò máa gbé lásìkò tí wọ́n bá ṣíṣọ lójú ilé ìgbìmọ̀ aṣòfin tuntun ó ní òun ní wípé àgbékalẹ̀ ìwé ọ̀bá kan tí yóò pè fún sáà ọlọ́dún mẹ́fà kan ṣoṣo fún àwọn tí wọ́n bá díje sí ipò ààrẹ tàbí ipò gómìnà ìyún lórílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń jẹ́ kó di mímọ̀ ó ní òun yóò ṣe àgbékalẹ̀ ìwé àbádòfin yìí bámidélé ni ó jẹ́ kó di mímọ̀ ó ní eléyìí yóò tún mú kí ìrú gangan kó dé bá ètò òṣèlú lórílẹ̀-èdè nàìjíríà ó ṣe lè síwájú sí ó ní ṣe rí sáà ọlọ́dún mẹ́fà kan ṣoṣo fún àwọn tí wọ́n bá jáde dupò lórílẹ̀-èdè nàìjíríà yálà ní tìjọba àpapọ̀ tàbí ní tàwọn ìpínlẹ̀ ó ní yóò mú kí a tún rí owó kójọ dípò fífi owó ṣe àtúndì tá a mọ̀ sí rí lẹ́kpẹ̀ẹ́nì nígbà tó ń bá wọn ń gègé ọ̀rọ̀ tó ń bá wọn tàkùrọ̀sọ ní ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ṣẹ́rí aṣòfin yìí ó ṣe lálàyé síwájú sí ó ní ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ní kété tí wọ́n bá ti ń dórí ipò báyìí ni wọ́n ti máa ń fi ọpọlọ wọn ti máa fi ṣèṣirò lórí bí àwọn yóò tún ṣe padà síbẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ò kí ń jẹ́ kí wọ́n fi tọkàn tara kí wọ́n fi parí iṣẹ́ ní sáà lákọ̀ọ́kọ́ wọn ó ní tá a bá wá fi irú òfin bẹ́ẹ̀ sínú ìwé òfin ilé wa wọ́n ti mọ̀ wípé sáà ọlọ́dún mẹ́fà kan ṣoṣo tí àwọn nìyí àwọn láti ṣe ojúṣe àwọn bí o ti ṣe tó àti bí o ti ṣe yẹ ẹ fẹ́ kà síwájú sí àtàwọn ìdí mìíràn gbogbogbogbò ó ń bẹ lórí the punch tó jáde lójúmọ́ tòní pépà funfun ni o ọ̀dà dúdú ni ẹ má ra fẹ́ẹ̀kì.
0: ọ̀dà ó tún ní wọ̀ kó tó di pé àwọn orílẹ̀ oko ajé àbíwọ̀ ni.
1: jẹ́ asáré mu.
0: oya jẹ́ asáré mu pàápàá ìwé òye punch ni mo náwó gan àwọn àgbábọ̀ wọ́n ní ọ̀tá ẹni báyìí kì í mọ̀ ọ̀mí afárá gẹ̀gẹ̀ wọ́ṣkẹ́ wọ̀ àwọn ẹgbẹ́jẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n máa ń lo bọ́rọ̀ ètò ààbò bó ti rí wúgẹwùgẹ tó gẹ tán ni wọ́n máa fi ń bu ẹnu àtẹ́lu ìṣàkóso ìṣèjọba ààrẹ bola ahmed tinubu àpabio ló sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni tí ṣe ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà tó mẹnu ẹ̀ lásìkò yìí alàgbà gosi àpábíò ni wọ́n máa ti fẹ̀sùn kàn bẹ́ẹ̀ ló fi kíní ọ̀hún ló máa fi lọ́wọ́ ní gògóńgò ẹgbẹ́jẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò wípé ṣe ni wọ́n lo ọ̀rọ̀ ètò ààbò torí wúgẹwùgẹ tó ga tán nílẹ̀ wa nàìjíríà láti fi gbẹnu àtẹ́lu tàbùkù ìṣèjọba ààrẹ bola ahmed tinubu wọ́n ní àwọn gbáyìísọ ìyáàrò yóò tẹ̀lé tí wọ́n gbé póyì ẹnu kiri láti fi gbẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ bola ahmed tinubu ó lé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n mọ̀ kọ̀ jálẹ̀ láti wo àwọn iṣẹ́ ìdàgbàsókè dípò bẹ́ẹ̀ ṣe ni wọ́n mọ̀ gbájúmọ́ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò àpábíò ló sì gbọ́dọ̀ yóò ní ọjọ́ ìṣẹ́gun lásìkò tó sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n sísọ lójú eégún iṣẹ́ ojú ọ̀nà èyí tí wọ́n ní ojú ọ̀nà mọ́ sànà èyí tí wọ́n ní ó so agbègbè ring road kínní àti ring road kejì papọ̀ ní olúùlú lẹ̀ wọ́n lábújá o gẹ́gẹ́ bí ọkùnrin ọ̀hún ti wé yọ̀rọ̀ sọ wájú bó ti ń fẹ̀sùnkàn ẹgbẹ́jẹgbẹ́ àwọn olóṣèlú alátakò ó níṣe ni wọ́n mọ̀ ti gbé ojú kúrò láwọn lára àwọn iṣẹ́ ìdàgbàsókè èyí tí ìṣèjọba tó ń bẹ lórí àlééfà tó ń bẹ lóde lásìkò yìí lẹ́yìn tí wọ́n ti gbé ṣe lẹ́kànjẹ̀ka tẹ mẹ́ẹ̀ka ètò ọrọ̀ ajé ó ní dípò bẹ́ẹ̀ ṣe ni wọ́n kankan gbájúmọ́ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ó náà dín nìyí tí wọ́n fi ń bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ bola ahmed tinubu ó bọ́ bọ́lá àṣírí àbí punch ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ ọ̀tún ní omidan o yá ẹja sáré lọ tajà tí a ò ní ta à ń bọ̀ à ní pẹ́ dé.
2: For my first outside-in-law house visit, eh? It remains small, oh, make I for call 911, oh, eh? As I crush one Mr. Chef Kim, now so my me and cook and begin that together. Even our oversabi and jamina, ask for takeaway, oh. Enjoy the taste of culture with just two minutes grind the chef beef. Dawa, and mix spicy seasoning cubes. Mr. Chef, taste home, taste culture.
3: Chef of life.
4: It's okay to make fun of our tooth, let's have a talk.

0: àwọn òpè bóyá kan máa ṣe state police àwọn òpè bóyá kan máa ṣe lẹ́tọ́ àjọ tó dìbò bílẹ̀ ṣe tí wọ́n ti wá ṣe kí la ti rí mú ṣẹ́tíkẹ́tì ẹ̀ ṣe èyí tí wọ́n ti ṣe kí ní ń bà wá lẹ́rù ọlá pa àwọn ìta ti fún wọn lórí ọ̀fẹ́ kí wọ́n ṣe ta rí bó ṣe rí wọn láfi ń bẹ̀rù èyí tí wọ́n ì tí ì ṣe pásítọ̀ àríkẹ́ ìṣèjọba ọjọ́ kan báyìí impact ni kókó kí ló mú wá sí positive ni àbí negative tó ká túnmọ̀ wá túnmọ̀ propose nǹkan míì ọ̀rọ̀ kan nù sí mi ò rí tí ó le solve tó yẹn tí wọ́n ń fún lọ́dún mẹ́rin mẹ́rin gan bámú ìgbà kan tiẹ̀ ní àmọ́ ń ṣe first term láti fi lè rojú mi àbí bẹ́ẹ̀ kọ́ ni but ní ìsìn kò fẹ́ àti ẹ̀fẹ́ ẹ̀dá first term ìbọn bẹ́ẹ̀ tàkàrà ẹ̀sẹ̀ ń lò lọ yìí láàlú bí ọgbọ̀n ọdún yìí ayẹ gẹ́ẹ̀tì mi tí wọ́n ti ẹ̀ kí la ti ẹ̀fẹ́ sọ however wọ́n sọ kíníkà fún wa nínú campaign bàbá tinubu ọ̀rọ̀ wọn náà ti tó sọ̀rọ̀ wọ́n ní there's going to be light at the end of the tunnel ṣe understand ìyẹn ni pé ta bá forí tì bọ́kí tí wọ́n fi forí tì tí ó fi mọ wá ìgbà àjẹká rin òkùnkùn yìí tán bóyá lọ kan ìmọ́lẹ̀ ẹgbọ́n mi yé torí wọ́n ní lẹ́yìn òkùnkùn birimu birimu ìmọ́lẹ̀ mú àjọ rìn ní kété pé òun lọ ń gba bíi street light wá ẹgẹ́ tiẹ̀ ó fà á ti ibi tí ò sí ná tẹgbẹ́ àwọn ọmọ pé ìwọ ibi tí wọ́n fi fẹ́ débi tí tọ́nẹ́lì wà tí láìtì wà tọ́nẹ́lì yìí náà inú ìmọ́lẹ̀ ni wọ́n rìn àwa inú hílà yìí lò tẹ bá ní kẹ gbé àwọn fídíò mi jáde láti máa fi àṣẹ́ṣe àwọn ìṣe àwọn tí ń bẹ́jọba lónìí gan pastor wàá fẹ́ wò pé this is the time ta fẹ́ get your words jù lórílẹ̀ nàìjíríà pátá bá ń rọ mọ ààrẹ tí wọ́n ń jáde síta tí wọ́n dẹ̀ ń sọ pé nǹkan báyìí mo sọ̀rọ̀ kan rí ní station kan ó ti pẹ́ pàtó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìjọ mi bóyá ọ̀sẹ̀ ló 6 months mo wá fi mo wá lo illustration kan mo ní ọkọ̀ tá a wà nù ẹ̀ mo ní pápádi ni wọ́n ń pe mọ́tò yẹn wọn máa ń pè ní goods only kò ní glass ní both sides ṣe understand kò tún wá ní lẹ́yìn ó rà pé pastor ọmọ orí mọ́tò yẹn náà níwájú ọmọ fi ń kọ́ ẹrù lásán ni níwájú nǹkan máa ní glass that is windscreen ẹ̀ mo ní driver nìkan ló mọ déédé ibi tí wọ́n wà lọ ṣé wọ́n sọ wíwà bí wọ́n sọ́lọ́ nínú news yẹn wọ́n gbọ́ rédíò káàkiri wọ́n ti sọ́lọ́ àárọ̀ yìí nínú news pé ọkọ̀ tí ń bẹ̀rẹ̀ àwọn táwọn bẹ́ẹ̀ kan àwọn gbá steering mu ọ̀rọ̀ tí mo sọ́jọ́ kìíní àná ó ṣe àbí òṣèlú ni ṣé ti gẹ́ẹ̀tì mi náà tó wípé tẹ́nà kan ọ̀nà tẹ́nà kan to me kì í ṣe issue mo sọ pé èmi ò mind pẹ̀lú ìjọba ológun ìjọba lọ́ba lọ́ba èmi ò mind pẹ̀lú ẹ̀ ìjọba alágbádá ẹ̀ mind pẹ̀lú ẹ̀ n tó sọ jù ni pé tábà máa lo múnákì náà ṣé wọ́n ọba tí ìgbà jẹ náà ṣe bọ́mọ̀ lọ́wọ́n ni yóò jẹ́ pastor àbẹ̀ kọ́ ni kálólógún náà ni wọ́n ní gbẹ́lógún brazil wá sọ lórí fún mi nàìjíríà o àbẹ̀ kọ́ ni kálálágbádá náà ni wọ́n ní gbọ́mọ orílẹ̀-èdè mi wá dìbò fún mi nàìjíríà o ọmọ ìlú wa náà ni wọ́n lò but ìwà wo là ń wò fúnra wa ìkànnù ṣé ẹni tí kàn ká mi rárá lọ́rọ̀ bàbá tinubu ń dùn mí gan ni pé bàbá tinubu promise wa o ìgbà tí wọ́n ń ká mi fún buhari sí ìfara tiwọn o wọ́n ní buhari ó ta epo ní 50 naira àbẹ̀ kọ́ ni ó dàgbà ti rà á ara ó sú wa wọ́n ní wọ́n provide iṣẹ́ fún 1.5 million job ní every year ó dàgbà ti iṣẹ́ yàfùyà fún báyìí I understand mo bèrè kí ni kan pé 2012 ó ṣe pé àwọn kan táwọn ń takò táwọn kan ti gbé wá torí omi náà sọ wọn sì pé this is all the first time tí wọ́n make irú mi láti pé ká sọ tẹ́nà di ọlọ́dún mẹ́fà single town ẹ ká kíní kan nísìnyí o ẹni ní tí tẹ́nà yóò bá kẹnu gbé kú àbí so wọ́n bẹ̀rẹ̀ láti next tẹ́nà àbí ẹ̀kọ́ ni sí bàbá tinubu ó benefit ni ẹ understand ṣe bá ti ọkọ lọdún.
1: wọ́n ni wọ́n sì ń
0: wòye rẹ̀ lọ́wọ́ bí àbá ni kò bá bí ìbá ṣe dáa tó àbí ìbí ìbá ṣe máa ní ìṣù pẹ̀lú ẹ̀tọ́ àìdá ọ̀dà àbí kò dáa kò kàn mí ṣèbí ọ̀run ya bọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan náà àbẹ̀kọ́ ni but òfin wa gẹ́gẹ́ ó ṣe sóòrọ̀ débi wípé káàmbá wa láwọn aṣọ òfin ọlọ́dún mẹ́fà ó wọlé nísìnyí ó wọ́ọ̀kì mí ní pẹ́lú tún lè dí lọ́la ó tún tún òfin míì sí ó tún review nǹkan mi sáà ní ní direction ni gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ètò àbóṣe wúkẹwùkẹ báyìí yíwọn kò kọnu rárá kó dẹ̀ kò lè jiyàn rẹ̀ àwọn kan gbà fúnra wọn wọn kan gbà sí wípé àwọn kan ni wọn ń lò láti fi bàjọba jẹ àbẹ̀kọ́ ni wọn ní òsí o ìtọ́pọ̀ tí ń bọ̀ àwọn tí wọ́n fi ń bàjọba jẹun nírú àsìkò yìí ó yẹ kẹ́ ẹ mọ àbí kẹ́ ẹ mọ rò kẹ́ ẹ mọ sí tẹ́nà kan èyí wọn sọ pé ẹni fẹ́ benefit ok àwọn kan tó ti ẹ̀rọ mọ́ pọ̀ àwọn gómìnà kan bẹ tó tẹ́nà wọn tálì mọ́tà wọn tí wọ́n jọ wọlé fẹ́ mọ́fẹ́ ẹ̀kọ́ sún ìgbóńpọ̀ láìpẹ́ lọ́sùn o so ọba gọ́ọ̀nà tó bá wá dé adégbònà bí the beneficiary of water so there are more to that ẹ bá ṣe fẹ́ máa ro ẹjọ́ máa jọ sọ́ láti kọ́kọ́ fi dun ọmọ nàìjíríà nínú ná fúnra wa lápàdà wa sọ pé irú nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe fún wa ètò àbò tó ṣe wúgẹ wúgẹ nísìn ẹ máa ro iye sí pé bò lẹ ṣe fẹ́ ṣẹ́gun àwọn tí wọ́n fi ń dà yín láàmú yìí àti gbàgbọ́ta ní fi ni yín la ọ̀tá lè fẹ́ kẹ́ ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni ó ṣe ká àwọn kan náà fẹ́ ṣàṣeyọrí lánàá tójú látà tẹ sọ tẹ kọ́ tábà tiẹ̀ kọ́kọ́ mọ̀ mí náà ṣe bẹ́ẹ̀ yín náà gbé democracy wa fún wa give us democracy nàdẹ́kọ́ bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ ni ẹ wà ń bẹ̀ náà democracy yẹn lè ní ni against ìjọba táwọn tẹ sí ẹkẹ sí democracy ní ta n pariwo jọ òun ta la fẹ náà ní àbí ní fisọpọ ọmọ nàìjíríà ní ìjà ti lẹkọọ ẹ dákun bí yẹn bá sọrọ dọdún lẹnu fún wa kò sí ẹsìkì sí mọtàn yìí ọdọ àwọn olóyè nìkan kan ló wà o èyí tó pọ jù lọrọ ń bẹ lọdọ àwọn aráàlú ẹ lọdọ rẹ rí yìí pásọ kò ta fún sí ẹhàn náà ẹlòmíì tán ẹni ẹyẹ tó náà fẹ gbà inú ọfìn ẹ ó rí rẹ ń bẹ nìkan jà tó rí ti yín ọ̀nà tẹni tí ń bá jà òun gbà tó fi dé púpọ̀
2: lo n le

Àjọ Ọmọlẹ́yìn Kristi, Christian Association of Nigeria, CAN, Tìpínlẹ̀ Kwara, ń pe gbogbo Ọmọlẹ́yìn Kristi síbi àkànṣe ààwẹ̀ àti àdúrà èyí tó wáyé ní ọjọ́ Jímọ̀, ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026 tá a wà yìí. Ibi ìpàdé àdúrà òun ni gbọ̀ngàn àdúrà ilé ìjọsìn UNTCA ńìlọrin, aago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ ni o. Ẹ wá, ẹ jẹ́ ká jọ gbàdúrà ká bẹ̀bẹ̀ fún àánú fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Jésù lolúwa. Bishop Dr. Sunday Timothy Adewole, CAN Chairman, Alaga CAN,

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin. Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú yín adípẹ̀lẹ́. Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator. Eh?
5: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.

0: bá ní ẹ̀yìn tí ẹ pé ẹ máa ń sábà rí act sí nǹkan act sí tẹ bá jẹ oúnjẹ kan àbí tẹ bá lo oògùn kan tàbí tí ẹ bá change àwọn nǹkan kan tó ṣe nǹkan kódà wọn ti ẹ sọ pé kéèyàn pààrọ aṣọ gan máa ń ṣokùn ó máa ń jẹ kéèyàn ní kó wà allergic sáwọn nǹkan gbogbo nǹkan wọ̀nyí láà máa bèèrè lọ́wọ́ àlejò wa láàárọ̀ ọ̀tọ̀ ní nurse Ọláwálé Ajayi ẹ bá mi kí àwọn ará ilé sá.
1: Ẹ̀yin ara lé mo kí yín láàárọ̀ yìí o ṣé dáadáa la bá yín ṣá àlàáfíà ni gbogbo wa àlàáfíà ọlọ́wà wà pẹ̀lú gbogbo wa kò ní ṣe wálẹ̀.
0: Àmì àṣẹ ilé dùmarè náà Sọláwálé ǹjẹ́ kí là ń pè ní allergy.
1: Allergy jẹ́ bí reaction tí ara àwọn kan máa ń ní sí àwọn nǹkan tó wà lágbègbè wa ara àwọn bí ẹ̀mọ̀ tá bá ní ara èèyàn kọ nǹkan bẹ́ẹ̀ náà ni allergy ṣe rí allergy mí pé ara wa ẹniyẹn ó kọ àwọn nǹkan kan ní ó kọ àwọn nǹkan kan ní àwọn agbègbè wọn yálà bí a bí oúnjẹ lé àwọn nǹkan tó wà ní agbègbè wọn ni so basically ó represent ní pé body reject àwọn nǹkan body react sí àwọn nǹkan tó kì í tọ́ ẹ pé ordinarily kò yẹ kó react ní òun ni allergy jẹ́ so body yẹn ara yẹn ti kọ. O ti kọ àwọn nǹkan yẹn òun la máa ń pè ní allergy pé èèyàn wà allergic sí ó kórira ẹ ó rìn mí lára ìyẹn tí yorùbá yìí máa ń sọ.
0: Àwọn nǹkan wá ní èèyàn lè wà allergic sí ṣé oúnjẹ nìkan ni ṣé oògùn nìkan ni àbí ṣé àwọn ìpara àtọ̀ṣe àbáwọn nǹkan míì ti wà tá à ń sábà fojú sí téèyàn lè wà allergic sí.
1: Amòye nǹkan tí àwọn èèyàn wà tó yẹn lè wà allergic sí wọn pọ̀ dáadáa àti oúnjẹ o àti tó ṣe oúnjẹ o ó pọ̀. Bá dẹ̀ a lè mú láti agbègbè wa àwọn kí làwọn nǹkan tó wà ní agbègbè wa ó bẹ̀rẹ̀ láti èmi ni grass ẹni tó yẹ bí wọ́n ṣán oko lẹ́gbẹ̀ẹ́ tó yẹ tán ṣán oko lẹ́gbẹ̀ẹ́ yẹn ó lè fún ní ó lè develop òórùn grass tó ń gbé ẹ mọ̀ pé tó bá ń ṣán oko máa ní yẹn ẹlòmíì allergy tiẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹlòmíì dẹ̀ ni wọ́n lè má ní láti ṣán oko gan. O lè jẹ́ ẹ̀mọ̀ àwọn olólùfẹ́ yẹn máa ń lọ tán mo fẹ́ràn ẹ mo ṣe kíni ọba ara rose náà gbélé lọ́wọ́ wọ́n ra fúláwà kan náà gbélé lọ́wọ́ lòun bá ní kóun náà gbóòórùn ẹ̀ tó fà á sí wúrà yìí network yìí bá sá lọ ara ènìyàn ẹlòmíì rẹ àti sí nìyẹn ẹlòmíì dẹ ní ìfi tiẹ̀ bí àwọn ibi tó ti lọ ní agbègbè ni bí àwọn ṣe ojú ọ̀nà ní dọ́ọ̀sì bá kún ojú ọ̀nà tó bá yìí fà á sí wúrà yìí wàhálà tiẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn environment nìyẹn bẹ́ẹ̀ ìyẹn nǹkan ẹlòmíì ó lè jẹ́ pé mo ṣe ra perfume gbóòórùn ẹ̀ lára mi lóde pé mo ti báyìí àbí kó lè jẹ́ nǹkan tó ti lọ ra perfume gan ló ní kóun gbóòórùn ẹ̀ lóde pé all of a sudden ìmú ẹ̀ bẹ̀rẹ̀ sí lọ́dí pó bẹ̀rẹ̀ sí sí ara ètò allergic sí nìyẹn ìyẹn náà tó náà tá bá fi yọ àwọn yẹn kúrò àlè wá sọ àwọn oúnjẹ àwọn kan wà fẹ́ pé oúnjẹ kan tí bọ́dì wọn ò kí ń gbà àwọn kan kọ lára àwọn kan ò lè jẹ pa.
0: Ẹ̀pà
1: ẹ̀pà bẹ́ẹ̀ ni ẹ̀pà táwọn fi ta máa táwọn kan máa jẹnu bọ táwọn máa jẹ lọ àwọn kan ò lè jẹ tán bá jẹ gbogbo ọ̀nà fún mọ́ ẹnu mọ́ ojú gbogbo ẹ̀nu máa wú àwọn kan nìyẹn. Àwọn kan wà tí wọn ò lè mu mílìkì gan kódà àwọn ìkẹ́ bá ń gba mílìkì díẹ̀ sí ẹ̀rọ nìkan sí ẹlòmíì ò lè mú torí pé bọ́dì ẹ̀ wà allergic sí. Àwọn kan náà wà pé ó ní irú àwọn ẹ̀jẹ̀ ẹgbẹ́ wá fún wọn lẹ́jẹ̀ ẹlòmíì àní òun ò lè jẹ ẹja aṣáwá ẹlòmíì àní òun ò lè jẹ ẹja kíká tó bá jẹ́ báyìí gbogbo ọ̀nà fún ẹ̀ ló máa dà bí gbogbo ló máa dà bí náà wà. Àwọn kan wà náà tó pé ẹyin ni problem tí wọn fún ọ lè jẹ yín náà tó wà náà tábá tí wá kúrò níbí yẹn a ti wá sọ eré ìta ti sọ ńgbà kan rí àwọn kòkòrò ẹ̀wọ̀n wà bí àwọn oṣù sílẹ̀ ńlẹ̀ ẹgbẹ́ orúkọ nípò rẹ̀ nílẹ̀ ńlẹ̀ ni kòkòrò bá ta kí wá ẹlòmíì ṣe rógbò nìyẹn allergy bẹ̀rẹ̀ nìyẹn ibẹ̀ yẹn wá wú kódà tẹ́lòmíì gan bá ṣọ́ra á di pé kò lè mí dáadáa ara ènìyàn. Ilé tó yẹ mo tún lè mọ tó tún wọ́pọ̀ lọ́dọ̀ sí wa ìyẹn làwọn oògùn kan wà táwọn kan ò lè lò àwọn kan bá ikọ̀ isan wọ́n rí àti sáwọn penicillin ẹni bá contain penicillin nù èmi ni amoxicillin èmi ni augmentin gbogbo àwọn oògùn bẹ́ẹ̀ yẹn wọn ò lè lò.

0: Baldo, voilà, non, non, non, non, non, si. Bẹ́ẹ̀ náà lé àwọn èròjà kankan bíi náílọ̀nì bíi ilé náà bí ṣe ọ̀rá ìdábòbò báwọn tọkùnrin obìnrin àti obìnrin máa ń lò ẹlòmíín rí àti ṣe. So, àwọn nǹkan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan táwọn èèyàn máa ń sábà sí. A ní àwọn kan náà tó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ bí àwọn kẹ́míkà, but ìyẹn gan naturally a ẹ̀ pẹ́ pé kíyàn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n bá ti ń ṣe kẹ́míkà. So, ìyẹn ò bẹ́ẹ̀ wọ́pọ̀, but àwọn tó wọ́pọ̀ jù ni mo ti dárúkọ yẹn.
1: Ó dá, kí wá ni àwọn àmì àìsàn àwọn allergy wọ̀nyí? Àwọn àmì wo ló máa ń fi hàn lágọ̀ọ́ ara?
0: Allergy oftentimes depend lórí nǹkan tí ẹni bá wà allergic sí. Source allergy yẹn, ẹ mọ̀ pé a ti pín oríṣiríṣi nísìnyí. Ẹni tó jẹ́ pé ó wà allergic to bóyá bíi perfume àbí deodorant tó wà, dust wà ń bẹ̀, àbí ó ní lọ́ngì oko lẹ́gbẹ̀ẹ́ egbò kan bẹ́ẹ̀. Irú ẹni yẹn sì first àpẹẹrẹ tó máa ní abẹ́ ti ń sín. Ìyá kan pé ó ń sín léraléra lórí léraléra. Láti ṣíṣí láti pé imú ẹ bẹ̀rẹ̀ sí ń da omi. Ibi tó ti bẹ̀rẹ̀ ni a dà, ó sáré ní kàkà ṣíṣí. Báwo bá dẹ̀ ṣọ́ra, ó lè kúrò ní kàkà kó di pé gbogbo ọ̀nà imú ẹ á wú tẹ́ pé kò ní lè mí dáadáa. Kódà tó bá mí ẹ̀ máa gbọ́ sáàndù mi. Sáàndù bẹ́ẹ̀ lẹ máa gbọ́, àbí kó máa yí bí epo omi atẹ́gùn gbanú omi bá bá fàtẹ́gùn sínú omi. Ro sáàndù yẹn tá a máa gbọ́ ni láti pẹ́ ni ọ̀lẹ̀ mí dáadáa, a máa mí gúlegúle. Evidence pé ẹni ẹ ti wà, ó ti wà ìnálẹ̀, ó ti wà ọdún ní àti fún. Tó bá dẹ̀ gbé, kó bá kódà pẹ́lẹ́bí ẹlẹ́ gbé ìgbésẹ̀ kan fi gbé ìgbésẹ̀ ìyẹn ọ̀tọ̀. Ẹni bí ìdẹ̀ yìí, ó lè jẹ́ pé ibi tẹ́lòmíì bí áwọn dúró sọ pé ẹ rí àwọn kan tó bá jẹ́ pa sí. Tẹ́lòmíì bá jẹ́ pa, a kàn dédé ri pé ọwọ́ òun wú. Ẹnu ẹ̀ lè wú, ọwọ́ ẹ̀ lè wú, ara ẹ̀ lè wú, ó pọ́n, àlé. Ìní a máa ní, ẹ kọ́ ni pé ní abẹ́ sí jára jẹ ní tí gbogbo àwa lé, ta sú, ó lè sú ká bẹ̀ sí lé. Ìní àpẹẹrẹ lòmìn nìyẹn fún bí a tọ́jú oúnjẹ tó bá lọ jẹ oúnjẹ. Bẹ́ẹ̀ náà la tún láwọn kan tó jẹ́ pé ojú wọn abẹ́ sí pọ́n. Láti pé ojú wọn pọ́n, ẹ̀fọ́ tó bá ti bẹ̀ sí sílé ẹni tó ti ń sín báyìí, kò sí tó lè sín tó bá ti bẹ̀ sí sín. Ojú ẹ̀ bẹ̀ sí pọ́n, lójú ẹ̀ bá ti pọ́n, omi á máa dà lójú ẹ̀, ara ẹ̀ tún nìyẹn. Tó bá lọ jẹ irú ara tó yẹ kó mu milk, tó yẹ kó wà allergic to milk, tí o mọ̀ pé òun wà allergic, bí a kò mọ̀ pé òun ní àìsàn kan tá à pé ní disorder kan tá à pé ní lactose intolerance. Tí o mọ̀ pé òun wà lactose intolerance, tó wà mu tán, kó tó mọ̀, a ní inú ju òun, abẹ́ sí gbì, abẹ́ sí ṣe ìgbọ̀nsẹ̀, gbogbo ìyá máa ṣe, ara àpẹẹrẹ tí ẹni náà máa tún rí nìyẹn. Ẹlòmíì náà dẹ̀ ní ìdúró àtẹ̀fẹ́ àìlú tó bá ti wọlé ègún dáadáa, a kàn ti dé pé blood pressure ń lọlẹ̀, òyì kò nǹkan mẹ́rin ṣe òun tó ara àwọn àpẹẹrẹ tí ó wọ́pọ̀ jù yẹn. Tó rọ́bà dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn, ó láṣẹ yẹn gan lúdọ́sínẹ̀sì gan dánwò, àwọn àpẹẹrẹ tó pọ̀ jù yẹn.
1: Ó dẹ̀ ká tí wọ́n wá yìí, àwọn allergy wọ̀nyí, ó máa ń tó bí ìgbà wo ló máa ń farahàn? Ṣé lójú ẹsẹ̀ ni, àbí ó máa ń tó bí ọ̀sẹ̀, àbí ó máa ń tó bí oṣù kó tó farahàn lágọ̀ọ́ ara?
0: Kódà immediately gan ni for most people. Ẹni tó lọ bí dá kódà for instance ẹni wà ní mọ́tò, wà ní mọ́tò commercial tó ń lọ, náà bá dédé gbé pásíngà kan tó tẹ perfume sí bọ́dì ti ẹ̀ gbà àbí system ti ẹ̀ gbà. Ní immediately báyìí, tẹ́ni báyìí, ojókòó ni mọ́tò báyìí, dárí pé ẹni á kọ̀ bẹ̀rẹ̀ sí hatching, ó ti bẹ̀rẹ̀ sí sí ni, hatching, ó ti bẹ̀rẹ̀ ni. Tó bá ṣọ́ra, mọ́tò ẹ lè má lọ wájú púpọ̀, tó fi máa dúró torí títẹ̀. Ara ẹni, so almost immediately. Ẹlòmíì dẹ̀ ní ìdá ẹ̀ mọ̀ káàkiri àwọn ibìkan, wọ́n máa ń fi ẹ̀pá ṣe ọbẹ̀. Kọ́ máa fi ṣe ọbẹ̀ fún tó wò rẹ̀ mọ̀, tó kọ̀ ká ọbẹ̀ tán fi ẹ̀pá ṣe. Tó bá ti dẹnu mọ báyìí tó jẹ́ síkùn, ẹ̀fọ́ ti para ẹ̀bẹ̀ sí lé ló ṣá lára ẹ̀bẹ̀ sí lé lára ẹ̀bẹ̀ sí ọmọ sí ní bí ẹ̀tì yìí. Ìṣẹ́ntì ẹni tí nǹkan bá ṣán yẹ bí á bí àwọn kòkòrò kéékèèké ibi tó ọmọ sí ní ẹ̀tì náà lẹ máa rí pé ibẹ̀ yẹn wú. So gbogbo kiní omi pé ẹni tó bá wà allergic tó bá ti kàn máa sọ sí kan tó bá ń trigger àbí nǹkan tó wà allergic sí yẹn, ọmọ sí ní bí ẹ̀tì yìí reaction ẹ máa bẹ̀rẹ̀. Response ẹ̀kọ́ máa, ó lè gbéra slowly but ó máa bẹ̀rẹ̀ immediately. Kò ń pẹ́ rárá.
1: Ok, okay no so lawale te ba wo dara ye pe lopo igba awon dokita o ma nsoro lati mo nikan pato teyan wa allergic si fun apere teyan ba ri awon nkankan lagu ara bi eni ti o mo pe ohun ni allergy si nkankan to hun kan je to de mu bo ti hun boyo wa ri awon reactions kan ti oye wa dele wosan se para ogun gaga

0: àwọn ọ́dà wọn tún wà tó yẹ pé a máa ń lò lẹ́ẹ̀kan kan bọ̀ àtìgbà tá a ti ṣe tẹ́sì ẹ̀jẹ̀ a sábà ń lo àwọn yẹn mọ́ ẹ̀rọ ilé tán sáré ṣe skin test ká sáré chẹ́kẹ̀ ká wo àwọn allergy tó wà ń bẹ̀ kò pọ̀ bí tẹ́lẹ̀ mọ́ majorly èmi ta máa ń sábà lo ta bá kọ́kọ́ gba history the next one is to use blood sample and gba ẹ̀jẹ̀ ta bá ti gbẹ̀jẹ̀ yẹn ìyẹn la wá fi wá wo nǹkan immune response tó wà ní ara la máa wo nǹkan ta máa ṣe pẹ́ nìyẹn.
1: Ṣé a lè mú allergy ǹjẹ́ ó ṣe é ṣe ká mú allergy kúrò lágọ̀ ẹ̀rọ pátápátá fún àpẹẹrẹ tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́ ti ṣètọ́jú ẹ̀ tó bá jẹ́ ẹ̀pà lẹ́ni ò lè jẹ lẹ́yìn tí bá ti ṣètọ́jú ẹ̀ kó sì lè máa jẹ ẹ̀pà lọ kó láǹfààní sí ẹ̀pà ǹjẹ́ ó ṣe mú kúrò lágọ̀ pátápátá.
0: Ẹ mọ̀ ẹ bá ti fọ́lọ̀ mo máa ń sọ kinní kan bí eré bí àwàdà mo ní àwọn èèyàn ń jẹ wọ́n máa ń jogún oríṣiríṣi nílé ẹlòmíì wọ́n máa ń jogún ilé ní ọ̀dọ̀ àwọn ẹlòmíì wọ́n máa ń jogún mọ́tò ìmíì wọ́n jogún ilẹ̀ ẹlòmíì dẹ̀ ní àwọn àìsàn inú ilé náà lọ́ máa ń jogún ogún lógún yẹ́ so ẹlòmíì allergy ti ti jogún ẹ̀ ó jogún ẹ̀ nílé ni ó wà ní ilé fún tọ́mátì fáwọn ọmọ wọn nìyẹn ìran tí wọ́n nìyẹn so àmì ni pé ẹlòmíì allergy tó níyẹn ó wà ní ẹ̀jẹ̀ wọn so kò sí nǹkan tẹ fẹ́ ṣe sí kò lè kò lè máa manage symptomatic ẹ̀jẹ̀ treat outside pátápátá ìyẹn kìíní now ìkejì ni ok mo kàn nígbà allergic to something bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ti wà allergic to a particular substance kí ló kù ẹ yàgò fún tí wọ́n bá ń gba sókún tó bọ̀ yẹ́ kí èmi gbà náà màá dìbòrí lọ mo ti yàgò fún ìyẹn lè best life avoidance ìyẹn là ń pè lá avoidance mo ti mọ̀ pé nǹkan báyìí máa ló máa ń rìn mí lára kò bá bọ́ọ̀dì kò bá ara mi mú mo kú yàgò fún pátápátá kèmí ká ti yàgò fún ní ọ̀rọ̀ bá tán the other thing ni pé àwọn àwọn manager pẹ̀lú àwọn oògùn tó bá ti ṣẹlẹ̀ ìyẹn ni the options tó wà so kò ń ṣe nǹkan ta lè ní a fi lògùn sí ó lọ pátápátá pé ẹni ọ̀nà ìwà allergic ti mọ́ láíláí kò possible kò possible.
1: Ó dà nù sọ́lá
0: wa ok nǹkan tẹ́ ní ẹ bá ti ń rí àti a kò lè manage ẹ̀ kó dẹ̀ avoid ẹ̀ ní
1: ló bá tán. Nọ́sọ́láwálé ẹ ṣe àdúpẹ́ pé ẹ bá wà yọ̀nàná ẹ̀ láàárọ̀ yìí a ní láti tún yàbàrá lọ sí ọ̀nà mìíràn lórí ètò láàárọ̀ yìí ẹ bá mi kí àwọn alílẹ̀ tí bá mi darúgbó yẹn fún.
0: Ẹ̀yin ara lé mo tún kí ní nǹkan sí o lágbára náà àlàáfíà wà ní ṣe tí a fi àpọ̀dẹ̀ fẹ́ fi àsìkò yìí ràn wá pé ká ṣe mójútó ìmọ́tótó ká bá dáadáa. Ṣíṣe àìsàn tó káàkiri kí àgọ́ lè wà o ebola ní o anta ní o oríṣiríṣi tó ń pò ọlọ́run ìjẹ́ kó dọ̀dọ̀ wa ká ṣe mójútó ká ṣe tọ́jú ara wa káàdì máa gbọ́ ètò yìí lọ torí pé ilé orí ètò yìí là ń kọ́ oríṣiríṣi nǹkan tó wúlò fún àwa àti àwọn mọ̀lẹ́bí wa ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wa.
1: Ẹ ṣe náà Sọláwálé Ajayi àdúpẹ́ gbogbo ìgbà tá a bá ti pè yín lè máa ń jẹ wa God bless you. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká sáré dé òkè lọ́nà bá a bá padà dé a máa lọ sí abala mìíràn abala wo ni mò ń bọ̀.

0: Hello, Carol. Hello, Carol. Ẹsẹ wa lojo po. Hello. Hello.
1: Hello.
0: Carol.
1: Ani ti wa na da ni da ya treja ta. Sari gaga bi ka ti brother yeso. Emi gani akadaka. Ani ti mo win gba ti mo gbara nkan bi 98 to 85 to 60 I don't know high school. Awa la ma ti ni ese ni ti e. To ama keke awon ama awon ama ti lo primary school ta no gba na. Ola eni ti mo win fara po lo ti jade ni 1987. Everybody leave me. Nínú gbogbo wa kò sẹni tí ó jù ọlọ́nu wa nínú gbogbo fámìlì wọn kò sẹni tó rí ṣètò Abuja ló wà. So even o ti mo mọ ọdọ ẹ lábùjọ tó mọ́tò ẹ gán ti bá wọ́ọ̀tù gbogbo ẹ̀ sọ́wọ́ ló wà. Tó táwọn obìnrin ẹ bá ti pàṣẹ ní rúgbà tó kìíní yẹ tó ló ti tọ́dún mẹ́rin kí kìíní yẹ tó ṣẹlẹ̀ sí i. Òun náà ní débi tó nì í. Mo kàn fẹ́ fi ké ọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ dákun. Ǹjọ́ tí mo kàn fẹ́ béèrè ni pé ṣé ṣe bá fẹ́ ní àwọn àkàdé ẹ̀sán bá fẹ́ níyàwó. Àlọkọ̀ ṣé kì í jẹ́ ìṣòro fún wa. Àjẹ́ ìgbótọ́ abẹ́bẹ̀rẹ̀ kìíní káwọn tá ní ìpèníjà àkàdá ojú. Bóò ni wọ́n ṣe ń ìwé ilé-ìwé tán lọ, bóò ni wọ́n ṣe ń rí ìwé yẹn kà lẹ́nu ga.
0: Ó dà ṣe fẹ́ bá mi dáhùn bíi mọ̀.
2: Nípa ọ̀rọ̀ ìyàwó kò sẹ́yìn sí ìní pè níjọ́ àyàwó àwọn gbogbo wa táwọn bíbá náà la níyàwó lónìí èmi alága mi ò ríran àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ ni tó ṣe pé ní kò ní pè níjà ara abarapa náà la fẹ́ so ni pé ní ọ̀rọ̀ àfẹ́yàwó kọ àfẹ́yàwó yà lè sọ pé ní ìṣòro ni àṣìṣe lè sọ pé ní ìṣòro kọ ẹni tó barapa gan òun gan ní challenges
0: àti ìyàwó. Oúnjẹ breakfast.
2: Wọ́n wá bèrè kejì nípa mi ìrántí mọ́.
0: Wọ́n ní báwo lẹ ṣe ń kàwé.
2: Ìwé kíkà fẹ́ni tí oríran kíkọ́. Èmi yìí mo ríran títí dé ìpele kẹta ní yunifásitì. Tó túmọ̀ sí pé ní ogún ọdún àkọ́kọ́ mi mo fi ríran. Nígbà tó yá tó di pé ìpèníjà adé tó mú láti gbà tán ti ń kọ́ bí bòlíyàn ṣe ń kọ ìyẹn ṣe ń kà lọ. So ni pé ní kíkọ́ ni.
0: Tí sì di 311.
2: Bẹ́ẹ̀ni, à ń fọwọ́ kàwé, bẹ́ẹ̀ a sì ń fi kọ̀m̀pútà kàwé. Kò sí ní tí wọ́n ń ṣe táwa náà lè ṣe pé fún pẹ̀lú bá a ṣe rí. Ta ló jí 1000 wà sílẹ̀ àárín o. Àmọ́ kò sára tẹ́ ń fi kọ̀m̀pútà dá táwa náà lè fi dá. Yálà browsing ni social media ni. Just mention it.
0: Ok, àtẹ̀dé 311 ni ìpèníjà yẹn dé. Ǹjẹ́ lè fún wa ní brief story kí ló fà ìpèníjà yẹn?
2: Wẹ́ kò jìnnà sí nǹkan tẹ́ ti sọ ṣáájú ní nǹkan àwọn olóyìnbó ń pè ní allergy. Wọ́n ní mo wà allergic to ibola drug that I would mention on
0: there. Okay, yeah.
2: So ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó a gbà pé ní gbogbo ẹ̀ náà sábà bí ni tọ́lọ́run ti kádà pé àárí lè ta ti fi ṣáájú yẹn. Èyí tó kú ọlọ́run ti kádà pé bá a ṣe lò ni a sì regret it because the rest of my life tí mo live with blindness mo appreciate ẹ̀ ju èyí tí mo ti ń live ju ìgbà tí mo rí yanga lọ.
0: Ó dá àríṣe náà ò sì ní dúró lágbára ọlọ́run. Ẹ ti rí báyìí èyí ò ti mọ̀ tá a ti ń ṣe allergy láàárọ̀ yìí. Jẹ́ ká ṣe kíni ká fiyè sí àgọ́ ara wa. 0913655952 ni ojú òpó láti lè bèrè ìbéèrè ní ìtótúmọ̀. We can never say never. Káwa náà ta bá ní àkàndá ẹ jẹ́ kó wọn mọ́ra ẹ jẹ́ sọ ara wa náà ni wọ́n ká má máa ta wọ́n nù ká má máa torí pé ẹ wò náà ní 311. So we can never say never. Yorùbá máa ń pòwe kan pé ni tí ò tí ì kú kò mọrú ikú tó máa pa òun. Ẹ má jẹ́ ká máa ta àkàndá nù. In fact we should show them multiple love than àwọn tó kù. Hello, ẹ káàárọ̀ o.
3: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ kò jùmọ̀.
3: Ẹ ṣeun o, gbogbo ní nǹkan o,
0: àdúpẹ́
3: o. Àdúrà yín ó gbà.
0: Àmì.
3: Ẹ pẹ̀lẹ́ mà, àtọ̀fàlẹ̀ mi ti ń sọ̀rọ̀ o.
0: Ok.
3: Alájà Olúyọmọ Rísíkàtì lórúkọ tèmi. Èmi náà ní àkàndá. Bọ̀tù kì í ṣe ìpèníjà ojú bẹ́ẹ̀ ni kì í sì ṣe tiẹ̀tì. Jọ́ndíìsì titi ẹ̀ láti gba bébì. Ìgbà tá a rí sí ọwọ́ lórí rìsọ́ọ̀tì sí. Ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ tá à ń ṣe gbogbo akitiyan.

0: láti jẹ́ kó nù orí ayé rẹ̀ lò. Gbogbo akitiyan la ṣe. Mo fẹ́ ràn lọ́wọ́ ni bí ó ṣe gò tiẹ̀ náà lò. O lè ṣe kọ̀m̀pútà, òun náà lè tẹ́, o lè ṣe gbogbo ẹ̀bọ̀ tá a rí bí káàtẹ̀. Àti ìgbìyànjú one special school kan nìbàdàn nígbà tí ó di pé kò sí caring much, òun là lọ mú kúrò ńbẹ̀ pẹ̀lú owó iyebíye tá n san níbẹ̀. Nígbà tá a rí báyẹn pé there is no any special school tá a rí mú lọ, mo ní láti ní kó máa lọ ilé-ìkó rẹ̀ là ń gbé lọ báyìí nísìn. Ẹjọ́ tí mo bá lè rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yẹn, tí ó ràn wá lọ́wọ́ láti rí pé ó náà rí ìwé kà.
1: Ẹ máa gbé tò lọ. Àlejò wa, àkọ́kọ́ báwo ni àwọn èèyàn ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́? Tẹ bá máa dáhùn fún ìbéèrè tí ìyá yìí béèrè.
2: Àkọ́kọ́ náà báwọn yẹn ṣe ń darapọ̀ mẹ́gbẹ́ oríṣiríṣi. Fún àpẹẹrẹ, ní àwọn tó ń jẹ́ àkàndá tán nípè ní jẹ́ ojú. Ó níbi táwọn tí máa ṣe meeting ní State Library. Fún àpẹẹrẹ, ọjọ́ Saturday yìí ni meeting wọn kan. So gbogbo ọmọ ẹgbẹ́ ẹni tó bá gbọ́rú ètò yìí ní tí wọ́n wò ká àṣẹ́gbẹ́ kan bẹ tí àwọn tí wọ́n nípè ní jẹ́ ojú ṣe yóò lọ darapọ̀ mọ́ wọn. Then látara pé ó darapọ̀ mọ́ wọn, automatically ó ti di member of Joint National Association of Disability náà nìyẹn. So torí àwa general man àwa meeting but because of insecurity tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àti stop for me but ẹni ọmọ ẹgbẹ́ tó bá fọ́ jọyàn ni ọmọ ẹgbẹ́ tó bá fẹ́ jọyàn ẹgbẹ́ ní ẹgbẹ́ márààrún ibi tí wọ́n ti ṣe meeting lẹ́nu ìyẹn máa lọ tí ó ti lọ jọyàn ẹgbẹ́ tó bá sì ti darapọ̀ ó ti darawa náà nìyẹn.
1: Wọ́n wàá tọ sọ́nà lórí bí ó ṣe lè rí ògo yẹn lò dáadáa. Gẹ́gẹ́ so ṣé yẹn ti dáhùn ìbéèrè tí ìyá ìbéèrè?
3: O
1: ti dáhùn ìbéèrè wọn?
3: O ti dáhùn ìbéèrè wọn. Bóyá fún ibi tán bá wà bí lọ́ọ̀gì yálà tó ju tètí àbí tàbí bóyá tán bá láǹfààní àti gba fóònù nọmba.
1: A máa pe fóònù nọmba yẹn kẹ́ ẹ tó lọ lórí ètò fún àwọn tí wọ́n bá fẹ́ pè yín lẹ́yìn ètò. Ó dá 0913655-6952 ni ojú òpó tí ẹ fi lè bá wa dá sí lára yìí kí n fún èèyàn bíi èèyàn kan láàyè láti pèsè. Alága ǹjẹ́ ní ọ̀rọ̀ àwọn àtẹ̀fẹ́ sọ kó tó di padàgbére.
2: Ẹ ṣeun atọ́kùn. Ó tún mo fẹ́ sọ ni pé a ṣe dúpẹ́ adúpẹ́ fún gbogbo ìjọba tún bẹ lóde lónìí fún gbogbo gbogbo méjì àyà mẹ́fà tán tí wọ́n ti ṣe fún wa. A wá rí i pé òṣèlú mi tún bọ̀ báyìí. Àwa ń gbà ládùúgbà pé ẹni tí ó wọlé tí ó sì tí ó ṣe pé ọ̀rọ̀ àkàndá ní ọ̀jẹ̀ lógún òun náà ni ọlọ́run kò jí kan wọlé. Torí fọ̀rísà àwọn nígbà tá òṣèlú tó lọ òṣèlú tí àwọn tó wà nìyí tí wọ́n fi ṣe kàmpé wọ́n wá bá wa kódà wọ́n wá ṣe kàmpé wá sí gbogbo tá a ti ń ṣe meeting. But unfortunately ọ̀pọ̀lọpọ̀ wọn kódà wọn ti ẹ̀rí wa rò wọn àrí tiwa rò mọ́ nígbà tí wọ́n wọlé lẹ́yìn gọ́vnọ̀ wa kọmíṣánná kọ̀ọ̀kan. So àwa ń bẹ lọ́run pé ẹni tí ó rántí àwọn àkàndá tí ó ṣe dáadáa fàkàndá lọ́run jọ wọlé.
1: Hello. Mo ní sáré gbé pè wọn náà ni. Ó dá PRO ọ̀rọ̀ àmọ̀ràn ká má dágbére.
3: Tọ́ àmọ́ mi ò lọ sọ́dọ̀ àwọn òbí ni pé ní ẹ̀dákun wọn níbo ní gbábá ṣe pé bẹ́ẹ̀ là á ṣe bá a gbé ọmọ tẹ bí ọmọ ológun ni o yálà ó barapá àbí kò barapá ẹ gbé wọn síta ẹ jẹ́ kàwé ibẹ̀ náà ti lè jéèyàn. Fún ẹni tó sì jákàndá tó ń gbọ́ mi ẹ̀dákun ẹ jẹ́ ká activate that can do spirit in us. Kò síbi tí wọ́n bá sọ pé ni o lè ṣe sọ fún wọn pé ni o lè ṣe kó dáa ju ẹni tó bá
1: tí wọn náà sì máa ṣọlẹ̀. Akọ̀wé.
4: Gẹ́gẹ́ bí ìlànà tí èmi tún mú apart from pé mo tún kàwé mo tún máa ṣe sports o rí pé táyẹn bá wò mí nísìnyí mo wọ aṣọ
1: arsenal
4: mo and I'm an arsenal fan indeed and I'm also a para table tennis player mo ń gbá table lórí wheelchair mo encourage àwọn tó jákàndá nu wa kódà bẹ́ẹ̀ yẹn di tí ó ń ṣe sports.
1: Wow.
4: Bẹ́yìn orí náà ń ṣe sport. Bẹ́yìn ò lè rìn rárá ń
1: ṣe sport.
4: Èmi represent Kwara State tí mò ń gbá table tennis fún Kwara State. And mo dúpẹ́ fọlọ́run pé Paragames láti lọ Lábújá èmi náà wà lára tó mú medals wálé. I encourage àwọn èèyàn wa kọ́ máa wò ó pé ká máa tọrọ káàkiri. Olú ni final solutions wọn. A lot of things is set outside there. Kọ́ wá sí stadium. A lot of things lálẹ́ fi encourage wọn.
1: Ó dá àwọn ojú òpó wo ni wọ́n lè pè yín sí?
2: Fún àpẹẹrẹ nọmba ti tèmi chairman 08036965260 08036965260 PRO.
3: Okay. 08033699524 08033699524
4: orúkọ ti tèmi gẹ́gẹ́ lẹ́kàn sí abẹ́fẹ́ láwọn ọmọ mi sí tẹ́bádé Rasi Sport Commission tó jẹ́ stadium tẹ́bá abẹ́ abẹ́fẹ́ kò pé méjì nínú stadium tẹ́bádé àti pé nọ́mbà mi 070 3028 1908 07.

0: 070-3028-1908.
1: Ẹ ṣe àdúpẹ́. Ó dá ká tó máa lọ, ẹ jẹ́ kí n sáré ṣe ìkéde yìí. Ẹnìkan ni wọ́n ní ó gbé kẹ̀kẹ́ Maruwa tó sì drop ní Gambari ọjà Ìlọrin. Wọ́n ní ó gbàgbé kátọ̀nù kan tó jẹ́ red and white sínú kẹ̀kẹ́ ọ̀hún. Wọ́n ní tó bá jẹ́ ẹ̀yìnlẹ́ni ẹrù yẹn. Ẹ máa bọ̀ dára Monday to 8.7 FM. Ìlọrin. Omi dọ́lá yín ká jẹ́ ní àjọba ilé-ọkọ̀ tèmi ó tún di ní ọjọ́ mẹ́jọ lórí ẹ̀kọ́ tó ètò ìbáwọ̀dá sí agbọ́n tí ẹ̀ka ètò ìlera ire o.

0: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
1: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
0: You cannot control me. You cannot. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
1: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul, it's a radio like no other. Diamond FM, shining supreme. Once upon a time in the media space. Listen.
2: Ǹjẹ́ ìwọ ń gbèrò láti ra ilẹ̀? Ọ̀ra, ṣé o ti ṣetán láti kọ́ ilé ara ní to construct a durable infrastructure like roads, dams, and so on? Contact a surveyor for any meaningful development on land. Gba ìmọ̀ tó pé kí o tó gbé ìgbésẹ̀ rárá. Tune in to Ask the Surveyor, your trusted program on Diamond 88.7 FM every Wednesday. Wá kọ́ ẹ̀kọ́ nípa ipa pàtàkì tí àwọn wọlẹ̀wọlẹ̀ ń kó nínú àwùjọ. Ìdí tí ìwádìí ilẹ̀ tó pé fi ṣe pàtàkì àti ohun gbogbo tí o gbúdọ̀ mọ̀ kó o tó ra ilẹ̀ tàbí kọ́ ilé. Ṣé o fẹ́ bá wọlẹ̀wọlẹ̀ tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀? Ṣàbẹ̀wò sí www.appsnkwara.com kí o sì tẹ find our member láti rí wọlẹ̀wọlẹ̀ tó ní ìjẹ́rìí iṣẹ́. Don't miss it. Ask the Surveyor every Wednesday on Diamond 88.7 FM. Stay tuned. Stay tuned.
3: Tọ́ ẹ̀ka sàn o gbogbo lé.
4: Sílayọ̀ àti lálàáfíà la bá yín lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí. Akíyàn o akìyìn alòyìn lọ́gọ̀ ẹnu fún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó yìí. Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní Ask the Surveyor. Béèrè lọ́wọ́ wọnlẹ̀ rẹ̀ torí pé nǹkan táwọn wọnlẹ̀ ń ṣe àwọn sọ̀fíọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ òfin nǹkan tó pọ̀ ni o ètò yìí ló ṣẹ̀ṣẹ̀ ń ṣe kíni o ló ń taná sí gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jẹ̀. Ìjẹ́ eléyìí náà la fi wọlé sórí ètò lọ́sàn-án yìí. Adúpẹ́ lọ́gbọ̀ ẹ̀yìn tí ń fi àwọn àtẹ̀jíṣẹ́ kan tẹ̀ ń fi ṣọwọ́ sí wa lábẹ́ aṣọ àmọ́ lóore o. Lórúkọ àwọn tó ń ṣagbátẹrù ètò yìí náà ni a fi mọ tẹ̀síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé iṣẹ́ tó gbé dání iṣẹ́ tó pọ̀ tó kẹnú púpọ̀ ni. Lénìí à ń retí àlejò tọ́lọ́run bá nìkan bá wa lórí ètò gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ń gbé wọn wá níkọ̀ọ̀kan láti ṣe àwọn àfọ̀mọ́ àwọn ọ̀rọ̀ eléyìí tó ṣẹ̀ yàrá ló ní àmì. Bákan náà Sọfíọ́ Kẹ́hìndé Ọ̀làdàpọ̀ à ń retí àwọn náà kan darapọ̀ mọ́ wa torí pé iṣẹ́ ìlú ó sì ṣeéṣe o kó jẹ́ pé orí ẹ̀rọ alátagbà láti lóore ọ̀fẹ́ tá a fi bá wọn sọ̀rọ̀ ní ọ̀sán yìí. Àmọ́ ètò kò ní yàtọ̀ kò ní tẹ̀tì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ gbádùn wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ náà lẹ́tùn sí gbádùn wa lénìí. Hussein Adeleke Ìbàbọ̀ ọmọlúàbí ló kọ tèmi tí mo jẹ́ àtọ́kùn ètò Ask the Surveyor béèrè lọ́wọ́ wọnlẹ̀ rẹ̀. Ẹ ṣeun o, ǹjẹ́ ibo gan ni à ń lọ lọ́sàn yìí? Tẹ́ ẹ bá gbàgbé oyè ìjẹjọ́ leléyìí nígbà tá a ṣe àgbéyẹ̀wò nǹkan tó ṣẹlẹ̀ sáwọn èèyàn wa àwọn tó ṣe kíni o, àwọn tí wọ́n ra ilé tí wọ́n ra ilẹ̀ tí wọ́n ra dúkìá ṣùgbọ́n tó pé kíni o wọn ní àwọn òwe eléyìí tí ó ṣe kíni o tó kúnjú òṣùwọ̀n. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Sophie Plan bá a ṣe wọ́n ń sọ lórí ètò yìí òun náà ni ẹni tá a rè pè níbi foundation ìpìlẹ̀ àwọn òwe eléyìí tá a nílò kó tó di pé a lè gba òǹtẹ̀ ìjọba ìpìlẹ̀ ìwé àkọsílẹ̀ tó jẹ́ pé tá a bá ti ní lọ́wọ́ kò sí bá a ṣe fẹ́ gbóǹtẹ̀ ìjọba kò sí bá a ṣe fẹ́ ṣe kíni o bá a ṣe fẹ́ tẹ̀síwájú láti fìdí rẹ̀ múlẹ̀ pé ilẹ̀ yìí o àwa la ní tó túmọ̀ sí pé gbogbo àwọn ìgbésẹ̀

0: ibi tí ọkọ̀ gbà tó ti fi àrísí parẹ́ rẹ̀ fún ìyẹn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ṣe fún kálukú. So ìgbà tó dé bá dé tò kò ní fi pètò ọ̀gbàrá ọdún yálé ń bọ̀ àbí nǹkan kan. So tẹ bá dọ́pọ̀lọpọ̀ àdúgbò mi àgbàrá ti gbẹ́ gbogbo ọ̀nà. Ìgbà tó jẹ́ pé tò kò sáàyè gọ́tà gbogbo àdúgbò gan-an bóyá ọ̀nà mi ò tiẹ̀ tu ẹsẹ̀ bàtà mélòó kan lọ. Àmọ́ tẹ bá wò ó dáadáa mo ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń talẹ̀ bẹ́ẹ̀ bá ní àṣẹ kíní kíní kó fẹ̀ díẹ̀ sí wọn ní àríwá o àwọn ò lè ṣe ọ̀nà kó fẹ̀ àwọn ò lè ṣe kíní kan o. Tẹ bá sì wo mo ń fi àwọn èèyàn náà tán ralẹ̀ tẹ bá ń sọ fún wọn pé a jẹ́ kí kíní fẹ̀ o ò ní gbọ́.
1: Tọ́ ẹ ṣeun sọ kẹ́hìndé ọ̀làdàpọ̀ ẹ̀ka tó kù ń bẹ̀ yẹn ẹ dà torí òjò yìí ló jẹ́ kẹ́ni ìbéèrè ìbéèrè wọ́n sì ti mú mi lọ sáwọn àdúgbò kan tèmi náà fojú rí wọ́n lọ́pọ̀lọpọ̀ ojú ọ̀nà táwọn ìjọba gan ń ṣe ní ìsìn wọ́n ní kò sójú drainage tẹ wí ń bẹ̀ kí ló dé sẹ́yìn sọ̀fíọ̀ sọ ó ṣe pàtàkì tó ni àbí àkálukú ló sà ń ṣe tó bá lágbára.
0: Ìjọba ò lè ṣe ojú ọ̀nà ìlú drainage. Gbogbo ojú àwọn ọ̀nà tó rà mọ́ ìgbèríko gbogbo ìní ìtẹ́ bá rò pé kò ní drainage ìní ní adrin lẹ́gbẹ̀ẹ́ jẹ́. Adrin òun tún yàtọ̀ sí èyí tán fi blọ́ọ̀kù àti kọnkéré mọ̀. So àwọn èèyàn wọ́n tún ní adrin. Wọ́n má sì ń ṣe àgbékalẹ̀ ojú ọ̀nà ìlà rẹ̀.
2: Your balance is too low to complete
1: the. Tọ́ ètò ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti mọ̀ pé orí òpó ojú òpó ni wọ́n ti darapọ̀ mọ́ wa wọ́n tún gbìyànjú wọ́n sì kí ni o wọ́n tún darapọ̀ mọ́ wa. Tọ́ gẹ́gẹ́ bí Sọ̀fíọ́ Kẹ́hìndé Ọ̀làdàpọ̀ bí wọ́n ṣe ń bá wa sọ̀rọ̀ lọ ó sì jẹ́ pé ó ṣe pàtàkì ká bá ọ̀rọ̀ yẹn ká bá dé kókó kan kódà wọ́n ti wọlé padà. Ẹ ló Sọ̀fíọ́ Kẹ́hìndé ẹ tẹ̀síwájú.
0: Àwọn ọ̀pọ̀lọpọ̀ bòmí wà tán bá ń ṣe jù sáwọn òfìtò àwọn bòmí wà tí ò nílò drainage lẹ́sẹ̀ẹ́ tó jẹ́ pé ọ̀nà náà ògbó ni jẹ́ pé gbọ̀ ò ní tó jẹ́ pé àgbàrá gan ò yọbẹ̀ lẹ́nu. So àmọ́ lérí bí kíjọba ó ti fi ọ̀nà tí ó wà dáàrin ìlú tí ò ní fi drainage sí kò sí ẹ lọ wo gbogbo ẹ̀ kò sí gbogbo ẹ̀ pátápátá ni ó fi drainage torí àwọn fúnra wọn bẹ kí ọmọ ìwúlò drainage láti fi kó run tó àgbàrá kó mọ̀ bá sí ìṣẹ̀lẹ̀ omi yalé káàkiri.
1: Sọ̀fíọ́ Kẹ́hìndé Ọ̀làdàpọ̀ ọ̀dà a ṣe wà pẹ̀lú yín fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ ní ìbéèrè kan àbí àlàyé lórí àwọn nǹkan tá à ń gbé yẹ̀wò lórí ètò yìí ojú òpó tó jáde sí yàrá àgbóhùnsáfẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí òun náà ni 09136556952 òun náà ni ojú òpó eléyìí tó jáde sí yàrá àgbóhùnsáfẹ́ Sọ̀fíọ́ Kẹ́hìndé Ọ̀làdàpọ̀ bí à ń ṣe ń retí ìpè ẹ tó ẹ bá ẹ jẹ́ ká gbé yẹ̀wò ẹ̀yin gẹ́gẹ́ bí wọnlẹ̀ tí ẹ sì nímọ̀ nípa nǹkan tó yẹ káwọn èèyàn ó ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìbéèrè táwọn èèyàn ń tì sí wa lábẹ́ aṣọ àwọn èèyàn ṣe wọnlẹ̀ à lè dáhùn rẹ̀ wọ́n ní táwọn bá fẹ́ ralẹ̀ lọ́pọ̀ ọgbà wọ́n ní àwọn kan tó jẹ́ bí òṣìṣẹ́ ìjọba kan ná máa ń wá bá wọn pé káwọn wá gbàwé lọ́wọ́ àwọn pé eléyìí jẹ́ káwọn tiẹ̀ mọ̀ yàtọ̀ nínú ẹ̀yin tẹ́ jẹ́ wọnlẹ̀ àtòṣìṣẹ́ ìjọba irú àmì wo lẹ́yìn Sọ̀fíọ́ máa ń lò ṣé gbogbo orílẹ̀-èdè nàìjíríà ni àbí nípínlẹ̀ Kwara àmì wo lẹ́ máa ń lò tí wọ́n fi mọ̀ pé Sọ̀fíọ́ lélẹ́yìí.
0: Lórí gẹ́gẹ́ bá ṣe sọ àwọn ọmọ ẹgbẹ́ wa ní àmì ìdánimọ̀ gbogbo wa la ní ìdánimọ̀ èyí ò háìdì ìta kò sẹ́ni tí ò ní káàdì ìdánimọ̀ rẹ̀ bọ̀ èmi ò wá mọ ẹ̀ka ìjọba tó wà ní lọ́wọ́ sí ìfẹ́tò bóyá wọ́n fẹ́ gbà púpà àti kọ́lé ni pé yẹn tẹ̀sẹ̀ fẹ́ rà lẹ̀ tó wá ní kí wọ́n mọ̀ gbàwé lọ́wọ́ sí iye tí wọ́n bá lè dárúkọ wọn yóò wà lórí ọ̀fẹ́ àti mọ ìtàn lọ gẹ́gẹ́ ká lè mọ ibi káàdì ìdíkọ̀.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn ṣe sọ tí n bá gbọ́ wọn yé tẹ̀jíṣẹ́ ni ọ̀dà pé fóònù tá a kọ́ sí òun náà la tún ń lò ní ojú òpó míì wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbèríko àwọn ibi tó agbègbè tó ẹ̀sẹ̀ ń dàgbà sókè wọ́n láwọn yẹn máa ń gunmọ sí ìní wá ni wọ́n wàá máa jáwé fáwọn pé tọ̀ tẹ́ ẹ bá ti níwèé ilé ilẹ̀ tó lè ṣiṣẹ́ lórí ilẹ̀ wọ́n táwọn báyìí ti gbà àwọn ń ṣiṣẹ́ lọ kò sẹ́nìkan tó ń dà wọ́n láàmú mọ́.

0: ในที่อาถาไว
1: ้
0: เอาล่อเนื้อโคไว้ก็ไปตุออกพอลอกพอยังยามีดูอัดล็อกพอลาวันเซตุดไอ้แม่วุ้นแขนไม่เกิดกบมิจิโอดูแค่ไหนไม่ดู
1: ค
0: นละน้ำดังวันนี้เกิดกบตุดอ้ามาเป็นบ้านดังแล้วนี่โดนดิบตุออกพอลอกพอล็อกปลาสิโก้อามาตุอุ้ยอาเวนิเจ้าซาแต่ดิเซร์รัชเนตก็บาดิจอมิคมาทีเวนักมาสตุกิขยามอดิชาดิจิโกข้ามาฟูขอบาดิบาดิ
1: to enshi o sofio ka inde o ladapo eje a lo sodo awon onigbo we to yi ko to di pe atun lori ofe lati mo tesi waju
2: njẹ iwọ n gbero lati ra ile ọrẹ wa ṣe o ti ṣetan lati kọ ile ara rẹ planning to construct a durable infrastructure like roads dams and so on contact a surveyor for any meaningful development on land gba imọ to pe ki o to gbe igbese rara tune in to ask the surveyor your trusted program on diamond 88.7 fm every wednesday wa ko eko nipa ipa pataki ti awọn wọlẹwọlẹ n kọ ninu awujọ idi ti iwadi ile to pe fi ṣe pataki ati ohun gbogbo ti o gbudọ mọ ko to ra ile tabi kọ ile ṣe fẹ bá wọlẹ̀ tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀ ṣàbẹ̀wò sí www.appsnquara.com kí o sì tẹ find our member láti rí wọlẹ̀ tó ní ìjẹ́rìí iṣẹ́ don't miss it ask the surveyor every Wednesday on diamond 88.7 fm stay tuned stay tuned
1: so ije ka bo pada sori eto yin eleeto nlo lowo ask the sofio bere lowo wonle re nibi ta awon ojuse awon wonle ati nto ye ki awa ta je olumulo le to ye ka mo papa julo bi duki awa bi o se ni diteni eleni opolopo lo ra le gege bi idokowo opolopo lo ti kolele lori opolopo lo ti di agbekele lori bi o se wa sowo lowo bi o se ni di pe owo wogbo gbogbo awon kan ta nso lori eto yi ohun lele yi ati ba se gba nti joju lowo owe lowo ijoba to je pe lati ni titi dola ogun yen yo je ti tawon omo wa o na la nso lori eto wonle fun eyin te ni ibere akesi ti e fe pe wole is 9136556952 o na ni oju opo awon kan ti n gbianjo ati wole hello 0913655952 ona ni ibite fi le bere abi ni akesi ti fe pe wa si lo so fi o kan de oladapo hello to asiun eto nte si waju gege bi asiwi won wa pelu wa hello kan de oladapo nigbati a nreti ki ipe ko wole eso nkan kan ni jejo ẹni àwọn èèyàn kan wọn wa bá yín pétọ kẹ wa lọ bá wọn wo ilẹ ẹni ìgbà tí ẹ débi ilẹ nkan tí ẹ bá pàdé ẹni ó yà yín lẹnu bi pé àwọn bí wọn ṣe ta ilẹ yẹn fún wọn ó ṣe ó dàbí ẹni pé bóyá wọn ti yàn wọn jẹ ṣùgbọn sọfíà ó ṣe wá gbé kalẹ lẹ ngbà tí àwọn èèyàn ti ra lẹ̀ tán ti sanwó tán wá ní kẹyìn wá ṣe sọ́fì tẹ wá ti rí pé tọ́ ó dà pé wọ́n yàn wọ́n jẹ bó lẹ́yìn sọ́fì ọ̀sẹ̀ mọ́ ń ṣe láàrin ohun.
0: ẹrí inú kan wà ni pé òótọ́ bíbẹ̀ wọn làásọ ẹ̀mí òṣèré gbé pamọ́ ilẹ̀ ò lè mọ́ pé ká ló pé àbí kílẹ̀ pé ká ní kò pé torí ẹni ní kò ẹ bá gbé sọ̀kí ọ̀nù wá bí alákọ̀ọ́kọ́ wo ilẹ̀ pé ó ní kò pé a máa gbé mi wá tó wá ní ilẹ̀ ń pé ó yóò ti di pé àǹtàkùrà wọn alákọ̀ọ́kọ́ ti tẹ̀sófin tó ìjà ìjẹ́ tó ìjà tó tọ́ lájú òfin wà tí òfin ló fi fàṣẹ pé ní gbé sọ̀kí ọ̀tẹ̀ bá rí ẹni tó bá jù òótọ́ ọbẹ̀ òun ni ó sọ
1: bílẹ̀ bá ṣe rí ẹ̀yìn tí mo fẹ́ kẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀ náà ni pé ẹ̀yìn sọ̀fíọ̀ ẹ̀yìn parọ́
0: òótọ́ ọbẹ̀ ni wọ́n sọ fún yín pẹ̀tọ̀ nǹkan báyìí ló wà ń bẹ̀ òfin tó wà ń bẹ̀ ni tó bá dùn mọ́ yín ná wọ́n bá sì kùdí ẹ̀ káàtó ẹ̀ fọ́ ọwọ́ nù ni.
1: kì í ṣe pé ẹ níbọn mánèjì ẹ inú mi dùn dáadáa ẹ sọ bó ṣe rí gẹ́lẹ́ fún wọn. Tọ́ ẹ ṣeun o ẹ̀yin tí ẹ ra ti gbọ́ báyìí.

ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n dídẹ̀ ní ọ̀ọ́dúnrún ọ̀nà wọn kò padà wá sílé láti ilẹ̀ South Africa. Òbí ti bèrè fún owó tó tó bílíọ̀nù márùn-ún náírà owó ìtanràn tó sì ké sí okun kòkó tó ra foríjì lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí tó nípọn látàrí ìṣẹ̀lẹ̀ bọ́yìnyìn tó wáyé lábẹ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá

0: pa ìpínlẹ̀ Kwara wo fi gbé àwọn afurasí olè mẹ́rin. Ní ilé òkèrè àwọn méjìlél adágbére fàyè mẹ́sàn-án fara kaṣẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ kan ṣeṣe kọlù nílùú Johannesburg. Ikọ̀ Super Eagles yóò bu ọlá fún Nwobe bó ṣe gba bọ́ọ̀lù nígbà 100 kan fún ilẹ̀ Nàìjíríà. Ẹ̀ka san akíwà pé akọ́wọlẹ́nuṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìn Diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lóríyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú www.diamondfm.net ẹ̀ wà ní YouTube wa ní Diamond 87 FM kúrò ń bọ̀ lẹ́yìn sí ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media, Amy Omoyini, pretty by me. Oh, I'm blushing. Moshe video yi lo ni lati update everybody. As you can see, I'm at Bola Kale Street. Cherry White House, nye legbe get black, nye. Oh, ibe gogo ni le mi. E bobo ire ti mo man sayi. Every morning, ni mo man she ni 7 a.m. every day. Moshe man keep fit, lele yi. Every shape mi ni can see over, omo lo tu yi.
2: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ sile kunfole, fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni se pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yi. Awọn to mo, to si meru okan won. Nje o ti e ma awọn ti o n ba dore lori aye lujara to be sa. Aye le o, eyan si buru. Ke si se gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lojara
3: imoran yi lo n detete igbo yin lati ikan ni Diamond 88.7 ilorin

0: FM.
1: Ẹ̀ka bọ̀ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ṣe wípé àwọn ọmọlẹ̀ Nàìjíríà tí wọ́n tó ọ̀ọ́dúnrún tí wọ́n wà nínú ọgbà àtúnṣe nílẹ̀ Ethiopia ò ní kan kó wá sílẹ̀. Ààrẹ ti gbégbùmọ̀ kan dìde láti lọ sí ìlú Addis Ababa láti gbégbèsẹ̀ náà. Àjọ̀dúnàdúrà kan ló kó wọn padà wá sílẹ̀ ìgbìmọ̀ ọ̀hún. Ó ní mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegu Ojukwu àti agbẹjọ́rò nílẹ̀ yìí láti Ìfàgbẹ́mi ẹni rẹ̀ ti wà wípé wọ́n kọ ọ̀bọ̀ wíwà àdéhùn pẹ̀lú ìjọba ilẹ̀ Ethiopia. Àdéhùn ọ̀hún ó ní wọ́n kọ àwọn ẹlẹ́wọ̀n náà wá sílẹ̀ tí wọ́n sì parí sáà ẹ̀wọ̀n wọn tó kù nínú àwọn ọgbà àtúnṣe ní ilẹ̀ yìí. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti rí i pé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé wọ́n á sílẹ̀ South Africa ò ní wọ́n kó ṣe àkọ́kọ́ wọn èdè ilẹ̀ yìí ní owurọ̀ ọ̀la tó sì balẹ̀ sílùú Èkó. Lára ìgbésẹ̀ bí ìkọlù ẹlẹ́yàmẹ̀yà ṣe ń wáyé ilẹ̀ South Africa àtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ agbẹnusọ akọ ilẹ̀ yìí tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè kìmí ebi ìmọ̀mọ́tìmọ̀ ebi àǹfà ṣàlàyé pẹ̀lú iṣẹ́ ọkọ̀ bàálù APC òní yóò kó àwọn èèyàn ọ̀hún yóò sì gbéra pakọ̀ ọkọ̀ bàálù olifo tambo ní Johannesburg tó sì kó àwọn èèyàn tí wọ́n dídí ẹ̀ ní ọ̀ọ́dúnrún jọ àpọlẹ̀ yìí òní yóò san gbogbo owó tí wọ́n lò láti kó wọn padà wá sílé. Ẹbí ẹ̀fà ṣàfikún rẹ pé tí wọ́n bá dé sí ìlú Èkó àwọn èèyàn ọ̀hún òní wọ́n ṣe àkọsílẹ̀ orúkọ wọn pàápàá jùlọ wọ́n ṣèrànwọ́ fún wọn kó di pé wọ́n padà lọ bá àwọn mọ̀lẹ́bí wọn. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti tako ìgbésẹ̀ láti máa ṣe àfiwé láàrin gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra Peter Obi àti ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu. Iléeṣẹ́ ààrẹ tẹnumọ́ wípé àkọsílẹ̀ Obi gẹ́gẹ́ bí gómìnà ó ní kó ṣe fiwé ìgbìyànjú ààrẹ Tinubu gẹ́gẹ́ bí gómìnà lórílẹ̀‐èdè yìí. Abẹ́ṣekáwọ̀ fún ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ròyìn àti ìlànà tẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà lójókòó X rẹ̀ ṣàlàyé pé Obi gbẹgẹ́ lóṣèlú tó ìdára orí. Ó tẹnumọ́ wípé Obi kò ní nǹkan kan tó filẹ̀ gẹ́gẹ́ bí mánìgbàgbé lẹ́yìn ìgbà tó kúrò nípò gómìnà lẹ́yìn ọdún mẹ́jọ ní ìpínlẹ̀ Anambra. Ọ̀nànúgà ṣàlàyé wípé ìṣàkóso ààrẹ Tinubu gẹ́gẹ́ bí gómìnà

0: ní ìpínlẹ̀ Èkó ló ṣe ìdásílẹ̀ àwọn ìjọba bíi Lọ́mà, Lásmà, Làmátà tó sì ṣe oríṣiríṣi àwọn àtúntò sí ìlú Èkó. Olùdíje tẹ́lẹ̀rí nínú ẹgbẹ́ òṣèlú party fún ipò ààrẹ tó sì jẹ́ ọmọye ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC fún ipò ààrẹ Peter Obi ti béèrè fún owó ìtanà bílíọ̀nù márùn-ún náírà tó ti tọrọ àforíjì lọ́wọ́ òṣèré tó padà di olóṣèlú Kenneth Okonkwo lórí ẹ̀sùn ìkúpa lórúkọ jẹ́ nígbà tó kópa lórí ètò kan Obi látọwọ́ àwọn rẹ̀ ti Alex Ejegime Esinrin Kosodi lúkúlàjà láti pe ẹjọ́ tó jù bẹ́ẹ̀ lọ kó sì béèrè fún tó jù báyìí lọ tó kùnà láti tètè gbégbèsẹ́ tó ní kó gbé nínú ìwé ọ̀hún tó lédè ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tá a wà yìí. Àwọn agbẹjọ́rò Obi ló fi ẹ̀sùn kan Okonkwo wípé ó sọ̀rọ̀ àwọn òfegè ìbánilórúkọ jẹ́ nígbà tó farahàn lórí ètò kan ní ọjọ́ kẹjọ oṣù kẹfà. Agbẹjọ́rò ọ̀hún ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ tó yẹ kó ń sọ olólédè nínú àwọn ìwé ìròyìn nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún Kenneth Okonkwo ṣàlàyé ó ti po ìtakùn rẹ̀ àwọn tó ti rí àwọn ọ̀rọ̀ tó fi léde pàápàá jùlọ tẹnumọ̀ páwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn ẹ̀rí ọ̀hún ò ti kó léde. Láti ìpínlẹ̀ Edo, ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ pé kán lọ ti àwọn ilé ẹ̀kọ́ girama mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ Àkókò Edo ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ṣe yọgbọ́ pé àwọn agbègbè ṣeéṣe kán ṣe ìkọlù sáwọn ní agbègbè náà. Àwọn ilé ẹ̀kọ́ tọrọ kan ilé ẹ̀kọ́ girama ososo, ilé ẹ̀kọ́ gíga ososo àti ilé ẹ̀kọ́ girama makeke nínú ìwé kan tó lóde látọwọ́ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Edo tó ní sí ètò ẹ̀kọ́ ti ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba ọ̀hún ọ̀gbẹ́ni Enodolo Wayin Otamerebuwọlu ṣàlàyé wípé wọ́n gbèsè náà bóyí iléeṣẹ́ DSF tó wọn létí pó ṣeéṣe kí àwọn afurasí akógunjàlú ṣe ìkọlù sílé ẹ̀kọ́ ọ̀hún tó wà ní ẹkùn Dìbò Àríwá ìpínlẹ̀ Edo kán sì kó àwọn akẹ́kọ̀ọ́ nígbèkùn. Láti ìpínlẹ̀ Ọ̀sun, iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀sun ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ìwádìí látàrí ìṣẹ̀lẹ̀ yínyìn ìbọn tó jẹ́ pé àwọn ẹ̀kan fara kááṣá ní ìpínlẹ̀ náà. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀sun CP Ibrahim Gòtẹ́ ti pàṣẹ kán ṣe ìwádìí tó nípọn pàápàá jùlọ kí ìwádìí ọ̀hún wáyé látọwọ́ àwọn ẹ̀ka tí wọ́n dá kalẹ̀ láti dẹ́kun ìwà ọ̀daràn àti ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀sun DSP Abiodun Ọ̀jẹ̀lábí ṣàlàyé wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ pàápàá òfin gbé àwọn èèyàn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó fa ó ní wọ́n ti ń gba ìtọ́jú nílé ìwòsàn. Ó tẹ̀síwájú pé àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n ti kó wọn sọ́wọ́ sí àwọn agbègbè tọ́rọ̀ kàn. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ wípé ní báyìí ọ̀gá ìjọba ní agbègbè ọ̀hún wọ́n á jà kí wọ́n wọ ikú wọn nígbà ẹnikẹ́ni gbégbèsí ẹ̀ tó ṣe àkóbá fún àlàáfíà ní ìpínlẹ̀ Ọ̀sun. Ní ìpínlẹ̀ Kwara, iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara gbọ́dọ̀ fi gbé àwọn afurasí mẹ́rin tí wọ́n fi ẹ̀sùn ìwà ìdígunjalè kan. Wọ́n sì gba alùkùkù tí wọ́n gbà ní ọwọ́ wọn nígbà tí wọ́n ṣe kọlù sí àwọn èrò méjì ní ojú ọ̀nà Aliwere Kampo ní ìjọba ìbílẹ̀ Ifẹ́lódùn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara SP Adetun Ejire Adeyemi ṣàlàyé pé àwọn afurasí ọ̀hún mú nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn ọdẹ àṣogbo dá sí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọlù sí àwọn tọ́rọ̀ kan ní ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tá a wà. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn afurasí adigunjalè ọ̀hún ni wọ́n ti wá ẹni tó jẹ́ adarí wọn tí wọ́n porúkọ rẹ̀ nínú tó fi àkẹtẹ bá. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe ẹ̀tìyìn láti Kàyíndé Amọ̀dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè, wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti já ọkàmí àwọn èèyàn 12 nígbà àtàkẹ́bọ̀ tẹnikẹ́ni ọ̀dàmọ̀ ṣe kọlù nílùú Johannesburg ní South Africa. Lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7.

ẹ káàbọ̀ padà ìròyìn ẹkúnrẹ́rẹ́ ni a mọ̀ wá sí ẹ̀ tí gbọ́ yín láti kẹ́hìndà mọ̀dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè òkèrè tó wọ́n ti já okùn ẹ̀mí àwọn èèyàn méjìlá táwọn mẹ́sàn-án sì fara kááṣá nígbà tí agbébọn tẹ́ni kẹ́ni ọ̀dámọ̀ ṣe kọlù sí agbègbè kan lẹ́gbẹ̀ẹ́ Johannesburg ní Ajin agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá kọ́nẹ́ Damaso Newuri ṣàlàyé wípé àwọn afurasí agbébọn tí wọ́n tó mẹ́wàá ní àbú agbègbè náà tí ó wà ní agbègbè Cleveland nìkan bí aago mọ́kànlá àṣálẹ̀ àná ó sì jẹ́ pé wọ́n yìnbọn lákọlákọ sí àwọn olùgbé agbègbè náà iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn mẹ́jọ lágbèrè fàyè tí wọ́n jẹ́ ọkùnrin mẹ́ta sì jẹ́ obìnrin wọ́n fìdí ẹ̀ rárá wọn lágbèrè fàyè nígbà tí wọ́n gbèdé ilé ìwòsàn ti bẹ̀rẹ̀ wádìí páńpẹ́ fi gbé àwọn tó wà nídìí ìkọlù ọ̀hún síbẹ̀ ní ilé òkèrè ààrẹ ilẹ̀ amẹ́ríkà Donald Trump já kẹwọ́ pé ilẹ̀ náà òyìn yóò padà jìyà tó nípọn bó ṣe fẹsùn kan ìjọba ilẹ̀ ìran wípé ó ń fẹsẹ̀ falẹ̀ lórí àdéhùn alálàáfíà tó yẹ kó ṣe pẹ̀lú ìjọba ilẹ̀ amẹ́ríkà ó tẹ̀síwájú pé ilẹ̀ ìran kan sọ̀rọ̀ lásán ni àwọn kùnà láti gbé ìgbésẹ̀ lẹ́yìn ìgbà tí ilẹ̀ méjèèjì tún ṣe ìkọlù síra wọn ìkọlù tuntun tó wáyé ohun ilẹ̀ ìran ló ṣe ìkọlù sí búba ilẹ̀ amẹ́ríkà ìlú Jordan ilẹ̀ Kuwaiti àti ìlú Bahrain ilẹ̀ amẹ́ríkà òun náà ló gbẹ̀sán tó tún ṣe ìkọlù sí agbègbè ẹgbẹ́ Trust of Hormuz ní ilẹ̀ ìran ilẹ̀ amẹ́ríkà ṣàlàyé wípé ó ń fèsì sí àwọn ìkọlù tó lédè láti ọwọ́ iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ ìran. ní abala ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin agbájẹlẹ̀ yìí super eagles oníwọ̀n buola fún agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín alex iwobi pẹ̀lú àmẹ̀yẹ tí wọ́n fún láṣáálẹ̀ òní kan tó bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ tó ti wàá kò pẹ̀lú ilẹ̀ portugal lójú ọ̀lẹ́rẹ̀sẹ̀rẹ̀ iwobi ló ti gbá bọ́ọ̀lù ní àṣáálẹ̀ òní tó wá kópa nínú rẹ̀ fún ìgbà 100 kan fún ilẹ̀ nàìjíríà iwobi fún nàìjíríà fúngbà àkọ́kọ́ ọdún 2015 nígbà tí wọ́n wàá kò pẹ̀lú ilẹ̀ olómìnira congo ó ti darapọ̀ mọ́ agbábọ́ọ̀lù bíi vincent enyiama joseph yobo àti ahmed musa gba bọ́ọ̀lù fún ilẹ̀ nàìjíríà nígbà 100 kan agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọ̀hún fukọ̀ fún ààfin nàìjíríà ní ìgbà mẹ́wàá ó sì ṣe ìrànwọ́ mẹ́jọ. àwọn agbábọ́ọ̀lù léńjeléńje obìnrin ilẹ̀ yìí tọ́jú orí wọn kò tí 17 flamingos ló padà sí bùbá tó bá di ọjọ́ àìkú bó ṣe gbáradì fún ìpele tó kẹ́yìn bó ṣe wàhákò pẹ̀lú ilẹ̀ olómìnira benin ikọ̀ ọ̀hún tí akin busa rinko sòdí onílọ fún ìsinmi ráńpẹ́ ikọ̀ flamingos olówó ìpele tó kẹ́yìn ọ̀hún bó ṣe gbowúrò sí ojú ilẹ̀ guinea pẹ̀lú àmì àyògo mọ́kànlá sódò nígbà tó pàdé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì alátakò olómìnira benin olówó ìpele ọ̀hún pẹ̀lú bó ṣe gbowúrò sugilẹ̀ síra lóhùn pẹ̀lú àmì àyògo 5-1 nígbà tán nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ilẹ̀ nàìjíríà wọ́n yóò fẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ pápá ìṣeré rẹ̀mọ tó wà nílùú ìkẹnẹ ní ìpínlẹ̀ ogun láàrin ọjọ́ kẹta sí ọjọ́ karùn-ún oṣù keje wọ́n pa ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù ní ilẹ̀ olómìnira benin lẹ́yìn ọ̀sẹ̀ kan. lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rè a kà fún yín pé àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tí wọ́n yí dẹ̀ ní ọ̀dọ̀nà tó ń kúrò ní south africa òní yóò balẹ̀ sílùú èkó tó bá di òwúrọ̀ ọ̀la. a tún ka fún yín pé òbí ti béèrè fún owó gbà má bínú tótó bílíọ̀nù lọ́nà 5 náírà lọ́wọ́ okonkwo lórí ẹ̀sùn pé ó ba lórúkọ jẹ́. ní ìpínlẹ̀ ọ̀sùn iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ wádìí látàrí ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tó wáyé ní agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún.

ohun tó ṣàkàlà màgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu òpómúléró òpómúléró ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì òpómúléró tí kálukú bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbọ́ yìí tọ́pọ̀ òsì rẹ ni bá rò rẹ ni bárẹ̀ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dín rántó mọ́wọ́ lọ́wọ́ po òpómúléró èyí ló jẹ́ kí FM ó ṣẹyọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan kà òpómúléró àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera òpómúléró ẹ fàyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dántọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọbórí owó ọmọ bíi àti Babatunde Azeez Oloyewan òpómúléró aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rùú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ̀tọ́ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò òpómúléró.

0: fẹ́ dún extra lẹ́tọ̀ kan tó kí n gbà kan jù kẹ́ lọ tí ó máa dé sétí gbọ́ yín ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yọ oṣù mari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rírì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Dance, dance, dance, dance, dance. Come on, come on, come on, come on, come on. Fapajo, fesejo, forijo, feinjo. Wale, lulualujo, adetunle, pedese. Jasa gospel, do de femi, so lam, pediara, lori, gbedu, tra. Oya keje, kajo, gbedu mare, a, matunga, malo, gbedu extra re, a, majasa, malo. Gbedu extra, lori, diamond 88.7 FM. Odunchu.
0: Emma Badwell.

lókè. Ọmọ àpàtẹ ètò mákùtà. Ọmọ dírà ètò bẹ́ẹ̀ ní dírà ànáwó. Àwọn tí wọ́n gbọ́n pa, àwọn tí wọ́n mọ̀ gan. Wọ́n ti mẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ máa ṣe. Wọ́n mọ̀ pé bẹ́kìnù bá gún jù. Tígbọ́n ti gbà mí títì. Ẹjọ́ gbogbo àwọn tájọ mẹ́tọ̀ tò ní wá. Tó máa fi dùn tí gbogbo máa fi kán sí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá alálùbáríkà. Aláṣẹ àtàgbàṣẹ ìkànnì tó ta wọ́n yọ̀ yìí.

0: ẹlẹ precious o ma folabi fresh baba o wa na kilo n ba baby yen so na e tin koju sira yin juna
1: tori ojo ola ibi ababa wa lomo mi ke ke ababa
0: lo fi ja oda ẹjẹ n ti ojú òpó yẹn pa nítorí pé ìjọba àkókò ìnílẹ̀ láǹfààní láti gba ipè kankan mọ́ òkè apátápìtì bí yorùbá bá ní òkè apátápìtì montes monte rock is rock gbogbo apátápìtì ọ̀rọ̀ àpọ́nlé ní bẹ́ńbẹ́ wọ́n ní peter the rock wọ́n ní pé ó sọ pé òkè ó ti fẹ́ máa ó ṣe òka ẹlẹ́lọ àbí gòdì ló fẹ́ lò.
1: ìdábà sí ipa bọ́ lẹ́yìn.
0: ìlàṣírí. ẹjẹ́ máa lọ lé bàbá tó bí lọ́mọ. oúnjẹ ìyàwó mi ò gbọ́dọ̀ tutù.
1: àwọn ọmọ tó ń bọ́ lẹ́yìn.
0: mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ mọ́tò ètè níwá o. ọjọ́ mẹ́jọ la jọ máa láǹfààní láti tún máa pàdé lórí ètò gbẹ̀dúrà extra. ẹ ṣeun gan mo dúpẹ́ mo mọ̀ lóore ayọ̀dèjì ayọ̀lá ló kọ́ mi àkànní ìkọ́ olóde sọ́yán èmi lọ́mọ ẹlẹ́jọ̀rẹ́ ọ̀kẹ́chẹ́ àlọ́ ẹgbẹ̀pá yọyí ti ti ń gbà tí kì í ṣọmọ àlẹ́ ṣòro èkìtì nílé pápá tó gbébé mi lọ́mọ bẹ́ẹ̀ bá wá wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi síbi táyọ̀dèjì ń gbé ṣeré oge káàkiri kárí aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa mo kó yín jẹ mo láyín gan mo kó yín mo gan.

0: FM.
1: Láti inú iyàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
2: Ẹ̀ka sàn, ẹ sì kọ́wọ́ lẹ́nu iṣẹ́. Ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláàyò. Bákan náà lákíwà wípé a kú wẹ́lúwẹ́lú òjò. Ìròyìn ní ṣókí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì ìkejì dín ní 97.1 Diamond FM. Ìkan ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC kan Kenneth Okonkwo ó ní ó ti fi léde àwọn ohun tí ó júwe gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́rìn ṣó láti ṣe gbé lẹ́yìn ẹ̀sùn gbígba owó rìbá èyí tí ó ní tí ó níṣe pẹ̀lú ọmọye dúpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC èyàn Peter Obi Okonkwo tí ó jẹ́ òṣèré tíátà tẹ́lẹ̀ rí tí ó ti wá di olóṣèlú báyìí lọ́jọ́ ajé ni ó fẹ̀sùn kàn wípé Obi ti mọ àwọn àgbà kan látapá gúúsù ìlà oòrùn ni wọ́n gba mílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà àti mọ 20 million naira lọ́wọ́ àwọn tí wọ́n fi èrògbà hàn dúpọ̀ ilégbèmọ̀ aṣojúṣòfin àti ilégbèmọ̀ aṣòfin àgbà ilé wa. Gẹ́gẹ́ bí ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò bí ó ti ṣe ń túbọ̀ ń le gogo sí àwọn àgbààgbà ajẹ̀ṣẹ́bì látapá àríwá ilẹ̀ yìí lábẹ́ ẹgbẹ́ kan tí a mọ̀ sí Northern Area Forum. Ó ní lónìí ọjọ́rú ni wọ́n ti fi ìpèlédè sí ti Ààrẹ Bọ́lá Tinubu wípé kí ó kéde ètò nǹkan ò fararọ o lẹ́ka ètò ààbò. Àtẹ̀jáde tí wọ́n fi léde tí wọ́n bọ́wọ́ lù látọwọ́ agbẹnusọ ẹgbẹ́ àwọn àgbà náà ọ̀jọ̀gbọ́n Abubakar Jidere ó jẹ́ kí ó di mímọ̀ wípé bí ọ̀rọ̀ ètò ààbò ìpèníjà rẹ̀ ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó ti débi Congo tí wọ́n sì nílò láti gbé ìgbésẹ̀ tó lákakì lórí àti lè dẹbọ kí orílẹ̀‐èdè yìí kí ó má bàá dàrú. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti kojú àkọlù padà sí àwọn àkàrànbà ní àdàlúrú eléyìí tí wọ́n ya bo agbègbè kan tí a mọ̀ sí Ilúkè ní ìjọba ìbílẹ̀ Kàbàbùnú ní ìpínlẹ̀ Ọlọ́jọ́rú ọjọ́ kẹwàá oṣù tí a wà yìí. Àtẹ̀jáde tí wọ́n fi léde látọwọ́ agbódegbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ASP Adusat Saliu jẹ́ kí ó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sọ wípé àwọn aṣàkọlù náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ kojú sí ilé ẹ̀kọ́ girama kan tó jẹ́ ti ìjọba tí ń bẹ̀ o ìyẹn ní ìlú Ilúkè Ìbọnú níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń jókòó ṣe ètò ìdánwò WAEC tí ń ṣe ìmọ̀ ìjìnlẹ̀ Gẹ̀ẹ́sì English Language. Ọ̀pọ̀ àwọn agbébọn kan ni wọ́n ṣe àkọlù sí ìlú Ọ̀rá ní èyí tí ó jẹ́ ìlú tí ń bẹ láàrin ala ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kó nípa pamara ẹni tí ń ṣe igbákejì alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún èyàn ọ̀gbẹ́ni Débọ̀ Farounbi ni ìròyìn jẹ́ kí ó di mímọ̀ wípé wọ́n kó ní pamara ní ìlú Ọ̀rá náà ní nǹkan agogo mẹ́wàá alẹ́ òlálẹ̀ ọjọ́ Ìṣẹ́gun pẹ̀lú àwọn mẹ́ta míì èyí tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n yìnbọn lákọlákọ èyí tí ó fa ìpayà láàrin àwọn olùgbé agbègbè náà. Ìròyìn jẹ́ kí ó di mímọ̀ tẹ̀síwájú pé àwọn ọmọ iléeṣẹ́ ológun tí mọ àwọn ọdẹ ìbílẹ̀ tí ń bẹ nínú ìlú náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ò tí wọ́n dúró re èyí tí ó mú pé kí àwọn ẹnibí náà kí wọ́n fi àwọn mẹ́ta èyí tí wọ́n ti kó nígbèkùn sílẹ̀ kí wọ́n sì fẹsẹ̀ fẹ́. to iroyin ni soke fun sai ni ko ni jo bayi lo e darapo mo wa ni agogo marun irole fun iroyin jake jado agbaye lede gesi atupale re lede yoruba agogo marun abo ona ni e ma lanfani lati tete si e seun teyan ikani ikeje dene adorun ole owo meje diamond fm layu e ma wa yi kuro nbe eto adelebare le ma lanfani lati gbogba dubai
0: iroyin ni soki lati le ise diamond fm

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ

0: Ẹjẹ ká ké pọlọ́run ní Nàìjíríà o.
1: Yes, kẹ́. Náà gbọ́. Democracy Day ọ̀túnla náà ni.
0: Ẹjẹ ká ké pọlọ́run ní Nàìjíríà
1: o. Democracy Day ó dé. Ó ti wọlé.
0: Kó tó dùn bí ìtàtẹ̀yìnwá o.
1: Náà gbọ́ yóò bá.
0: Ṣáké tó lè dùn mọ́ rè kó dárí ni wa o.
1: Lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ mọ́ já yín sí kẹ̀kẹ́ jẹ́ mọ́ sí pé kéré o kéré o kéré ẹnìkan rèé o ẹnì tó yẹ pé sólórí síbẹ̀ tó lè ra àwọn oògùn kan lógún òyìnbó ó wá wọ kẹ̀kẹ́ náà pep ó sì síbẹ̀ ó sọ̀kalẹ̀ ní agbègbè gàǹbàrè ọjà nìlọrin ló ti sọ̀kalẹ̀ àmọ́ ó gbàgbé carton oògùn kan tó yẹ pé ó ní red and white ó ní lára ìyẹn àwọ̀ pupa àtàwọ̀ funfun red and white ó ní lára o bí wọ́n bá bá wa rí carton ọ̀hún carton yẹn pálí oògùn tó ní red and white lára ó lọ ríra oògùn yìí ni o ìtọ́sí ni pé ẹ kàn sí diamond fm lórí iléeṣẹ́ wa ń bí ẹ̀wà sọ́dọ̀ wa ń bí ẹgbẹ́ wa síbẹ̀ a lè gbé ilé ẹni tó gbàgbé ẹ̀ lọ́wọ́ abẹ̀yìn ló kọ lọ́hùn ẹni yìí ó lọ ríra oògùn ni o ó sì gbé kẹ̀kẹ́ náà pep ó sọ̀kalẹ̀ ní gàǹbàrè ọjà nìlọrin ó gbàgbé ẹ̀ sínú bẹ̀ carton tí oògùn yìí ní red and white red àti white làwọ̀ tó ní dákun gbé wá sí yàrá iléeṣẹ́ wa ń bí tọba rí adúpẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ a sì mọ̀ lórí ẹ jápé a mọ̀ lórí adúpẹ́ o lọ́wọ́ yín ẹ jẹ́ ń gba báyìí wọlé ìtì ìdè o.

ọkọ̀ tí ń se èéfín lọ́n lọ́n. Àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàsí ìwàásù táwọn pásítọ̀ àtàwọn àfáàṣẹ fún wa ń gbà náà lọ. Àṣẹ torí pówó ń bẹ lọ́wọ́ wa ni ara tù wá ni. Wọ́n sára sí òrebì kan. Àdúgbò yín gan tẹ wà yóò lẹ ti rẹ́bọ lórí ìta. Ta ń gbẹ́bọ sórí ìta mọ́. Ayé ìgbà kan apẹ̀rẹ̀ wọn ò fi gbé ẹ̀kọ́ ẹ̀kọ́ apẹ̀rẹ̀ kan. Ìta chicken nǹkan ewúrẹ́ orí ewúrẹ́ orí màálù mo ní à. Bẹ́ẹ̀ àwọn gbórí màálù. Lọ́lọ́ igbó sórí ìta ń sìn wọ́n fi ṣègbéyàwó ládùúgbò wọn ni o. Ẹ̀wọ̀n ẹ̀dá kan ta ni o ti ṣe ta ló fẹ́ ṣègbéyàwó lọ́sẹ̀ yìí. Ọlọ́rẹ̀ igbó odi orí màálù orí ewúrẹ́. Apẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. Ọwọ́ lọ́rẹ̀ igbó sórí ìta ni àwọn èèyàn tí ó gbó ti wọ́n ti ń gbé lẹ̀ ni wọ́n ti máa gbà kọ́ tó pẹ̀yìn dá. Ìwọ gan lọ́yọ̀ igi pé ayé kọ́ mo gbé wá fún o ṣé kò ń ṣe yín. Èmi tí ní ronú. Ọlọ́run ní fi ibi pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Lóòótọ́ ẹ wo àsìkò tójò ń rọ̀. Ọdún mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́rin mẹ́sàn-án sẹ́yìn títí lọ́dún tó kọjá gan òjò rọ̀. Ọdún yìí táwọn èèyàn fẹ́ dáko àwọn ará bí ò ti jẹ́ kéèyàn róko dá. Ẹlòmíì ti dáko ó sì kò lè dénú oko rẹ̀ mọ́. Ọlọ́run kò sínú àwọn náà. Yóò bá kó sínú wọn. Wọ́n mọ̀ pé àwọn náà ń gbọ́ wà. Wọ́n ń gbọ́ wà. Ọlọ́run pa wà kó sínú wọn. Ìyẹn tá àjọ dá sí ìrọ̀lẹ́ tòní. Òwe náà ni a mọ̀ pé Wednesday báyìí lórí àdílé bárí òwe la máa ń parí. Dáàsì tà dáàsì ò tà owó aláàárọ̀ ó pé dáàsì tà dáàsì ò tà owó aláàárọ̀ ó pé òwe tá a parí nírọ̀lẹ́ inú ẹ lọ́mọ gbárí ìṣàṣìyàn.

ẹjẹ n se báyìí torí pé ọpọlọpọ pé ọpọ abc àníjọ mẹta yìí mọ music lẹ fún wa lórin tó pọ dáadáa mo ní àyín fún yín ṣe wá ní fún yín lórin tó pọ yín fún yín ọrẹ mi ọjẹ se pẹlẹpẹlẹ nílé ayé báyé bá ń fi ọ ìwọ náà rọra jayé o pẹlẹpẹlẹ láyé gbà o.

0: ọ̀dà fẹ̀yìn tí a béèrè fún rìn yẹn lórí ètò tí wọ́n ṣe tán kémi tó gba ètò ọ̀ náà lẹ ti gbọ́ yẹn àbí bẹ́ẹ̀ wá ni ok now àti dé náà ni ẹ padà lórí ètò tá a pè ní àdélébárí àdìrànkórè àkòyá ibi bó ló yọ ọlọ́rọ̀ tí ṣó ń lọ bó ṣe yẹ kó máa lọ ó lè kú ni ẹ jẹ́ ń gba pa bí wọlé ẹ̀ tí gbọ̀n kankan lórí ètò náà láwà ẹ̀ ń lẹ́rìn bó lójú ọjọ́ lọ́dọ̀ tí yìn.
1: mi tó ní dédé ó ti mọ tí mo dá owó rẹ mi àní kó tó dá mi sáyẹrẹ mi sìn.
0: ó ti mọ tí mo dá nílé ayé.
1: orí bàbá lárábà ló ń bọ̀ rẹ mi.
0: 091-3655-6952 ẹ parí òwe yẹn. ẹ̀yin tẹ́ ń pè látẹ̀kẹ̀ mọ́ bínú.
1: bí tí mò ń lo àyíké.
0: dáàsì dáàsà dáàsì òtà wọ́n lárò pé.
1: ètò ní mi sẹ́.
0: wọ́n gbọ́ yóò bá.
1: ó mọ bí tí mò ń rẹ̀ sẹ́.
0: jẹ́ ń wẹ́ ni tó wà níbẹ̀ ẹ ló kọ yín o.
2: mr olajide láti pipeline dákàmbí.
0: ok ẹ káàbọ̀ sórí ètò àdélébárí àrìnàkúrẹ́ àkóyá ibi ní diamond 88.7 fm nìlọrin.
2: àwa nù ẹ kú sẹ́.
0: adúpẹ́. ẹrìnrìn ni ẹrìn
2: ẹdásí ọgáta ọgá òtà owó aláru òpè.
0: ọgáta ọgá òtà
2: owó aláru òpè.
0: ó dá ẹ má bá wa bọ ẹ má yẹ kó ń bẹ ẹ filẹ o ká fi parí ẹ bẹẹ bá gbà á jẹ kẹ mọ pé ẹ gbà bẹẹ bá wa gbà á sọ fún mi pé ẹ gbà o ẹ farabalẹ sí.

0: àwọn tọ́ra wa sọ́nà náà ni dáàsì ta dáàsì ọ̀tà owó aláàrò pé ẹnìkan ti ń bẹ níbẹ̀ o ẹjẹ́ ń gbórúkọ ẹ kúrọ̀ lẹ́ọ̀kọ yín o.
1: Àpẹ Tọ̀mẹ́mìṣọ́lá ló ṣọ̀rọ̀ láti Ṣàwó.
0: Láti lu Ṣàwó àwọn gá ọmọ níbo ẹja.
1: Bẹ́ẹ̀ni, ọ̀gá ọ̀tà owó aláàrò ó pè é.
0: Ọ̀gá ọ̀tà.
1: Owó aláàrò.
0: Ṣé bọ́n ṣe ń pa náà nù mà?
1: Bọ́n ṣe ń pa náà nù.
0: Ọ̀dà ẹ̀ máa bá mi bọ̀. Ṣé bá gbà á sọ fún yín lẹ́yìn ètò, ẹ máa bá mi bọ̀. Ọ̀gá tá ọ̀gá òta òwú aláàrò àpè òwì sí bí wọ́n ṣe ń pa náà nìyẹn abẹ́ tó fi kó wọn gbọ́ yóò bá.
2: Tó ra gbé sẹ́ẹ̀tì òré ni o. Èmi là jẹ́ làwọn òré mi.
0: Hello, ẹ kúrọ̀ lé ọkọ yín o.
3: Ẹ kúrọ̀ lé o, àjẹsálọ́sọ́rọ̀ láti ọ̀sẹ̀dá. Àdìsá
0: ló sọ̀ látàdà. Látàdà sáà, mísà àdìsá.
3: Dáàm.
0: Òkè, ẹ dásin tó wà ń lẹ̀ yìí sáà.
3: Àríwá máa ń sọ pé ọgọ́ta ọgọ́ta owó aláàrò ó pè é.
0: Kí lẹ pé èmi ò gbọ́ yín dáadáa? Ọ̀gáta àbọ̀ kí lẹ pé. Ẹ̀ló. Wàláì wọ́n tún ti sá làwọ̀ náà mọ́. Sẹ́rù wá báyìí ni ṣé ẹ nígbò yà ni. Mo fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ yín ni ṣùgbọ́n ẹ̀yin náà tún ti sá ẹ fẹsẹ̀ fẹ́. Ó dá ní wàhálà ẹja máa bà bọ̀. Ọgbọ̀n yóò bá. Ẹnìkan tún ti ń bẹ́ ń bí orẹ mi sí o jẹ́ ń gbé pẹ̀ nìyẹn o. Ẹ ló kọ yín o.
4: Àbùfàtáyà lẹ́rú ló bẹ ń bẹ o. Ọ̀pẹ ni kí ẹ gbé pè ní o.
0: Ókè, ó yẹ parí owó èèyàn. Mo fẹ́ gbọ́ iye mà ní o.
4: Ọ̀gáta ọ̀gá
0: òta
4: owó aláàrò
0: ó pè é. Ọ̀gáta ọ̀gá òta owó aláàrò máa pè ó. Táwa lọ̀gá tẹ̀wé yẹn ta lọ̀gá tọ̀ ọ̀gá òta o.
4: Ẹni tó gbéṣẹ́ fún ni lọ̀gá o, ọ̀pá ẹ̀bí ṣe o.
0: Ọ̀dà ẹ fara balẹ̀ sí ẹ máa ń tẹ́tí gbọ́ wa ní ìṣú. Ọgbọ́n yóò bá ọ̀pá èbìtì ẹ mọ̀ pé èmi tí ìnírònú kọ́bọ̀ ọmọ tí ò nírònú ló darí ẹsẹ̀ méjì yín.
2: Jẹ́ kí adú ṣẹlẹ̀.
0: Ó má ṣẹlẹ̀ o. Mú ọgbọ́n.
2: Ayé ń retí ohun tí mi ò dà lọ́dọ̀ rẹ̀ olúwa.
0: Àdàdàdà ni ó kọ yín ẹ kúrọ̀ lẹ́ o.
5: Ẹ kúrọ̀ lẹ́
0: o. Ẹ ṣe ó kọ yín o. Látàkàlámbì òkè ọ̀rẹ́ ẹ parí òwe dáàsítà dáàsítà owó aláàrò ó pè.
5: Ọ̀gáta
0: ọ̀gọ́ta náà ni.
5: Owó aláàrò ó pè.
0: Kí ló dé tí ó fi pé? Ta lọ̀gá ẹdó náà ta lọ̀gá.
5: Ẹni tó lẹ́rù lọ̀gá.
0: Yorùbá ẹ̀yìn Yorùbá wà yìí o ẹ máa ń dojú tèmi o. Màrìmà ẹjẹ́ ń gbóni sókè náà.
2: Yọ̀bọ̀ rẹ̀ yọ̀
0: jẹ́ kó. Wọ́n gbọ́ yóò bá.
2: Kanu ṣẹlẹ̀. Ayé retí. Ohun tí mo dà. Lọ́dọ̀ rẹ̀ olúwa.
0: Màrìmà. Wọ́n gbọ́ yóò bá.

0: jẹ́wọ́n ẹni wà níbẹ̀ o ti wọlé sórí ètò yìí o kọ yẹ kúrọ̀ lẹ́ o.
1: Orúkọ tèmi ni Mr. Emmanuel ọ̀rẹ́ yín àtàtà ní ìrìn à ń ké sí ẹ.
0: Kí ló dé gospel ẹ̀fẹ́ kọ́ni àwọn apálá.
1: Ah, ìtẹ̀gbé wá yìí.
0: Ẹ jẹ́ sọ́ra yìí o tó bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ ẹgbẹ́ wáyé gan-an sí ẹ ọjà wọ̀ ju wà ọjà wọ ní òsì. Ọjà wọ̀ ju òsì. Kínní kan ọjà wọ̀ ju ọjà wọ̀ ọjà jọmẹ́jọ mẹ́jọ àbí jọ mẹ́sàn mẹ́sàn. Ọ̀pọ̀ ibi tí mo dé ẹjá máa kọ́ra wa ní Yorùbá. Ẹ̀lú ẹ ti wà wí òkọ ayé bọ́lẹ̀ ti ń pè wá o ẹ kúrò lẹ́wọ̀. Ẹ bá pa dédé òye ká lè gbọ́ yín dáadáa àbí kẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Mo ń gbọ́ yín
2: báyìí.
0: Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà mo ń gbọ́ ó ń dùn ń sì ń dùn ẹ pa. Ẹ ti pa báwọn àṣẹ ń gbọ́ yín. Àdúrà lẹ́ẹ̀kan fẹ́ ṣe fún mi. Láwọ lọ́wọ́ lẹ́kọ̀ọ́. Ọ̀dà bá ẹ ṣàdúrà ní gbà. Ami ọlọ́run. Ọlá kọta ńlá bílá lílé àti adúpẹ́ àmì ọlọ́run àmì ọlọ́run. Adúpẹ́ tọ adúpẹ́ àdúrà tún ní ààyè pé lọ. Àbí rẹmi igwe rẹmi ṣèwọ̀ àdúrà tún ní ààyè pé lọ. Àbò gbọ́ ohun tá ń sọ ni. Wọ́n gbọ́ Yorùbá o. Ẹjẹ́ wọn ni ó wà ń bẹ̀ náà. Ẹ kúrọ̀ lé ó kọ yín o.
2: Ọkọ mi ṣẹ̀rí sí látọ̀mọ̀pọ̀.
0: Látọ̀mọ̀pọ̀ ó yà ń gbọ̀n yín bàbá.
2: Ọgọ́ta.
0: Ee.
2: Owó aláwọ̀.
0: Ọwọ́ aláàrọ̀ ó pè. Ẹ̀lú. Mr. Omoko. Ọ̀wọ̀ lẹ́yìn. Owó mo sì fẹ́ bèrè àwọn kwẹ́sà kan lọ wọ́n sì sá lọ. Ẹ bá sì farabalẹ̀ ẹ ti ẹ̀dùn ẹgbọ́ kwẹ́sà tí mo fẹ́ bí yín. Ọ̀rẹ́ ẹ ló kọ yín ẹ kúrọ̀ lẹ́lu mi ti já yín dànù nìyẹn. Ẹ ó kọ yín o.
2: Láti
0: bú ẹ̀ tí ẹ̀ máa àdúgbò tẹ̀sí pè. Ẹ̀ máa àdúgbò tẹ̀sí pè tẹ́lẹ̀ ni. Ọyẹ́ ẹ dá sí ọfà gáràjì ibẹ̀ lẹ pé. Ẹ ló.
2: Ọgọ́ta.
0: Kẹ́wẹ̀ ni èwo tó ní ọgọ́ ìwúlọ́gọ́. Ẹ kó méjì papọ̀ kò tiẹ̀ jọra wọn méjèèjì.
2: Ọgọ́ta.
0: Ìwúlọ́gọ́ ẹ kó méjèèjì papọ̀ gan. Àwọn kan ní ọgọ́ta. Ẹyin tó ní ọgọ́ta ọgọ́ta. Ìwú wa la mú nú gbogbo ẹ̀ báyìí. Ẹjẹ́ yàn ọ̀dà yín kẹ́ mọ́ ọ lọ́dà yín pé ibi tẹ́ wa ẹ gbọ́ wa àwa là ń gbọ́ yín ọ̀dà ẹ nẹ́mẹ̀. Wọ́n gbọ́ yóò bá yẹn mẹ́nà òfin mílẹ̀. Wọ́n gbọ́. Ọ̀pẹ́ ibi tí mo dé o mo tún gbórin dòde wà láì ẹ bá mi dá sí ọ̀ọ́. Wọ́n gbọ́ yóò bá ẹ̀mí tí ní ronú. Ọmọ kan tí ò ní ronú o nìkan ló ń ké. Diamond Lawa o 88.7 FM nílùú Ìlọrin. Mi ò ní ronú kọ́bọ̀ o mi ò ní ronú kọ́bọ̀ rárá. Ìmínú. Area antenna. Ẹ jẹ́ mi polówó ọjà.

wọ́n gbọ́ yóò bẹ́ẹ̀. Abo kò ń bẹ níbẹ̀ o, kò tún bẹ níbẹ̀ sẹ́ ti gbọ́. Ee mari ba e lulu. Lulu fun mi. Kí n tó mọ̀ lọ lé ní ìrọ̀lẹ́ yìí.

0: vitamin drops and syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your destination
2: for hit music.
3: Diamond 88.7 FM.

0: nínú ìròyìn àgbáyé náà. Ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilé wa ṣetọ́wọ́ láti dìbò lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ látàrí bí ètò àìsàbò ti ṣe ń peléke sí. Àwọn akọ́gun jàló dábàrò ìdánwò WAEC ní ìpínlẹ̀ Kogi, bákan náà ni wọ́n ṣekú pa igbákejì ọ̀gá ilé ìwé tí mọ ọmọkùnrin ọmọdún mẹ́fà kan. Lámẹ̀tọ́ ọ̀rọ̀ òṣèlú kan ní ìpínlẹ̀ Kwara sọ fún ìjọba àpapọ̀ láti jẹ́ kí àwọn ẹni àyàn sípò òṣèlú máa bẹ́ o lábẹ́ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ẹ máa gbọ́ láti ilẹ̀ òkèrè wípé ààrẹ Trump ti mọ ilẹ̀ Iran bẹ̀rẹ̀ ìyálẹ̀ ọ̀tún síra wọn lẹ́yìn akọlù àwọn ọmọ ológun. Nínú ìròyìn amúlùdùn láti máa bọ̀ yín gbọ́ wípé Blessing CEO fi ìmọ̀lára rẹ̀ hàn lẹ́yìn tí wọ́n sọ sáhàmọ́ ọgbà ẹ̀wọ̀n kirikiri látàrí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù mẹ́wàá náírà. A máa bòyìn gbọ́ nínú ìròyìn eré ìdárayá wípé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal gbóríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ilé wa ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tí ó wáyé nílùú Liria. Tọ́ akínyìn ẹ kúrọ̀ lẹ́ ẹ sì kú iṣẹ́ òní, Ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláàyò. Bákan náà la kú wẹ́líwẹ́lí ojó tòní ojó ìtura òní yóò jẹ́. Ìròyìn àgbáyé lámúdẹ́sẹ̀ tí ìgbọ́yìn o láti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM tó takànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn yín. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dáńlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ́rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, tèmọ YouTube nípa títẹ Diamond 88.7 FM. Ẹ má wáyé kúrò ńbẹ, ẹ kúrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Gbogbo wa la ti gbọ́ rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́. Ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni. Rí i dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ̀. Kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ. Má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́, ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná. Ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ. Rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ, sá àsálà fún ẹ̀mí rẹ.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ káàbọ̀ padà, ẹ ṣeun, tẹ́ yìí kúrò ń bẹ̀. Ìròyìn àgbáyé náà ó ń tẹ̀síwájú. Ìròyìn ilẹ̀ òkèèrè, ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti mọ àwọn òṣìṣẹ́ àgbà kan nílẹ̀ Iran ni wọ́n ti tún bẹ̀rẹ̀ sí ní sọ ògúlòtó ìyálẹ̀ ọ̀rọ̀ síra wọn o ní ìtẹ̀lé akọlù lemọ́lemọ́ àwọn ọmọ iléeṣẹ́ ológun láàrin orílẹ̀-èdè méjèèjì náà, èyí tí ó tún mú àlékún bá ìkọminú lórí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú furujọ́gán tí wáyé lápá Middle East. Ààrẹ Trump ni ó jẹ́ kí ó di mímọ̀ pé ilẹ̀ Iran ó ní wọ́n falẹ̀ o lórí ìdúnàdúrà, èyí tí ó jẹ́ wípé wọ́n fẹnu kò lé lórí, èyí tí ó sì jẹ́ pé wọ́n nílò láti fi mú kàtà òfin lórí ìgbésẹ̀ bí nǹkan ṣe falẹ̀ náà. Ìròyìn amúlòdùn, ìgbà ojúmọ̀ kankan tí ó ń pera rẹ̀ lórí tí ń pera rẹ̀ ní akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìbádọ́rẹ̀ tí ilẹ̀ ń dòyíká ni èyún Blessing Okoro tó pé èèyàn mọ̀ sí Blessing CEO. Ó ní ó ti fi ìmọ̀lára hàn lẹ́yìn tí wọ́n sọ sí àmọ́ ọgbà ìtúwà ọmọ ènìyàn ṣe kirikiri ní ìtẹ̀lé bí wọ́n ṣe tún padà fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì oní mílíọ̀nù lọ́nà mẹ́tàlá náírà. Arábìnrin náà tí ìròyìn jẹ́ kí ó di mímọ̀ wípé wọ́n tún padà gbé wá sí ilé ẹjọ́ lónìí ọjọ́rú lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n ti gba onídùúró rẹ̀ níbi owó tí ó tó mílíọ̀nù mẹ́wàá náírà, ìyẹn nínú ẹ̀sùn èyí tí ó ní ṣe pẹ̀lú mílíọ̀nù mọ́kàndínní àádọ́rin ó lé ọwọ́ kan náírà, èyí tí ó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun. Àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu EFCC ni wọ́n nàka àlébù sí arábìnrin náà wípé ó lu àwọn aráàlú ní jìbìtì lórí owó tí ó tó mílíọ̀nù mẹ́tàlá náírà, èyí tí ó jẹ́ wípé ó rawọ́ ẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi nínú ọ̀rọ̀ tí ó kọ sójú òpó agbáwòrán gbé fídíò Instagram. Blessing CEO jẹ́ kí ó di mímọ̀ wípé òun ti ṣáájú lo ọjọ́ 36 lákàtà àjọ EFCC náà kó tó di pé wọ́n tún padà gbé òun lọ sí àmọ́, èyí tí ó sì ń rawọ́ ẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn náà. Ìròyìn eré ìdárayá, olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal Roberto Martinez ni ó ti kan sára o sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ilé wa tí mọ olùkọ́ni wọn Eric Siele ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tí ó wáyé lónìí ní pápá ìṣeré Estadio Magalhães tí ń bẹ nílùú Lérà, èyí tí ó sì júwe ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí èyí tí ó làkàkì tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ fa agagbága o láàrin àwọn agbábọ́ọ̀lù káàkiri igun gbogbo nílẹ̀ àgbáyé. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ó ní yóò jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal yóò gbà kó tó di pé wọ́n lọ kópa ọ̀ níbi ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 tí ó wáyé lórílẹ̀-èdè America, Canada àti ìmọ̀ Mexico nígbàtí ilẹ̀ Nàìjíríà kùnà láti lọ kópa níbi ìdíje náà, tí wọ́n máa lo ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún láti máa wo bí nǹkan ṣe rí o. Ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lábẹ́ olùkọ́ni Siele náà. Martinez tọ́ka sí pé bó tilẹ̀ jẹ́ wípé wọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles kò ní láǹfààní láti ní agbábọ́ọ̀lù lápá iwájú ìyún Victor Osimhen tí mọ Ademola Lookman nígbà tí wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ náà, ṣùgbọ́n ó jẹ́ kí ó di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni ó jẹ́ ikọ̀ eléyìí tí ó fẹsẹ̀ walẹ̀ tí wọ́n sì dúró re. Tọ̀mọ́dé mọ́gẹ́ ìpéǹpéjú náà ní aláfilà níbi ni a ó ti máa gẹ̀pẹ̀tẹ̀ lórí ìròyìn àgbáyé wa fún rọ̀lẹ́ tòní, ṣùgbọ́n kó tó di pé àlọ́ ẹgbẹ́ àwọn kòkò àmúwá ò lẹ́ẹ̀kan sí. ati mo wa fun yin ninu iroyin agbaye irole toni wipe ilegbimo asoju sofi ile wa setan lati dibo lori idasile ile iso olopa ipinle latari bi aisabo ti se pele kesi

0: ẹ̀tẹ́ ti sí ìkéde yìí ẹnìkan lọ láti lọ ra ogun òyìnbó èyí tí ó sì gbé kẹ̀kẹ́ marua tí ó bọ́lẹ̀ ní gambari ọjà ìlọrin ṣùgbọ́n tí ó gbàgbé páálí kan tí ó jẹ́ aláwọ̀ pupa àti funfun sínú marua náà ẹ̀dẹ́kun ẹnikẹ́ni tí ó bá bá wa rí kí ó gbé wá sí ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond 88.7 fm ti ń bẹ ní new yidi road ní ìrẹwọlídé nílé ìlọrin àgbàládùúrà nǹkan ní wa kò ní sọnù.
1: O fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúnpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà iléeṣẹ́ fitzin healthcare plc ló ṣe é.
2: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
3: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.

0: tọ ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí eléyìí ni kóòtù mẹ̀kúnnù ní diamond 8.7 fm tún mẹ́lẹ̀ lọ́rin ẹ rí ibi tá a padà wá dé nísìn ẹni pé ẹ̀dákùn ẹja fi kíkílẹ̀ àní akínyìn ẹ̀dákùn àwọn tọrọ kàn náà lè pè àwọn tí mẹ́ ní àwọn táwọn náà fẹ́ dá sítò náà lè pè bí ìyá tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà bóun náà bá wá láǹfààní àti pè torí nọ́mbà rẹ̀ lọ wọlé lẹ́ẹ̀kan nílọ̀ọ́sẹ̀ rántí ọjà dànù ni bóyá kinní ló sì tán mẹ́ atẹ́gùn lè tán mẹ́ káà náà láwọn.
1: Atẹ́gùn
0: àbí credit. Mọ̀mọ̀ fún ọ. Mọ̀mọ̀ fún ọ.
1: Nítorí mírò atẹ́gùn ni.
0: A ní mọ̀mọ̀ fún ọ.
1: Nẹ́tíwọ̀kì mọ̀mọ̀ látẹ́gùn mi.
0: A ní mọ̀mọ̀ fún ọ.
1: Torí Yorùbá ni mi kà.
0: Ẹ lórí ọkà. Ẹ ń gbà tí ọba sí nẹ́tíwọ̀kì tó látẹ́gùn. Ṣé ọtọ́ ń bẹ̀ náà kọ́. Àwọn 0913655692. Iná ni nọ́mbà. Ìran mẹ́ta ló ti lè dá sétò báyìí. Àwa tí ọ̀rọ̀ kan.
2: Gbẹ̀lẹ́wòrò dẹ̀.
0: Lọ́padà á di gbajú olórí.
1: Àbí.
0: Tẹ́ ń wojú kílẹ̀. Àti àwọn tí wọ́n fẹ́ dá sí ètò. Àti yá. Báà ní kó pè yí. Pé tọ̀. Ká lè ṣàlàyé bí ọ̀rọ̀ dé. Kó náà lè mọ bí ọ̀rọ̀ wà. Èyí tí ó fi wulẹ̀ mọ́ àdá aláàmú. Àdá rẹ̀ tiẹ̀ síbi tí ọ̀rọ̀ wà. Òun náà sinmi àlàáfíà yóò sọ̀rọ̀ àlàáfíà. 0913655692 ni nọmba tí a fi ń dá sétò ní kóòtù mẹkúnnù ní diamond 88.7 fm tí ń bẹ ń lè lọrin.

0: Hello,
1: ma.
0: Orúkọ yẹn àti bí tẹ́ ẹ ti pè yẹn.
1: Kẹ́hìndé látàrí agbóọba ni.
0: Kẹ́hìndé látàgbó ọba.
1: Ten.
0: Yes.
1: Adágún, mo ní ẹ̀sán kan tí mo fẹ́ sọ ni.
0: Ṣàlàyé rẹ̀.
1: Naamu, ó ṣẹlẹ̀ pé àbúrò mi ni ọ̀rọ̀ kan, mo kò sí nílẹ̀ ilé Abuja ló wà.
0: Ẹ máa sọ̀rọ̀ lọ.
1: Ó wá wá ní táìmù gbàù. Ó wá gbé mẹ́ṣìn wálé. Ó wá tà fún ọkùnrin kan ní agbóọba ní ṣọ́ọ̀bù ọkùnrin wa, Adédè Blue Mix. Ó wá sanwó fún wa láti gbà
0: wọn. Masini pọ̀, masini pọ̀, ìwo nú ẹ̀yà masini.
1: Masini àwọn oníná wọn ni.
0: Àwọn oníná, masini ìránṣọ, masini kẹ̀kẹ́, masini
1: mi. Bẹ́ẹ̀ni, masini ìránṣọ ni bẹ́ẹ̀ni.
0: Masini ìránṣọ.
1: Bẹ́ẹ̀ni,
0: bẹ́ẹ̀ni. Wọ́n tà fún ẹ nìyẹn àbí lè lò ó.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ó tà fún ẹni o. Ọmọ mi náà ló ti gbọ́ ẹni o.
0: Lé lò ó, èló lọ tà fún.
1: 150 ló tà fún.
0: Èló ni wọ́n san.
1: Ó wá san 150 ló san. Ó lè san bẹ́ẹ̀ tẹ́lẹ̀ 110 ló san. Bàtí mo wá ń dààmú rẹ̀ ní gbogbo inú àwẹ̀ ìgbọ̀lọ́gbà àwọn tá a ṣe lọ yìí.
0: Ọba fún yín 5,000 sí. Ọba kù 35.
1: Ọba kù 35,000 láti ìgbà àwọn táwọn bá ń pè kò ní gbé kọ́ọ̀lù wa.
0: Láti inú àwẹ̀ àbí?
1: Láti ìgbà tàbí sọdún àwẹ̀ tán.
0: Ńlọ bí oṣù kẹta ní ìsìn báyìí kọ́hún. Ẹ máa ń tẹ̀lé ṣe ìyá. Ṣé ẹni láǹfààní àti wá dáámọ̀nì tó bá di jọ́ mẹ́jọ láago márùn-ún? Bẹ́ẹ̀ bá láǹfààní àti wá torí gbogbo eléyìí tẹ́ ń sọ yìí, bá a bá ní a máa bèrè lẹ́kùnrẹ́rẹ́ lọ́wọ́ yín kírẹ́díìtì ọjà wéètì o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹja mọ̀ retí ìjọ́ mẹ́jọ láago márùn-ún, bẹ́ẹ̀ bá ti dé dáámọ̀nì ẹ̀ lọ kóòtù mẹ̀kúnnù. Orúkọ ibi tẹ́ni yẹn ti ń ṣiṣẹ́ ilé rẹ̀ á béèrè lọ́wọ́ yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹ ṣeun gan. Lórí ìwọ ẹni tọ́lọ́rọ́ ra masini nísìnyí, òun náà ni máa gbọ́ rédíò. Wọ́n sì lẹ́gbẹ̀ẹ́ Blue Mix ti ní. Ibi tó dùn ojúwe ni wọ́n fi júwe. Blue Mix kọ́ lọ jẹ owó torí gbà wọ́n wà lọ bẹ̀. Lórí àìrí kan ṣe ń dà ọ́ láàmú. Ẹ̀lò orúkọ yín.
2: Aláàjì Mahmood láti Wárá.
0: Láti Wárá.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀lẹ́.
2: Ìlọrin West Local
0: Government. Ẹ má tó dààmú mọ́ ẹ bá wa kí bàbá mọ́gàjì tòní. Ẹ bá wa kí àwọn ọmọ bàbá mọ́gàjì tàná.
2: Ọlọ́run ti ọ̀rẹ́ àgbàlẹ̀. Àwọn tí ẹ mọ̀ fẹ́ mọ̀ méjìlélélé.
0: Yẹ warawata. Warawata. Bẹ́ẹ̀ bá rí mú Káílà ẹlẹ́ pè mí. Ọyẹ mọ bọ́rọ̀ yìí bọ̀ wá. Hello.
3: Ẹ kúrọ̀lẹ́
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. Ọlọ́run ní ṣètò. Ìyá tó dì mú ni mú bọ̀.
3: Bẹ́ẹ̀ni, ní mú bọ̀ fi
0: sùn. Ẹ tẹ̀síwájú.
3: Ẹ dákun, ó ní ẹjọ́ ọkùnrin kan tí mo fẹ́ fi sùn láti bí ọdún méjì bíi. Ó ní ẹ̀gbọ́n mi kan tó rẹ̀ tó wà lọ́dọ̀ mi. Tó wọ́n wá fi lówó kí n fi ra ọ̀kan fáwọn àwọn ọmọ wà ní Adjusted. A wá ra nǹkan almost 150,000 driver yẹn níbi road mo wá gbé ẹrù yẹn lọ. Ó wá lóun fẹ́ sẹ́ǹdì ẹrù yẹn lọ sí Abia. Ó ṣàṣe títí wọn ọ̀rẹ́ rù. Àwọn ọmọ tá a sẹ́ǹdì ẹrù wọn ọ̀rẹ́ rù. Mo wá lọ bẹ̀. Ó ní à ń bẹ̀ mí kí n jọ bó ṣe 10,000 máa san tó fi sanwó tán. Ibo ṣe máa pè é sìn kò gbé kọ́ mi mọ́.
0: Èló lọ wá sanwó 150 yìí kù.
3: Kò sọ kọ́bọ̀ ńbẹ̀.
0: Ẹrù ránù owó náà rá.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹ̀ máa ń tí ẹ máa ṣe fún wa mà.
3: Yes, sir.
0: Seri pe n ba nbo a njo mejo.
3: Yes, sir.
0: Laagun marun ni o.
3: Okay, sir.
0: Olorun ko ja mo be daada.
4: Ami.
3: Ami, ami.
0: Ni garage bi to wa e bere egbe wo ni se road ni abi national.
3: Okay, sir.
0: Eleyi to ba wa nbe e bere e ma bo wa.
3: Okay,
0: ah, Baba se gbe road ni Olayinka Onigijiwa, ko ni gbariwo wa ko dake.
4: Baba dada.
3: Yes, sir.
0: Yo sare si wa. Baba se gbe national na ni ariwo. Baba ti pariwo ariwo. Ariwo ni kile fe ni.
3: Yes, sir.
0: Ele.
3: Eh,
0: Charlie Pastor. Ada. E jade ti gbogbo awon ti soro yi, a mo reti ni jo mejo lagbara Olorun, laago marun irole. Be ba ti de diamond. Lona yidi mbita wa yi ebiri pe ko tu mekunu le lo won na wo yi sibi ti a tin da mu yan lohun saaju ka tu wa bere eto
4: be ni
0: eh o 913 hello
2: e
0: ka sa san oruko yin o
2: o ga nda mo yi o
0: o
2: ja bi ti la tun fe gbe pare da
0: ko e gbo se ri pe nda mo wa o I never bad a moon white ball. Eh, bad a moon, as he said, one no.
4: I would
0: kick clean of our complaint. We wonder Tilly.
5: I'm
0: a nigger. Eh, kick clean of our way. Say, present dot Tilly. Wait, was it? Wait, this is the real booze.
4: Oh, my lord, so late.
0: Ah, Cotia is too late. It's only bar. Bob, at the bar,
4: my lovely.
0: In the abandoned way, now alarm. I must say that in terms of gravity, hello, sir. What's it all? Talk. In terms of gravity, I think we are Jew. Ah, then it also could be by loan retraces. You
4: don't worry.
0: While I want to lose a boo, I want to name Kuren. Come as a way, I wasn't one daddy was already the Caliban Waki. Was a general by now, Baba, the Coco, if you talk wa. Baba, the Pelos of Bunel, or what? Nyag bar our loan. Lag bar our loan. Eh? A bear who caught him out on Jay in between Bangby. Eri pa wa jade bo si se ko e bere o ko ti ma nje nbe abibi ti ba tun gbe a video ba lo le radio lo le to polo wa tori o wa radio le ire lo wa polo ti
4: be
0: ni yo fi pada aja
4: o mu mo lo
0: ti o mi mu n pada nda nkan re roje bayi 0913655 6952 na ni number ti
4: ave n
0: pe wole ya fe kilo kore ne
4: Esther
0: to ne toro re ni o se pelu Esther po o
4: hello
0: e ti wa nbe won ti lo to ne o se pelu oro ile ne gama be ba pe e si wa nbe eyin na si le pe wa ta ke to yo to pari beto ba wa ti pari n tokan ni pe e lo office lawyer
4: to
0: hello
2: hello
4: hello
2: akaso
4: ekuro le oruko yin ati bi te tin pe
2: ekuto
0: oruko yin ati bi te tin pe
2: Ahmed lati alagbadun
0: e tesiwaju
2: o pe n to sele ni pe ti a ba fe pin e ma ma sabuku wa na ma awa ta be bayin soro e n gbe kini ga kini ga se ba na le pada n pe a ti le ni n ba ni lati be yi se koro kan e kan se wa labuku ni n do mi odun wa gan
0: le mi lo e kan se wa labuku itumo re ni pe gbogbo awon to pe wole la kan labuku abi won ti lo
4: won ti lo
0: ah ada de lo
5: ya bo mi lo jasi
0: ohun ko jasi bo mi
4: bi na ni
0: eni to n soro yi awon njaja ti okan won la ya to sikun won jaja ti okan won igba ti oye kun o pe ni won pe atun wa ni e ma binu o
2: hello
0: eyin loju oyi le abi ke pa
2: hello
4: ekuro le o
2: ese ku se o
4: yes
2: oruko mi ni prince ajile
6: láti lọ ní nílò ní
0: ẹ tẹ̀síwájú
6: ṣe ń gbọ́ mi sá
0: a ń gbọ́ yín
6: mo rò pé ọ̀rọ̀ ilẹ̀ kan ṣe bákan bákan ṣùgbọ́n mo fẹ́ fún ẹnu láyè títí di ọjọ́ mẹ́jọ tí ẹ ṣe program
0: náà
6: tí ẹni rárá turn up máa jẹ́ kẹ́ gbọ́
0: ọ̀dà bẹ́ẹ̀ bá wá fẹ́ ká gbọ́ yẹn tó bá dijọ́ mẹ́jọ ẹ mọ̀ bọ̀ wá ní diamond ń bí láago márùn-ún ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ bá ti dé diamond ẹ̀kà lẹ́ ń bọ̀ wá orí ètò kóòtù mẹ̀kúnnù ọjọ́ bó ti ní wọ́n jẹ́ ṣeun gan sa so the law bọ́rọ̀ ti rínu nígbà míì àsìkò àmọ́ wà àwa ò jẹ́ kàyàn lábùkù kóòtù mẹ̀kúnnù la pè é ìyá àfin esther lanikan pè lásìkò yẹn òun nìkan bẹ́lòmíì bá wá pè ńgbà náà sí ọ̀sàṣejù aṣejù ni tọrọrọ tó ṣẹlẹ̀ ńgbà náà ọkàn yín
4: bẹ́ẹ̀ni
0: àlebi yín kẹ́ ẹ rí dá sí
4: fúndì
0: èyí ẹni abání ó pè láwọn àkókò kan ẹni pé kì í ṣàkókò táwọn èèyàn ń pè ẹni tó sọ̀rọ̀ yìí náà níṣe tó bá ṣe pé lóòótọ́ la nǹkan yẹn lábùkù ṣe pé gbogbo ìdọ́sọ ìyàwó náà ní tìjọ sọ tán tí pé pọ́pá ipá bùkù là ń kó kíni o.
4: mo sì dógbọ́ mọ́
0: lẹ́wọ̀n wọ́n pé wọ́n sọ̀rọ̀ òun náà pọ́pá ipá bùkù là ń kó kíni.
4: bẹ́ẹ̀ni adìyẹ kan mọ̀.
0: àbá àká bùkù kí lákàn yẹn lábùkù kóòtù mẹ̀kúnnù la pé léyìn ẹyin náà ni o torí náà àwọn ọ̀kàn yẹn lábùkù àṣìgbọ́ ni tí mo wáyé torí náà ọmọ nìkẹ́ àjọ mẹ́tòótò ni wọ́n ní àjọ gbé délé ológun
4: tó kàn amina
0: the law lẹ́ẹ̀kan sí zengi barbach
4: thank you
0: yaba ndele náà
4: ìyá dáadáa ìyàwó yàtọ̀
0: ṣe ń gbọ́
4: èmi ni
0: ẹgbẹ́ àmọ́ pé the law wọ́n sọ pé lọ́yà dáadáa
4: o àwọn àjò kò
0: ní ìtumọ̀ rẹ̀ nígbà ẹ̀ dánú
4: àwọn àjò kò ní
0: ṣe ń sàtìrí wọn kò sí wàhálà lágbára ọlọ́run níjọ́ mẹ́jọ látùpàdé lórí ètò tá a pè ní kóòtù mẹ̀kúnnù kó tó dìgbà náà ẹ máa pè lórí nọ́mbà yìí lórí ọ̀rọ̀ kóòtù mẹ̀kúnnù nìkan 08038910500 tí ìdájọ́ mẹ́jọ ọ̀hún táàjọ wá láti lé
4: orúkọ mi ni abdulfatai oyeyàtọ bàbá kékeré adita
0: títí ìdájọ mẹjọ túndé bólúdé lorúkọ tèmi ń jẹ
7: o ẹlẹsìn ńlá wábìláì lorúkọ tèmi o bye for now.

0: Bẹ́ẹ̀ tí ń lọ sókè lọ́sọ́dọ̀, ohun tó gbọ́dọ̀ gbàgbé. Òun ni pé kò tọ́jú ìlera rẹ̀. Èmi a máa sọ pé má jẹ́ kí àìsàn ó gbé ọ. Lọ ilé ìwòsàn o. Kí ìlera wa kó ba lè dángájíá. Kí gbogbo ẹ̀ kó ba lè jọra wọn. Ọlọ́run máa fi iléeṣẹ́ yìí ó máa fi jíǹkì wa. Iléeṣẹ́ Health Code.
1: Ó gbọ́kàn ṣe transformer, ó fi ṣàrà
0: ṣe. Ẹ bèrè lọ́wọ́ mi. Pípẹ́ kí ni wọ́n gbé dání gan-an ní pàtó ní iléeṣẹ́ Health Code. Gbogbo ẹ̀ pátápátá porogodo lẹ́la àǹfààní láti gbọ́. Lẹ́nu ẹni tí ń ṣe aṣojú iléeṣẹ́ Health Code.
1: Àlàáfíà dùn
0: ẹ̀mí o. Ọmọ àgbábọ̀ wọn níbi ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kú bọ́nú. Inú mi dùn ayọ̀ mi kún pé alàgbà ọgbẹ́ni síbẹ̀síbẹ̀ wọ́n tún darapọ̀ mọ́ wa lórí ètò lásìkò yìí. Ọgbẹ́ni síbẹ̀síbẹ̀ kò dédé àsìkò yìí o.
2: Inú tún mo kí yín.
0: Ẹ̀yin náà wá dùn ayọ̀ wa kún pé atọ́rí yín ẹ̀ ṣeun gan.
2: Ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ omi lórí ìkànnì yìí káàkiri Nàìjíríà àti gbogbo àgbáyé mo kí yín wípé ẹ kú ọjọ́ dáradára yìí.
0: Ẹ ṣeun. Àdúpẹ́ bàbá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera lọ́kùnkúndùn ní bàádà ọkọ̀ gbòógì níléeṣẹ́ Health Code. Àti pé àwọn tí wọ́n ti jẹ àǹfààní ohun tí iléeṣẹ́ ìgbéda ní mélòó la fẹ́ kà nínú ìyá àdípè léde. Àwọn gan kan sára gbóṣù bàràbàǹdẹ̀ fún iléeṣẹ́ Health Code. Bàbá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ Health Code fún àǹfààní àwọn tó jẹ pé ó ṣeéṣe kán ṣẹ̀ṣẹ̀ máa gbọ́n pa iléeṣẹ́ yìí fún ìgbà àkọ́kọ́. Kí là ń pè ní Health Code gan?
2: Olótú, ó dá ń pè ní Health Code. Àwọn nǹkan tá a ti ń ṣe láti ìsẹ̀ǹdálẹ̀ ayé wa bí a ṣe ń tọ́jú ara wa.
0: Láti
2: ìgbà ìwásẹ̀ wa. Àwọn tí ò rọ́mọ bí. Àwọn tí apá wọn ti sọnù. Ojú wọn ti lọ. Àwọn tó ní fibroid. Àwọn tó ní stroke. Àwọn tó jẹ́ pé ẹnu wọn bí wọ́n bá la ẹnu gbòòrò
0: báyìí. Ẹnu
2: a máa rùn.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ó ní tí ìgbàlódé òní Health Code náà tún gbé wá. Láti máa ṣe ìtọ́jú tó péye láìṣe wípé ọkàn kó oògùn jẹ sáábì ẹni tí ayé ń ṣe. A ṣe rí the new instrument ti Health Code gbé wá. Ṣé rí tá a wá lọ lápò ṣòkòtò náà lo
0: tá a wá lọ sókótó.
2: Ó wà lápò ṣòkòtò àwọn míràn wọ́n làwọn ń lọ Germany. Wọ́n lọ China wọ́n lọ bí wọ́n lọ sọ́ọ̀rọ̀.
0: Wọ́n lọ máa náwó bèbè rèé lórí ètò ìlera wọn.
2: Ó ti wà ní tá a wá lọ sókótó wà lápò.
0: Kábíyèsí Olódùmarè.
2: Wọ́n là ń pè ní Health Code. We have an instrument tó máa ń yọ gbogbo àwọn ọ̀rá.
0: Àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó ṣomo sínú
2: àgbọ̀ ara. Àwọn ọ̀kan nínú rẹ̀ ni àwọn mìíràn wọn ní kíni wọn ọ̀rá.
0: Àpọ̀jù ọ̀rá.
2: I am telling you.
0: Lágọ̀ ara máa ṣàkóbá fún mi.
2: A máa dààmú kidney.
0: Kábíyèsí Olódùmarè. A máa dààmú
2: ẹ̀rí àwọn mìíràn wọn ní kidney wọn ti sọ sẹ́lẹ̀. Àwọn míì ẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí wúlí fa wọn ti bàjẹ́ nìyẹn.
0: Olódùmarè.
2: Àwọn ti ìgbàlódé instrument yìí. Ti ìgbàlódé yìí yóò yọ kúrò láì ní ìdàbàdì kankan.
0: Kò
2: ní nípò ń dààmú tó ń lo oògùn sáá ẹlòmíì ti sọ oògùn lílò.
0: Ó ti sọ d'oúnjẹ.
2: Ó ti sọ d'oúnjẹ.
0: Bí ẹni mu mi.
2: Bẹ́ẹ̀ ń jẹ́ mọ̀ pé àwọn mìíràn bí wọ́n ṣe yajú kalẹ̀ ní olóòtú. Ó dúdú oṣù mẹ́fà wọn ti rí wọn ti wá sọ́fíìsì wa.
0: Ọlọ́run o.
2: Bẹ́ẹ̀ ni.
0: Láì fojú kan oorun.
2: In fact, ó ti ń affect wọn psychologically.
0: Kábíyèsí Olódùmarè.
2: And these are some of the things tá à ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ kí n sọ fún yín olóòtú.
0: Ẹnì sọ́lẹ̀.
2: A ò mọ̀ ju jíjẹ yẹn gan ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Pàápàá jùlọ tó bá ti jẹ́ awúf.
0: Tó bá fẹ́ dé.
2: Awúf de kí n lì olóòtú.
0: Ọlọ́run o.
2: Sẹ́ẹ̀rí olóòtú ẹni mọ́tò. Gbogbo wa náà ni mọ́tò. A ní fóònù, a ní rédíò. Oṣù mẹ́ta mẹ́ta kò sí bó ti wù kó ṣe tó wà sáfíìsì mọ́tò ẹ.
0: Bẹ́ẹ̀ni.
2: Pẹ̀lú ọjọ́ orí ẹlòmíì ti tó ogójì ọdún ẹlòmíì ti tó àádọ́ta ọdún ẹ bèrè ọjọ́ tó ti sáfíìsì ara rẹ̀ jù àfi ìjẹkújẹ sá.
0: Àfi jíjẹ ìṣá.
2: Àwọn ìjẹkújẹ ok ẹ wọ ọwọ́ mi bó ṣe tó yìí. Kéèyàn jẹ àmàlà tó báyìí tàbí wheat tó tó báyìí tàbí sẹ̀mó ìgbà mélòó ni wàhálà kò jù báyìí lọ ń bọ̀ lèyí tó kú wà. Ìyẹn ni ti ìgbàlódé. Tí a ń pè ní instrument títẹ́ra tí Health Code gbé wá yẹn yóò yọ kúrò ní. Láì dààmú rárá.
0: Àárọ̀ wá jí pépé.
2: Bẹ́ẹ̀ni àwọn nǹkan kan wà tó wá ń pa ọkùnrin ó ń pa obìnrin nísìnyí kò bá ojú orí o. Olóòtú àwọn ọkùnrin míì ẹ wo sport postulate
0: eh
2: ti won pe ni pake yen o ti baye opolopo je
0: olohun o
2: awon mi fibroid ni lobirin
0: hmm
2: awon mi ori serious infection lo wa papa julo awon obirin wa ni ko romo bi ko re le ise ko le ri se
0: hmm
2: nitori pe we are careless with our health
0: oh your boke la fun mi pe lera wa
2: and our health should be paramount. And that is why I say here, I said, when the health is lost, everything is gone.
0: Kabiyesi yo.
2: Abi o lo ti
0: nkan ba ti se to ilera yan.
2: Ngoda.
0: Eyan padan
2: gogo mi ni, iyawo mi ni, en business mi ni. Njo ba ti le pa yo pari. O tan fun oni yen. Enemi I kiss ara lo finish e. Nitori wi pe bi eniyan ba ti en si ogan, bi aye ba nsi o ye ko le tura re sile. Mo fe so fun yin pe gbogbo eyan ko laye nse
0: afowo fa lo
2: so yin awon eni ayin ya ma se rari alaye nse un
0: kabiyesi o
2: and that is why today mo so fun wa agbara ti bo lowo opopolopo okunrin
0: ki lo fa
2: o to fa ni wi pe e wo o le soju si o wo o le soju se won
0: nkan ti se joko ni won
2: don e wo de ta na millions of naira lori awon omo wa ti won se ki lo de to crash ọkùnrin ò lè sọkùnrin agbára ti bọ́ lọ́wọ́ rẹ̀ kò sì ṣé obìnrin tí ó gbà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan bátìrì rẹ̀ ti àti àwọn ènìyàn ó ti wọ 1%
0: bí ẹni pé wọ́n yọ fíùsì lọ ní
2: tẹ bá fi sí nọ́mbà yìí sá tó bá lọ 100 tó bá ti yọ kúrò yóò bọ̀ sí
0: 1
2: that is why we record a lot of debt lónìí àwọn ẹlòmíì wọ́n ni wọ́n jí mọ́ àwọn ẹlòmíì ó kẹ́dẹ́dẹ́ lọ sí àwọn ẹwọ bí accident ti pọ̀ ní ìgboro ọ̀pọ̀lọpọ̀ orí náà wíwìrì lójú wọn rí
0: kábíyèsí olódò
2: and that is why we are saying here wípé ìlera lọ́rọ̀ our health should be paramount nítorí pé bí a bá kúrò níbi tá a wà á ní mọ̀ bí ayé pé mẹ́wàá sá
0: kábíyèsí o
2: ayé tá a wà yìí ayé ká kúrò níbi tá a wà ní ká lè mọ ibi tó ń lọ torí ẹni tí yóò mọ ibi tí ẹgbẹ́ ti ń là olúwa rẹ̀
0: yóò
2: sáré si ori lẹnu gba ti wọn si ti de ilọrin yii ni Kwara se ti wa yi baba ẹri lọja ti
0: re lẹnu lati ẹfẹ ka ni
2: ni adipele rẹ ni awọn to ti sọ apanu to ti sọ ẹnu nu ti wọn ti sọ ẹsẹ nu adupẹ lọdọ ọlọrun pe nipa instrument head code ko ti si ru ẹ ni gbogbo agbaye
0: ilera wọn ti n bọ sipo
2: I plan to be corrected gbogbo ilera wọn ti bọ sipo
0: kabiyesi ọlọrun
2: wọn si ni dawo lobi yọkẹrẹ iwọ naa le jade wa torí pé kò sí ẹni tí ò rí nǹkan tí ó ta ESC tí ò ní dámọ.
0: ẹ bàbá ẹ wájà wò báyìí torí pé àkókò tí ń kó wa ní papamara lórí ètò. ẹyin iléeṣẹ ethco dì ṣe àgbékalẹ ètò kan ọlọjọ méje gbáko ni ẹ jẹ káwọn ará ilé mọ ìjọwọ àtijọ wo ni ètò yóò wáyé gan.
2: ẹsẹ olóòtú kí n tó lọ síbẹ. we are talking about alternative therapy alternative medicine on the health code. now àwọn nǹkan tá à ń ṣe nìyí ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀dì wa tá à ń sọ yẹn àwa náà nídìí karawa ká sáfíìsì ẹ̀.
0: bá a ti sáfíìsì àwọn ọkọ̀ tá à ń wà.
2: bẹ́ẹ̀ ni gbogbo sẹ́ẹ̀lì ara ẹlòmíì ti kú immune system ẹlòmíì ò ṣiṣẹ́ mọ́. and that is why today la fi gbé ètò yìí kalẹ̀ kààrà a gbé kalẹ̀ wípé ní ọ̀la
0: ọ̀la òde yìí
2: àti ọ̀túnla
0: tẹ̀mọ́ ọ̀túnla.
2: bẹ́ẹ̀ ni wọ́n pàdé wa ní office address yìí number 135 Ajase Epo Road ní ìta Àlàmú opposite Yemo filling station ní ìlú Ìlọrin wa ń bí.
0: ibẹ̀ ni ètò yóò ti wáyé ní ọ̀la àtọ̀tún
2: náà. bẹ́ẹ̀ ni ìta Àlàmú opposite Yemo filling station ní Ìlọrin wa ń bí. ní aago mẹ́sàn-án àárọ̀.
0: aago mẹ́sàn-án àárọ̀.
2: sí aago mẹ́rin ìrọ̀lẹ́. ní ọ̀la
0: àti ọ̀túnla. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ohun gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nílé pátápátá korogodo ọ ti gbọ́ ọ gbọ́ bó bá jẹ́mi nìwọ ni wọ́n tètè máa sọ sọ́nà lọ́la àtọ̀túnla wọn ó yọjú bẹ́ẹ̀ bàbá báwo yẹn bá wá ń bọ̀ kíni kí wọ́n mú dání.
2: ẹ ṣe olóòtú sẹ́rí ayé ta wà ẹni tí ó bá parọ́ lókù kò sí nǹkan ọ̀fẹ́ kò sí nǹkan ọ̀fẹ́ àmọ́ a ṣe níwọ̀nba kí àwọn ènìyàn lè gbádùn rẹ̀ wọ́n wá ṣe blood sugar wọn wò wọ́n wo ìfúnpá wọn kò wò ẹgbẹ̀rún méjì péré ni wọ́n san.
0: ₦2,000 péré.
2: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ìlera tó péye tá a ó tọ́jú wọn pẹ̀lú ìgbàlódé instrument tá a ń sọ yìí wọ́n sanwó o. kolukaluku mura wa bi eniyan ba fe ta ba fe toju malaria nisin mo mo pe o kereju wa lo egberun mewa wo sanwo e mura ke wa sugbon koko wa si ayewo na wa to ba ti fe si ayewo to fe se fasting sugar o ni jeun wa iyan ni kan wa ko o e je ki so fun yin sa wahala wa nlu lo to awon eyan mo opolopo awon eyan ki se dandan
0: si agumeri irole e ba fi address yen lede lekan si
2: si olotu address yen ni number 135 aja se ipo road italamu opposite yamo filling station ilorin awon number meji won yi oni won pe wa
0: e ma pe awon number
2: yen number 1 is 080 38 38 25 25 08 08 48 48 number 2
0: ikeji
2: 081 081 04 04 78 78 91 91 02 02
0: eja mu yuna leka si
2: 081 081 04 04 78 78 91 91 02 02
0: e ma pe awon number mejeji ye fun eyi keyi bere te ba to fe bere nipa eto yi ti o waye lola ati otunla mo gbagbe o anfani yi o ni le ise headcode ni won gbe wa fun won ki le that mi ti e ko ba le dan kanja fese ni le dan yin a to pade lojo mi ojo re e ma gbe ninu alafia ati ilera pipe nko ni se wa o awala ma gbe en to da se iko wa nipa lanu wa ati awa ti won yo sa anu fun mori yin na

0: ní àsìkò gbogbo bí dátẹ́gun ìkànnì yìí ń fẹ́ dí ẹkú gbìyànjú ẹkú iṣẹ́ látàárọ̀ ẹkú kò lè dáa ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ni òpó mú lérò
1: dòmímímímí
0: lórí ìkànnì diamond fm ìkànnì tí ń tàn yìí ìràwọ̀sán tí ń gbàgbà lẹ́rù àti ti dé bí tálẹ̀ ètò ní àti ti balẹ̀
1: fàgẹ̀
0: lórí ètò tọ́lọ̀ fún ara rẹ̀ máa ń máa ṣàgbékalẹ̀ rẹ̀ kí lé ó le tò kó le tùbà kó le tùsẹ̀ kó le gún torí pé bílé bá tò táwọn ọmọ bá dàgbà re tí wọ́n yàn re táwọn òbí ọkọ àti ìyàwó tí wọ́n jẹ́ òbí àwọn ọmọ yìí tí wọ́n yàn re lójú àwọn ọmọ tó yàn re wọn ò ní yan bandits wọn ò ní yan gbésùmọ̀mí wọn ò ní yan jọmọgbé torí pé gbowó làwọn ti rí tí bàbá wọn làwọn fẹ́ fi jọ ni àbí ìyàwó wọn làwọn fẹ́ fi jọ ńlọmọ́ràn ṣùgbọ́n bàbá dé pé
1: kàṣíkẹsọ
0: òde pàápù ni bàbá ọmọ lùyàwó tí ìyàwó náà mọ lu ọkọ ọgbà mi ló ti mọ gbà ọ lẹnu ó di gbà á
1: ó di gbò ọmọ adéléèwé ọní kí ló kọ rẹ ó ní tó sìn olóbukú olóbukú
0: olókìkí bí wò
1: olórúkọ tí ìyàwó sọ bàbá náà a sì ní orúkọ dájú ló jẹ́ kó o ní tó sìn olóbukú
0: ẹni tí mo ń múyà rẹ mọ̀ pé dájú rẹ lójú rẹ nù torí ẹ̀ la ṣe ń gbé ní gbogbo ìrìn àjò tá a bá ń rìn ká mọ̀ wò pé àpẹẹrẹ rí lọ́yẹ ká jẹ́ fáwọn ọmọ tá a bá bí eléyìí láwọn fi wọlé lórí ètò lónìí òpó múlẹ́rọ̀ torí àpẹẹrẹ rí tá a mọ̀ fílẹ̀ lórí ètò rẹ kí ni yóò lè ṣàfihàn pé gbogbo tá a bá ń sọ lórí ètò yìí kí ni ó lè tùbà kó lè tùsẹ̀ ilé tó bá ti da làwọn ọmọ wọn da táwọn ọmọ wọn bá ti wá da agbègbè ó da àyíká ó sì da ṣẹjẹ mọ bíi ti máa wí gbogbo
1: ọba
0: tó adélọlẹ ètò nípa bọtúndé azeez ọlọyẹwà lórúkọ títí ni.
1: Ẹkúlé làkárálé rẹ̀ wàhálà kérú ọ̀nà akíyín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ akíyín tológun tológun akíyín ti dáyámọ́ndì ti dáyámọ́ndì akíyín gbogbo bíi tẹ́tí ń bọ̀ wá láṣàlẹ̀ tò ní òde òdù bí o. A máa sọ pé a máa ń tábi tẹ́tẹ́ ni béèyàn bá fẹ́ ta tẹ́tẹ́ èyí ò jẹ èyí ò jẹ ni èyí ò wá wà lágbèdè méjì pé ó ṣeé ṣe kó jẹ o ó ṣeé ṣe kó mọ̀ jẹ lọ́sẹ̀ tó lọ àwa tábi tẹ́tẹ́ ọlọ́run ló wá ní kí tẹ́tẹ́ wa ó jẹ
0: kete
1: ẹ bá wa tọ́ná sí studio kí
0: ló ṣe a rí báyìí kí ọlọ́mọ̀sán
1: ló wà ó
0: ti sára wọ̀ sọ
1: ó ti dirun sórí kan ó ti kó pọ́pọ́ tó fẹ́ yọ
0: sẹ́ẹ̀tì àwọn ọdẹ ẹnu ẹ̀sùlẹ̀.
1: Sọ eléyìí náà la fi kí ikú àṣálẹ́ gbogbo bíi tẹ́tí ń bọ̀ wá lónìí ẹ ṣeun ṣeun ẹ̀yin olólùfẹ́ wa yín ni kí lẹ́yìn ọgbà.
0: Ọmọ bí mo fẹ́ bèrè pálí jọjọ mo ní ọmọ bí ìlú ọgbà kọ́ ìlú ńta mi
1: mọlẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ó ṣe mọ̀ rí náà nìkan wa mọ́kọ́ náà
0: ẹ mọ̀fọ́
1: a mọ̀ dàrú mọ́ lójú
0: ẹ mọ̀fọ́.
1: Ẹ ṣe ó ṣe ẹ̀yin èèyàn wa o àdúpẹ́ ẹ̀fẹ́ tẹ ní sí wa
0: àdúpẹ́
1: tẹ́ ẹ bá wa gbọ́ ètò yìí kó tó nípa agorí ètò làwọn èèyàn ó ti mọ kí wa pé ẹkú múra
0: ọlọ́run
1: ẹkú múra
0: láì lójú ẹ
1: ẹkú múra pé kí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe náà
0: torí ọlọ́run láì lọ sọ bó tán náà
1: ẹ ṣe o
0: àdúpẹ́ ọlọ́run ṣe wa àdúpẹ́
1: ẹ ṣe wa gbọ́ wa fún gbà àkọ́kọ́ láṣàlẹ̀ òpómúlérò là ń pè ní pílà
0: ajé
1: bó bá ti múnú ilé dúró yóò dúró dáadáa tó bí ẹ̀ làwa ṣe wá ṣe àgbékalẹ̀ ìgbé pé àbẹ́ kí inú ilé ó dàrú
0: ọlọ́run
1: eléyìí tó bá ti dàrú bó ṣe lè tó bí ọba sísin ní tòmọ́ kóníkálukú ọmọ ọ̀rọ̀
0: láyọ̀
1: àláfíà láìsí ogún mi tàbí oṣẹ̀ mi
0: kò jù bẹ́ẹ̀ lọ
1: òun táwa wà bí fún.

0: ohun tó ń lọ nínú ìdílé láàrin lọkọláyà bóyá láàrin ẹgbọn àtàbúrò náà kí ló mọ bá
1: a yọ
0: àáka jáde lórí ètò
1: àá
0: wà nà ń bẹ ẹyin ara ní ojú wo lẹfi
1: wo
0: ẹ o kájọ fojú wo torí wọn ní pé ìsínwó ìkòrò wo
1: ohun
0: ẹjọ bá níjọ wo
1: gígùn ní gún.
0: Bẹ́ẹ̀ bá ti bá wa gbé ìyẹ̀wò tán la máa ń kan lu abala kejì ibẹ̀ la sì máa ní káwọn ọmọ kéékèèké kí wọn
1: lọ tọ kí wọn lọ sùn
0: mo fẹ́ ṣe wẹ́dì lọ́lọ́ sí bẹ́ àwọn tá a wà ní rp
1: Responsible People's Party.
0: Àwọn gẹ́gẹ́ lábala kejì yẹn wà
1: fún.
0: Tán ti sanwó orí ẹ̀. Tí wọn náà ti jẹ́ ìyàwó.
1: Ajé.
0: O ti sanwó orí èèyàn.
1: Ajé.
0: Ẹyin yóò.
1: Ẹyin tó wà fún wa.
0: Mẹ́rin tó yẹ pé ẹ̀ ń tuntun mẹ́lòó tó ẹ̀ tí ìṣòro
1: kẹ̀sì. Rárá tara kì í kan yín.
0: Kódà máa kánṣu ètò yìí gan fún.
1: Ọlọ́run.
0: Ọlọ́run. Ọkàn yín gan. A ti ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ gan lónìí. Tẹ́ wàá ti sanwó orí ìyàwó yóò yẹ pa.
1: O yẹ kó mo ti binu
0: pé bóyá ìyàwó sì wà nílé
1: mọ ọmọ bí ìjọ bí mọlẹ
0: ó yẹ parí ní o bẹẹ ni àwọn tá a wà ní rppb àwa labala kejì wà fún kò wá sí ìdí méjì ká fi ṣe bẹẹ ni wípé àwọn tó ní ṣe pẹlú ẹyà ara
1: bẹẹ ni o
0: la máa ń gbé yẹwò
1: bẹẹ ni o
0: àwọn ọmọ kéékèèké.

0: Emi mo wa nbe awon nkan yi ka wo pe a ma ma
1: ka mo mura si
0: o di a fun letter to wa n wa ju ni
1: ka be se olohun ba n bo pele jale
0: arabirin ye nigba ta won wa ni school ta won wa ni institution won na won so lomo ge bi pe ka lo pati
1: igboro ni yan igboro aye club to club
0: ka jaye
1: for the road aye mi
0: ko ba je awon jaye gan pe si ma gbo pe yan jaye
1: won ma je
0: awon je aye
1: won ti bikan lo bikan nu
0: won ni sugun aye o wa fe pada ha awon leyin
1: ye
0: mo wa ka mo su si waju ds pe ah class ti mo ri ko lo sa
1: ni aye
0: mi ko kan tu wa se gbigbe mo ni abuko
1: wo ga wo ga iwo ga o ka nu pass ya
0: mo ko sigiri
1: mo o je lu aye yi nkan ke gan le
0: ni ta wa aye ta won je ni awon sere gege won ma travel awon ni awon ma me me friends
1: kan ya pa ti won ma gbe won fun
0: ta ma gbe awon fun
1: mo
0: bi gba pe ka ma fun gbogbo enu
1: o ti je ka ma lo be lo titi
0: mo da bi gba pe omo bi so wa ye ko ti wa ma pe o bayi ni o eto
1: pmp o ya o pe won lo
0: o tun bi
1: ah omo bi
0: mi gbo pe
1: ni won pe
0: pmp
1: e bo re no
0: pa bi o hey
1: ọlọ yẹ
0: wọn ni gbogbo táwọn wa ṣe yẹn bàtà wọn wà ní school ẹmọ gbogbo yàn bá wà ní school àṣírí ògbò
1: bẹẹni
0: bí wọn bá ṣe sọ pé òun bò
1: àwọn kan
0: máa rí ẹtàn
1: tí wọn kàn ká tí wọn kàn ká sára
0: wọn ní ṣùgbọ́n gbogbo gbàáyé gan àwọn wà wò pé bóyá kankan wọn lè bò ní àwọn èèyàn mọ̀ mọ́ àwọn
1: pé táwọn ń ṣe
0: pé àwọn ilé
1: ọlọjà rẹ mẹnu àwọn mobile phone alágbèéká
0: àwọn ní kakọs wọn ní ṣùgbọ́n bàtà wọn wá jáde ní school táwọn lọ sí àwọn apá ọlọ́run pàdé àwọn wa change gbogbo àwọn ọ̀wà bó ṣe ń gbé àwọn kiri táwọn ń jayé
1: àwọn wa fi ilẹ̀
0: àwọn wa fi gbogbo ilẹ̀ wọ́n ní eléyìí ló wá ṣe àtọ́nà báwọn ṣe wá pàdé ọkọ̀ gidi
1: tó báwọn ti ń gbélé ayé gidi
0: bẹ́ẹ̀ ni ọkọ̀ gidi táwọn wá pàdé yìí wọ́n ní kódà àwọn lè sọ pé ọkọ̀ àwọn ní ìbẹ̀rù ọlọ́run pé téèyàn lè máa fi ọwọ́ ọkọ̀ ìgbà yà pé mo mọ bí tọkọ mi wà lọ́wọ́lọ́wọ́ báyìí
1: ọmọ
0: nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní onígbàgbọ́ gidi ni ọkọ̀ àwọn wọ́n ní kì í ṣe pásítọ̀ o ṣùgbọ́n onígbàgbọ́ ni wọ́n ní ìrìn àjò àwọn àtọkùnrin àwọn ṣàjọ orin àwọn ò sọ gbogbo nǹkan táwọn ti
1: ṣe tó ti ṣẹlẹ̀ lẹ́yìn wọn tó ń bẹnu ẹ̀kú
0: inú wọn wò pé ṣé tọkùnrin náà bá fẹ́ tòótọ́ mẹ́lòó tó ṣé wọn kì í mọ̀ pé kíní àwọn ilé ohun ti ìlú já.
1: oníṣẹ́ ara mọ̀ lọ́wọ́ elastic money ohun tó lẹ̀
0: má ṣe tiẹ́ wọ́n ní ọkùnrin ìbẹ́ ń fún àwọn
1: ilé kí kamíta
0: kí kamíta ó sẹ́yìn mi ni wọ́n ní ọkùnrin wa máa ń gbé àwọn bí ní gẹ́gẹ́gẹ́ nítorí táwọn sọkùnrin bí àwọn ní boyfriend kan rí ó ṣùgbọ́n ìnáwó àwọn sọ àwọn dé
1: di ọdọ titi ẹ o
0: ti olùgbé gbà
1: ọnà lọbi
0: wọn ló tọjú àwọn kódà mọtò tó wà ń di àwọn lọwọlọwọ àwọn ò fẹ sorúkọ ẹ fún ṣùgbọn àwọn live large
1: ò ṣe
0: àwọn ti bímọ ẹyọ kan
1: fún ẹmí
0: àwọn fẹ
1: okay
0: ilé àwọn dùn ti problem wọn ń ṣàdédé ní ọrẹ ọkọ àwọn kan dé lati abroad
1: adájọ jó nínú
0: wọn ní kò tiẹ wá ṣe táwọn tẹ ti bá ní nkankan papọ rí
1: okay
0: wọn ní ara àwọn táwọn jọ lọ sí skul
1: lẹni yìí
0: gangan
1: ọlọ́wẹ́ ọ̀hún wẹ̀yìn
0: wọ́n mọ gbogbo
1: in and out
0: rẹ̀ paro na kọ fún mi wọ́n náà mọ gbogbo paro àwọn pátápátápẹ́ ní ìgán wà lára àwọn tó yẹ pé wọ́n gbé àwọn fún ọkùnrin
1: wọ́n ẹgbẹ́ wọn fọkùnrin wọn ní sẹ́wọ́n aláwọ̀ sí
0: masus
1: ni wọ́n ń ṣe ní
0: ìfún
1: masus
0: ẹ̀ẹ́dẹ̀ ìgbọ́rọ̀ lọ́tàwà mọ́sẹ̀mọ̀ lónìí ni pé ọmọ
1: bí ọmọ
0: ọmọ tó ṣe mí ọmọ ọmọ kẹ́ǹtì ṣáìdì lè mí
1: ìgbọ́rọ̀ làwá wà
0: ẹ̀mí olígbòrò
1: ọmọ ìfilẹ̀ ìgbọ́rọ̀ làwá wà
0: kábíyèsí rẹ olúwa
1: ọlọlọrí orí bẹẹ ọlọlọrí orí bẹẹ
0: ọlọlọrí orí bẹẹ tó fẹ dalí àwọn
1: ara wa ó sì orí ìrìn àjò tí wà ní kéésì ìdílé ọlọba wa.
0: wọn ní bó ṣe wá dé tó wá káwọn jọ wá ríra tó wá sọdọ àwọn tó wá rí pé àwọn ní wọn ló dẹ péye ìgbìmọ máa
1: ọmọjú
0: ó má ó plé ma ṣọ
1: sí lẹni pé ayé bẹ yá
0: wọn ní bó ṣe wá bẹrẹ sí pé àwọn ènìyàn o pé tó o bá fẹ kí odo yi ko de
1: ko bo rẹmu rẹmu
0: ki n tọdọ
1: de ko ọrọ yọ ọrọ
0: awọn ole lajulẹ ko jẹ pe apẹrẹ ajase ni o wa gbe si
1: ninu wọ ikọ
0: to yẹ pe awọn ọmọ paro awọn lawọn n gbe ẹ fawọn ọkunrin tawọn ọmọ gbogbo ẹ
1: wọn n ṣawa n beere owo lọwọ awọn
0: pe to ba owo menu mọ owo ṣọtọ sumi ni o
1: pe ọmọ wọn aba ìgbà mélòó ni
0: wa wọn náà wọn san owó yi wọn náà wọn san lẹkìnní arákùnrin ṣáàgùn àwọn ògbọ́n kankan mọ́ wọn ní ló bá tún dé pé ìgbà tó ń ti lọ ṣe lòun láwọn alákàbí ìgbà pé ọ̀rẹ́ òun lé òun lójú
1: ọ̀rẹ́
0: àṣìlíkẹ́wà tó yẹ kó sọ
1: orí nǹkan
0: tó ò sọ wọn ní àwọn ọkàn àwọn ò bá ni òun ló jẹ́ káwọn tún padà wá wọn ní ṣùgbọ́n kíní ìgbà ti fẹ́ máa fẹ́ẹ̀tì brain brain àwọn ń tọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí
1: báyìí mental health inú
0: mental health
1: ẹni tí wọ́n pè ní ìsinú
0: wọ́n ní kíní ìtiwá fẹ́ máa dá mental issue mental health
1: àwọn ó ti mọ disturb mental health yẹ
0: ẹyọ
1: yọmọ tọbọ
0: wọ́n ní ìnáwó ọpọlọ káwọn máa ń ṣe báyìí káwọn fáwọn báyìí nìyí
1: ni ọmọkùnrin tó mú wá òun ti sọ di atm nu yọmọ tẹkẹ sí la pínpín
0: brrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
1: yo pada wa o yo pada wa yo tu ba ba pada o ba ti ribo to san 45 million san yo ye ko le san 10 yo tu yo tu fara ba le yo tu jo simisi yo tu te pin pin pin pin pin pin pin
0: o ti ba 2 million la la kokon
1: o ti progress
0: is one after we have been 1.5 years won tun wa pada do won o tun wa bere 5 million pe if I know ibo na won wa gan koda awon struggle ko si won lowo awon asiba ta won ti de ta won ti ri obirin pe won lo fi ore awon ni opolo awon o ti pe mo nipa pe ta won ba kan se nkan lo a kan su dede wa so opolo awon gbogbo nti arabirin ti se ri
1: no ti a fi ki so fore mi
0: pe bi gba pe ka won so ka won so ni pe awon ti wa lu awon ogun kan ta won tojo
1: ko mo benin yo ma mo wo re wa to mo bi tojo aro ohun
0: won ni 5 million wa bere won ni ni wa ju olohun ti awon ti lo wa owo yi
1: pe asiri
0: to le okunrin yo okun awon obudo ni mo en ta won mo ni pe o 80 i got see
1: wa la bia mo ba ka anu lo ni
0: iwo ni olohun
1: o ba ka anu anu re lo se mi
0: so fun wa be olohun ni pe kini kawo se ni oro ni ke tori okunrin to lo leyin odun kan abo to today
1: to wa bere
0: to bere to ba tun ma pada de ko ma je pa won wa ni ri owo ti
1: ti o bere
0: ti o wa bere o na de mo gboti ore
1: o mo pa ore un lowo omo bere yi le sanwo ita ba nbi ejo mo san wewere ka wo sa de du ebo ka ma fe yin lele ka ma mu
0: so e ti wa ti ori oko awon nkan ka wa ri pe ore lu je so kan pe awon gan awon o le think straight kini ya gan ko to ni po pada de gan ko cause issue fa won pe a se bi past e se ma dede dede je yo lele
1: ti o han ti e gidi
0: won ni tori ibi ta won awon ti kuro nlu igan awon o ti e si saka ni gbogbo ibi ta won ti riri
1: iriboro
0: iriboro
1: won ti wa nile mi tuntun sugbogun ti won fi ile ati joja ko fi won le
0: ogun
1: yi wa dide
0: ah
1: ogun dide
0: ah
1: ogun dide won lori oke meje atabo ipade meta atabo
0: se solution ani kila won fe
1: I want to go to the house. Oju wo lo wa mi wo rile ikalo loye ki lo loye tun so yi e mo biri jare e mo mi kini ajo yin na la nse be ba n gbo wa
0: la le wo le
1: ki won ma re wo tori yo ma wa awa la ma wa e yin la ma ba ri e mo biri oro yin ni pa wa le ni ke ka wu wa lati le ni tori te ba n gbo steadily steadily I'm making it yo ma wa steadily
0: obiri obiri yo wa o to bi ri so ba ni pe o mo fe so wo yi mo ko se lekan ko mo
1: eh won ni ope laye oju re oni ri bi
0: kan lo fowo
1: aje ikan lo fowo mo mejeji o inu ko ope laye ko ju ori bi ko mo gbe abi ko mo pe ko dede ya lo ateli ateli tebu buruku ko ni soju mi ko dede pa le ru le mo ko mo lo ikan yo fowo mo mejeji o tori pe boro ti ri ni isin ko je ki ko to di pe won mo ka mo fun awon eyan laye pe ka won eyan o pe wole de ko ko foju kan wo ni pe gbogbo wa la nirin ajo ta fi kekere rin sugbon ke le yo ma je kan fa awon obi ko si ma je kan fa wa ta jodo ta wa na gbo eto yi pe gbogbo nti a ba fi oni se ona o bere
0: o ta ba fi erun se ojo o bere
1: gbogbo ta ba si fi ojo se
0: erun o bere
1: pada bo ti o wa bere wallahi ko je pe nteyan se pamo sinu ago ara re na ni fi se to ba dola ago ara o bere gbogbo teyan ba fi odo fi ago ara se to ba dojo gbo yo bere to ba fi odo mu ti lamu para po ba dogbo ara o bere ka ma sese wa so pe iwa teyan ba hu laarin awon eyan ti won si ri o pe n to hu wa re eh won ni internet no dey forget se internet awa eyan gan no dey forget
0: awa eyan gan no dey forget
1: adu o ti obi fu orun ni
0: o te bi wa wu ni pe oloye oni kaluku lo ni pastor
1: ben
0: ngba ti o ko buju la won lo ni oloye ngba ti ore ko nde eyan na ma ri pe ni change
1: looto ni oju ti wo fi wo nu
0: o ye kokunrin yen ti e wa tun ran ti gbogbo oro ati jo
1: tori pe wo se eyan gbogbo wa omo lu abiga awa ta jo mo gboro bayi opportunity la ma wa everywhere o mo ke problem oni kan ni
0: si
1: oni solution te ni kan ma mu wa
0: ari je ni di modaru
1: na si te ni kan ba ta
0: o na mu so eyin re ari je ni di modaru e
1: ka ki so o ke o ti ri pe lu fos ri owo re o mo ke ju won ri oto ti won ri ni pe iya aye re si ti yi pada
0: o re yi o tu owo mo
1: o kan won si ti ba le o n to won mo wo ni pe a je o ki ti ri owo corporate owo ti o po ti o tan to ko gun lo to ri muse la
0: bi
1: to ma wo ni opportunity owo akan asilekun ele ATM ti o ni tan o mo o ti get yo kan mo gba nbe ti ni to hun ri eyin o ri ni to hun ri ni pe owo re o owo
0: owo owo
1: you
0: gege
1: gege bi won sojo mo lu abi eyan o mo pe iya o ti yi pada mo wa ni gbogbo nkan ba mi se ba mo da ko mo si be mo ti wa le oko gidi ni si fo kara re ba le o yo se
0: o ti bi mo
1: eyin eyan gidi nu eyin eyan gidi nu
0: o ti bi mo foko ki lo tun wa fe ni di pe ki le wo daru
1: n to fe na ojowo lo ko ni ki le wo daru ko si to be gba nbe won bi
0: o ti a so ba yi pe ko le so foko ki awo mo
1: ko so nkan to ba hunu gbogbo e ni ko mu o na la ru yi ni si wa ko won so foko won ka so foko won ko o si ni ko ma lo
0: iro ape okunrin yi le so foko re
1: okunrin yi o le so foko
0: ko le so
1: ko ni so
0: ari niro de olumoro oko wa gba temi
1: omo bi igboro la wa wa
0: igboro lo ga wa
1: gbo ibi o le ti lekun mo bi to won ti n jade omo refresh e omo freshen up ni omo tun se omo guide e iyan mo guide bi to won ti n jade ni ye o wa je kile ati e mo ba je mo ba re nkan ti o de di e gan won danu ni pe kilo wa nkan si o ni e ko ko ko lo
0: mo kan mo se kaka ke ku mo je sese
1: rara ngo ni pe ke ku mo je sese yo mo fi suru je ke ku mo je sese lo wa
0: wa re ha yo ba ku fun olowo mo ko ku fo gba yen ga
1: oni se be yo mo threaten e di morning so you really need the opportunity mo se dike pe ibi to wa ah won ni iroko gbe sile iroko wo sile gbedo gbedo inu gbedo gbedo o mo dun ni nti fi gi iroko da to to si pe ile ore mi to lo lo wo si a pe nti fi eyin je ji lara bi ru owo ki ti ri owo corporate owo ti o po ti o tan so kan mo wa lojoju mo dede re ni
0: You use what you have to get what you want. You must yeah. To get what you want.
1: You get. You get. Ngo ba lo ton loni to ba wa dollar. Ti ola ba wa nbi, yo fi owo soju omi o si ni jade. Yo fi kasenu ko ni le geje fun ara re. Gbogbo eyin obi te lawon omo bu ti won sori ibu, ti mo ti e se ti mo so yo.
0: Omo bu na
1: ti won si nsori ibu.
0: An sori
1: lori social media.
0: Ti mo yin wa jo ko ri ibu.
1: Rara ni. Yes, ba won wi. Obora re si owo lo nju di ni o lo maski ko pe fun ara re o tu shi maski
0: o shi pe wetin
1: won ti pe kilo pun le
0: ah pe ai to do to si lopo lo di ju ko
1: ka ko di ju
0: ko fe to ai te yin ka
1: na ni ba lo robo
0: o ti ye mi o shi se
1: ikan se tan o mo ewu re o si je pe yo mo pe o kan bo le nkan na ni pe ohun re o pe we wa ra o e wa ra o ikan tun bo ta npo lowo pe se ri aye
0: sa so to je pe a ti e joko bayi yo wa fe
1: yo si
0: go bi de yo tu fe nonsense
1: ba ti o ba dola to la o mo bi ni gbogbo tin se yi oladu ola re kede pe ma ja ye ori e lo ti won wa ta ba mi re ola yo pada wa ba won lola awon ya kan na wa ta won na ri awon mo won ti won se kini won ni e awon ta ye bi la ye npa e do pa ye bu mo ba dola
0: ni wallahi
1: tori ori bu yi won kun do ba o te mo mu enu bi gba te ma mu guguru lola bẹ́ẹ̀ sì mọ̀ mọ̀ ẹnì kan ní mú tiẹ̀ sẹ́nu ya
0: wọ́n ti
1: ní wà ní ẹni tí nìkan ní tiẹ̀ ti báyìí ní ìsìn.
0: ọlọ́yọ̀ ń tẹ̀lé ti fẹ́ sọ ní pé kí mi ó bá mọ̀ràn tèmi kalẹ̀.
1: ọyà má mọ̀ràn wá.
0: mo tún mọ̀ sọ ní pé obìnrin yóò ṣe kúkú sọ fọ́kọ ẹ̀.
1: bọ́ bá sọ fọ́kọ ó lòun ti dọ́kọ òun mọ̀ mọ̀ ń mọ àrà tó kọ òun lè dá mọ̀ kọ òun lè sọ pé ẹ́ irú ìdẹ̀ ti báyìí ni táwọn ọ̀rẹ́ òun sì ti mọ̀ àyà máa wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ńgbò ni kò ti wá bẹ̀rẹ̀.
0: Ilé dikun. Torí mo mọ̀ pé.
1: Ilé dikun. Ilé dikun. Kíni kan ni. O ká gbà pé o lo ìwé ayé tí ọ̀dà lẹ́yìn tí o sì mọ̀ bọ́lá ó béèrè. Bọ́lá ti wá dé yóò béèrè báyìí. Jẹ́ àfàwọn ẹ̀ láyè káwọn èèyàn náà sọ bí wáyà.
0: O tún ti wá pọ̀ ọkùnrin kan ló borí
1: ẹ̀rọ orí òun rí. Ọmọ kékeré kà mí ta. Ntọ́lọ́ fi bàṣírí ẹ̀ dánú bẹ́yàn bí ọmọ
0: 12
1: wọ́n bá pàdé irú àwa tá a jẹ́ bá jìn báyìí pé wà láì
0: wọ́n sì
1: bímọ rí àwa báyìí mú yọ.
0: ó ti yé mi ó ṣe yé mi ó ti wá yé mi gangan irú àwọn ọlọ́yẹ tó ń jẹ́ irú fa ṣe kì í ṣe bẹ́ẹ̀ jẹ́ fa kò jẹ́ dára ó ti yé
1: mi. A nípa bó ti bí náà ló ti ní kọ́dà kì í bímọ rí ó sì ti bímọ méjìlá tọ́lọ́ ti ṣe é bẹ̀ẹ̀dẹ́ ẹ̀ pé yóò mọ̀ padà sáàyè rẹ̀.
0: Bá a tún àwọn tí ìyẹn wọn bá wọn nǹkan tó ẹ pé wàá wò pé ilé ọba ti bàjẹ́.
1: Ó dìpẹ́ǹdì rí ara àti bẹ́ẹ̀ yẹn bá ṣe ṣe ara ẹ̀ fún ara ẹ̀. Ọmọ bíi àwọn ara kan wà tó ṣe pé ó lè mọ́ ti ìdíjọba kan lọ. Tí ó pé yóò ti lose
0: ẹ̀. Yóò lanú lẹ̀.
1: Gbogbo ẹ̀ ó lanú lẹ̀
0: ni.
1: Bí go tada. Bí go tada. Bí go tada.
0: Àwọn kò tí mo sọ ní
1: ibẹ̀.
0: Ẹ mọ̀ sọ àṣepẹ̀lẹ̀ mi lórí.
1: Tó wá rí àwọn kan jẹ́ pé wọ́n mara wọn gbé. Wọ́n mara kó mara. Wọ́n mọ gbogbo pápẹ́ fúru
0: yìí. Mọ̀sẹ̀ ẹ̀ wọ́n fi àwọn kankan fọ.
1: Ee olùkọ́ lewu. Olùkọ́ lewu. Olùkọ́ lewu. Olùkọ́ lewu. Olùkọ́ lewu. Olùkọ́ lewu. naturally yo pada saye re naturally yo pada saye re sugbon na bo ti won ko wa sewo ti olohun oro ko idi lo fe la yo dawo yo di tapole eh so n to ti lewo lewo o ye ke yan mo fo mo ba bi si bi nkan te yan ba wa nse dan tan wi gan gan gan no sugbon pe yan
0: lo tun wa gbe foko o ni record gbogbo e
1: iwele to ni record yi nisi o ti won jo o mo rin ajo yin daada o mo o mo re ajo yi dada nisi won gbogbo ti won pe won ni pe be mo won la won se my shoes one tabi ko won la won se chef with benefits
0: chef
1: with benefits
0: chef we shall
1: we dan eh Friday chef with benefits
0: awon asunje
1: awon yo ni la da
0: bo pe ade o pe aye ti
1: de o de chef with private chef with benefits.
0: Okay, won wa ba yada nanu le.
1: Won bo dana tan. O jeun. O ba je tenu tan. O si le fe je ti sale benefits denu. Ori ori
0: ori. Won wa ba mi dana.
1: Eh,
0: o ti wa dana tan.
1: O tun le de.
0: A wa to di star. Pe o je ti mo je lenu ki tu wa.
1: Awo
0: je ti
1: won polowo lori social media ton po gan.
0: Emi ori
1: private chef with benefits. What to benefit him? What benefits?
0: Benefits. E wa wo.
1: Aye iko ni wa je. Eleni fun e sara le ni. Won to be benefit him pe a da na fun o to je nto yo. Alelomi o to wa balu wo mo fi han nu balu pe o nlo Abuja bayo private chef with benefits.
0: With benefits
1: o ti pe won lo sa Abuja to wa tun po le lo ti mo se video lo. Awon ti lo bayi o, won ti dele private client owo kini kankan kan o. O ti ba ti bo se n dana gbogbo e ni omo show.
0: Eh.
1: O ba tun dana to gbogbo e ni omo ta ati dana ta bayi o.
0: Mi na won su so pa won wa lori bed.
1: For what if you want to buy a VC?
0: No extra money.
1: Private chef.
0: What to buy for one? Yeah. Only be done.
1: Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see.
0: Don't see. Don't
1: see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see.
0: Don't
1: see. Don't see. Don't see.
0: Don't see. Don't see.
1: Don't see. Don't
0: see. Don't see. Don't
1: see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Don't see. Private chef with benefits. Awon se to wa ntani zin ni e. Ta won mo wori se ni.
0: Won o kan na wan di ba pe beyan ba fe no fe raja lori internet won wa di ba fo. Pe ba tu di ba yen tan won su di ba.
1: O si le ni benefits. O si le ni benefits.
0: Ah.
1: Benefits yen gangan ni
0: da yen ko. Beneficiary. Awon to ba

0: bẹ́ẹ̀ni okòwò kan téèyàn lè kówó lé téèyàn ò ní kábàámọ̀ ó nílera òun àtàlàáfíà ọmọnìyàn iléeṣẹ́ jẹ́rìgò òdì tí wọ́n gbé àlàáfíà òun lọ́wọ́ náwà nílé agbá pẹ̀lú mi ẹ máa ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pé wọ́n kú déédéé àkókò ìsà.
1: Alátiléeṣẹ́ jẹ́rìgò òdì ni àkókò yìí ní àkókò yìí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlàáfíà àwọn product wo ni a lè lò
0: fún àlàáfíà wa
1: fún àlàáfíà àgọ́ ara wa
0: tara fún bó ṣe yẹ kó rí
1: bẹ́ẹ̀ òun ni mo fẹ́ ká discuss
0: àwọn product wo ni yẹ sà
1: V-Mass Ganoderma coffee a máa ń pè ní Ganoderma Lucidium coffee
0: V-Mass Ganoderma Lucidium coffee
1: bẹ́ẹ̀ láti ìlú China ni wọ́n ti ṣe coffee yẹn wa
0: iṣẹ́ kíni yẹn
1: sísà òfin ṣe
0: coffee tó ní
1: gan
0: o tun da fun liver okay
1: then o da fun blood sugar te ba re n to wa se wahala lo lataro to fe sun e je ko mu Ganoderma coffee ko ra po tori ti ni
0: okay
1: o gbe lura ko lo sun
0: a se wahala lataro
1: bene
0: a wa fe sinmi lale
1: stress bene
0: iya ke yo
1: coffee e gbe lura ke sun
0: omi to lo wo wo di abi tutu okay
1: Ganoderma coffee e ma fi sere
0: okay
1: e je lo wo google ke wo awon se ti Ganoderma lo to nse na elekeji gbogbo en te ni ipenija oju tẹ̀tí náwó
0: ìpèníjà ojú
1: bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ ti dé báyìí o
0: ok
1: bóyá glaucoma ni bóyá cataract ni èyíkéyìí níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá tí ì lọ
0: tí èyí tí ì lọ pátápátá ok
1: iléeṣẹ́ double plus o ti dé nàìjíríà báyìí
0: ok
1: àwọn ni wọ́n ń ṣe quantum eye glasses glasses yẹn ẹ máa ra
0: ok
1: ó máa correct ojú yẹn
0: ipò yòówù tójú yẹn bá wà
1: ipò yòówù kọmọ ṣáì wà níwọ̀n ìgbà
0: tí ì lọ tán
1: bẹ́ẹ̀ ni so ó máa correct ojú yẹn
0: ok
1: ifá glasses yẹn ó wà transferable
0: a lè lo lo
1: kátó fẹ́ lómi
0: lo àlò tó lò
1: lo
0: bí n bá lò tó ṣiṣẹ́ fún èmi tán mo tó lè fún ẹlòmíì
1: bẹ́ẹ̀ ni
0: kátó kú omi glasses yẹn bó o la ṣe lè máa wojú tó lè ṣiṣẹ́ fún.
1: níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá ti fọ tó sì ń rí òye náà pé ah bàtà wọn náà dé o mo rí òye náà
0: mo rí pé náà wà
1: ṣùgbọ́n tí ò bá rí òye náà mọ́ kọ́mọ wò lè ra
0: ok
1: tá a bá ṣe ń ròye ná wọn kí wọn rà ó máa correct ojú yẹn be it
0: cataract
1: glaucoma or any kind of eye problem
0: ok
1: nǹkan tó ń wà fún nìyẹn
0: ok
1: the glasses is 320,000
0: 320,000 naira
1: bẹ́ẹ̀ ni
0: ok
1: iléeṣẹ́ kan ṣoṣo ló ń tà ní nàìjíríà tẹ bá ti ní the glasses yẹn ẹ pè wá
0: ok
1: a bá yín send there lẹ́sẹ̀kẹsẹ̀
0: lójú ẹsẹ̀ ni wọ́n gbà
1: tẹ bá ti make payment yẹn
0: ok
1: ẹlẹ́kẹta ó ní amọ̀sí say no to malaria
0: ká sọ pé rárá sí ibà
1: èyíkéyìí
0: irúfẹ́ ibà tí ibà jẹ́
1: may I introduce you V-Mass mosquito repellent
0: ok oògùn ẹfọn ni o
1: oògùn ẹfọn ni o
0: ok
1: ṣùgbọ́n wọ́n ṣe bíi perfume kẹ́kẹ́ ra spray sí ara yín
0: bíi perfume olóòórùn dídùn náà ṣe ṣe
1: oòrùn rẹ̀ kì í pààyàn lára láti ìlú china láti kó wọlé
0: oòrùn rẹ̀ ò ní láìfi kankan kò sí ife mi mú pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ yìí kọ́
1: ìgbà tẹ̀ lè lò ó
0: ok
1: ní bedroom yín ni lórí àwọn ọmọ ní fani traveling ẹ fi sinu mọ́tò yín
0: ok
1: V-Mass mosquito repellent
0: ok
1: gbogbo ẹni tẹ wà nílùú ìlọrin tẹ bá fẹ́ ra repellent yẹn ẹ lọ sí ọ̀dọ̀ Chupet cosmetics Chupet cosmetics yẹn wọ́n wà ní Taiwo Oke
0: ok
1: ibẹ̀ ni wọ́n wà
0: ok
1: ṣé wàá rí àwọn oògùn tí mo ti pẹ̀lú ṣáájú yẹn èmi ni mo fẹ́ ra Ganoderma coffee
0: Ganoderma coffee
1: àti eye glass yẹn
0: àti mosquito repellent yẹn
1: ṣeré eye glass ìyá correct yẹn nìyẹn o
0: ok
1: eye glasses yẹn a máa bá yẹn order rẹ léṣe wa ni
0: ok
1: ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma
0: coffee
1: àti mosquito repellent ó wà ní Aromakeyi pharmacy
0: ok
1: níwájú division ó wà ní one step pharmacy
0: ok
1: ní Sunbay
0: ok
1: number 3 Oro Road Akolapo Moye Plaza off Taiwo Oke Ìlọrin gbogbo ọfíìsì mo darúkọ yìí ló lọ ní pátápátá ni wọn
0: wà
1: ẹ mọ gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tí a fẹ ra mosquito repellent nìkan ẹ lọ sí Chupet cosmetics
0: ni mosquito repellent nìkan
1: ló wà nbẹ
0: ok
1: báwọn ètò òkun yẹn ó wà láwọn pharmacy tí mo darúkọ yẹn a fẹ alágbàtà fún oògùn ẹfọn yìí káàkiri ìlú Kwara state àti Nàìjíríà.
0: ok
1: ẹ wá gbọ́ mi. èyíkéyìí ìpèníjà àgọ́ ara tẹ bá ní. bóyá sugar level yín ni. bóyá bp ni. bóyá inú egungun ara inú tíndùn yín ni. àwa ní wellness package àwọn products tí ò ní chemical ta import láti china.
0: ok
1: ẹ pè wá ìlú ògbómọṣọ la wà. a wà ní jerry gold wellness center ní odetomi street.
0: ok
1: odòru area ní ìlú ògbómọṣọ.
0: number wo ni a le pè sí.
1: ibikíbi tẹ bá wà a bá ń ṣe ewé bíi lògùn yẹn síbẹ.
0: síbi tó bá wà
1: a lè kọ́yìn bẹ
0: 0800 34 84 84 43 89 0800 34 84 84
1: 43 89
0: 89
1: Àlàáfíà wa kò ní fi àfíà.
0: Àmì àtọ̀pọ̀lọpọ̀ àmì.

0: kaabo pada sori eto yin eto wa ni opo mu lero
1: do mi
0: la be bi abala link jomo bi komo sani wa wo la abala link ti ka to so to kan
1: to abala keji o na ni awa bayi ni ori eto be la simani ka won mo keke ki won lo sun on ta wa fe jiroro le lori labala keji ati gbebo lose to koja ibi ta fi adagba eto abala keji ti si lose to koja ibe na la tu ti bere
0: la he kama nko
1: bo ni oro eto ilera wa o dokita wa awon ibere to wa awon aji won ta ba wa mu lesese lose to lo ati pare e
0: la pari lose
1: awon ta si fi ibere so won ti ni a oloye omo bi
0: mo ti gbansa se mi
1: yansa se se pa so ju saju edokun ejo ani ko ri be fun ijele ohun lo ja ka sun titi di oni ta wa test wa ju ye gbogbo yin te ibere ibere e te ti bele je ke gbo idan si gbogbo ibere yin
0: ko ba lo e ko to ri pe a ma wa lo sinu bi dati mo mu nti dokita wa ni mo nipa eto lera apostle ajani ti won mule omo bi lori oro ta n ba bo yi loju woye ti e kini ko mo karabirin yo se
1: oloye loju woye ti mi e kan le yan ku
0: patapata la foju kuno ku bo la dete oju
1: amo ni ki arabirin yen ku pe oko e ko je wo
0: lero
1: ejibe mo ti ri awon erin kan o tori pe mi o fe lose e
0: mo ni won se je wo la
1: se ko pe ah iru awon oro yi o se so sugbon mo ti di atun bi won na si ri pe mo si di atun bi mo ti pada
0: ah
1: mo ti pada sodo re o baba baba lo pe mi pe ki pada mo ti pada sodo re alaje ohun tí mo wá fẹ́ sọ ni pé ṣé kó wá sọ pé ọ̀rẹ́ rẹ̀
0: à ń gò bá wá ṣàlàyé tẹ́lẹ̀ tán kó bá wá tọkọ bá ti wá gbínú tó ṣe kókó tó ṣe na bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ń tẹ́tìn ló sì ti ń gbowó lọ́wọ́ mi mo sì ti fúnlẹ̀ nkíní
1: mo fúnlẹ̀ kejì
0: mo ti fúnlẹ̀ nkejì
1: kó bá tọkọ bá wá lẹ́yìn kẹta bóyá
0: ọlọ́pàá ló padà bóyá ọ̀rẹ́ gan kí
1: ọpá tí wà wò pé torípọ̀ rẹ̀ mọ̀ náà ló ṣe
0: padà
1: jẹ́wọ́
0: ó bẹ́ta nkankan náà ní ibi kún ní ibi kẹlẹ̀ bẹ́ nkankan náà ló bí nkankan.
1: ẹ jù bẹ́ẹ̀.
0: ọ̀dà kò jù bá ń lọ látàkọ́ àbẹ̀wò.
2: ẹ ti yàrá kọrẹ ká tí wọn fi ìbéèrè ránṣẹ wípé ìyàwó àwọn ń ṣe àìrójú wípé kò bí ọmọ wọn ní ṣùgbọ́n gbogbo àtàwọn bá ti tún súnmọ́ wọn ní ni ẹ̀jẹ̀ máa ń dà lẹ́yìn ìbálòpọ̀ táwọn bá ti súnmọ́ láìmọ́ ṣe nǹkan oṣù. mi mọ irú àwọn ìgbìyànjú tí ẹ ti gbà ní ti ìtọ́jú ara ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí ó lè má jẹ́ nǹkan tí ó lágbára tó bí ẹsẹ̀ rò ó sì lè jẹ́ nǹkan tí ó lágbára tí ẹ bá fẹ́ yẹ pẹ̀rẹ̀ mọ́. ìdí ni wípé àwọn nǹkan tó lè kọ́ sí kàfáìkà iṣu tó lè mú kí àmọ́ ní post-coital bleeding ó pọ̀ so but àwọn nǹkan bírú nísìnyí tí yẹn bá ní àwọn nǹkan tó common jù òun náà ní bí infection which is STI. STI lè lead sí infertility ó dẹ̀ lè mú kí bleeding kó máa wá lẹ́yìn ìbálòpọ̀. àwọn infection bíi chlamydia that is a fungal infection then gonorrhea náà lè cause then trichomonasis vaginalisis ó lè cause àwọn nǹkan yìí lè cause ìtàn pé ní kàfáìkan inflammation so tó lè mú kí ojú ara kó máa wú àbí kó máa lé àbí kó máa roni tó sì lè mú kí ẹ̀jẹ̀ kó máa jáde so tó lè mú kó ṣe pelvic inflammation disease ẹ lọ ṣe kan àwọn ẹni bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn gynecologist wọ́n á ya ultrasound wọ́n á ṣẹ̀ṣẹ̀ àwọn lab test kan fún láti fi mọ̀ bóyá infection ló ní eléyìí tó jẹ́ STI or STDs. Then lẹ́yìn ìgbà míì wọ́n á check bóyá fallopian tube ẹ̀ bóyá ó ní error bíi ti àsọlẹ̀ kan ṣe kó ní blockage of fallopian tube bóyá ló kọ́ sí infertility rẹ̀. Then tí ọba ní tàn pé ní endometriosis so be fibroid so ó lè máa cause spotting lẹ́yìn tí yàn bá ní ìbálòpọ̀ tán tí ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ máa wá ó lè wọ́n náà sì lè má jẹ́ kí èèyàn ní oyún ní so be fibroid ó lè cause uterine fibroid or endometriosis ó náà lè cause ẹ̀. Then hormonal ó náà lè cause ẹ̀ tí yàn bá ní tàn pé ní hormonal issue or thyroid issue so low progesterone àbí thyroid problem tàbí sọ níbi àwọn tàbí ọkọ sọ lẹẹkan ó lè jẹ kí yẹn máa yí oyún ní but lórí pé tí a bá bá wọn lò pọ ẹjẹ máa ń wá yẹn so ní ojú ara ni ìyẹn ti ń wáyé so ó sì ó náà ní ṣe pẹ̀lú oyún tí kò gbọ́dọ̀ àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ wọn ó ṣàyẹ̀wò fallopian tube wọn ó wo ovulation problem wọn ó sì wo uterine who training one, mostly checking by Yamani STI, most STI screens one, mostly pap smear, mostly PET examination, mostly ya ultrasound. So it's one battery in the use of it to do at the business one be. Mori Ibere kan ti won ni awon ti pe 64 years won awon case wi pe awon osaba mo ni oka awon osaba mo fa si ibalopo mo pe pa awon osi mo nkan ti o sele pe karan awon lowo so a o mo boya okunrin ni won abi obirin bo to ba je pe obirin ni ti an ba ti pe 64 years so ti ma ni ti an pe ni reduce in hormone estrogen. So what you manage to pay ne love or more than to my reduce, which is ostosin. So look by one kind of more, what you might diminish. So could name ni hodge for sexy man. Be na ni man sell it, see or corn. So tell but be it man war menopause or corn man war andropause, which is so you to ye. So tell but in the certain age you can. So ara ti fe ma so awa le so awon lifestyle te ba wa gbe be yen healthy food healthy life livings ni o ma je ki yan tun ma le compete ki yan le ma se deje so awon ti agu ara yin nilo la mo nutrients ta agu ara yin ba ri yo mo kara yin o le ma ji pepe lati le ma se nkan ti o ba ye so ni ji yi o se se ki urge for sex yen ko reduce nitori pe awon hormone kan be to se se ko ti ma reduce ni ara yin but ti e ba fe ko tun yato pada awon kan ti e ma se na ni bi pe e ma nilo iru ene ti e ba jo gbe boya okan lo fi ro yi ranse iru iyawo yin ti e ba ti ko eyan ati won nikan e ma won ma wo bi half naked lati ma fi rira lati ma fi wo yin e ma jo wura yin e ma wa off mode ni all the time. So to je pe akan yin ma ma fa sira yin so ti e ba ti ni aye kankan ni ti health challenges to je ti aisan so mo ilera wa so awon kan ti e kesi na ni ojo ori yen pe e ti ma ni diminish in hormone reproductive hormone ari ibere to gba eleyi ti won bere bi pe kini to le sokunfa kiyan ma to lemo lemo papa julo ni ogbanjo oro idan mi se ibere eni yi ti won ba n gbo wa na ni bi pe e lo si osibitu e lo se ti a n pe ni fasting blood sugar lati fi se ayewo ito sugar yin lati fi se ayewo eje to wa sugar to wa ninu eje yin ti sugar ba lo high eleyi ti a mo si hyperglycemia o le je apere ti won gbe ni diabetes ito sugar eleyi ti o mo ki e ma jito ni oru ohun kan ti o to le sokunfa re o na lo depend lori lifestyle yin boya e ma mu mi pupo ni ale e de je ni ti abi e je ni ti ki se ti ki lagun na ba gba te ba ti mu mi dada te ba si ti lagun ibi to na ni o ma lo ma resort si but to pe te ba ti fe sun e ma mu mi gan so unlikely ki e ma jito pupo loganjo o bo awon apere yin mo fe bere se o gbe o ki ngbe yin se te ba jila ro si ese o ki nkan yin so se te ba mu mi to ke da dugba pe o gbe tun gbe yin se e ki se pe e reduce in weight se e ki se pe e ru so awon nkan wonyi in ki e wo papo le ti e ba to se to yen ma npo ya se to yen ma npo gan ti e ba ti to abe ma to se ku se ku se ku se ku da ti to die e ton lo to mo te pe te ba ti to se ku se pe da ti to die e ni ti ko ni ti se gbe to leyin to gbe yin eyin o le je UTI abi ko je sign of prostate enlargement but e lo hospital ki won ya photo fun yin ki a se ba yin se ayewo sugar yin o se se ki e ti fe mo ni ti a n pe ni diabetes o to je pe ba ma change your lifestyle ni won a je ki e mo nigba ti won ba se ayewo fun yin ebe miran ti a o tun ma fesi si fun ti ale yi o na ni ti baba ti ni awon ati iyawo awon pe awon ti le ni omo ogoji odun won na meji la won ti bimo ri o sugbon lati igba ti awon ti fera awon mo ro pe won sese rira won ni awon meji ni ti ni iyawo ni ti lopo te ti bimo ri sugbon gba ta won sese ta won ti rira won bayi won la won o ti bi omo awon ni ilejoko omo bibi won wa je ko ya pe iyawo awon ti gba family planning sugbon ti yo lati di odun meji seyin sugbon lati igba to ti yo na ti dasiko yi awon o ti ni oyun iṣẹ́ kan kì í dédé iṣẹ́. Dẹ́n lọ́pọ̀ gbà mi ìmọ̀rú family plan tí wọ́n gbà. Àwọn family plan ni mí wọ́n máa ń ní delayed tó jẹ́ pé nígbà tí date wọ́n bá expire, wọ́n dẹ̀ tún lè ṣiṣẹ́ fún another 12 months kó tó di pé iṣẹ́ wọn máa tán tàbí jù bẹ́ẹ̀ lọ. Bẹ̀t kíru ẹni bẹ́ẹ̀ kí wọ́n yọjú sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bí àwọn gynecologist iná ni màá tí màá gbà wọ́n. Níbí yìí ni àyẹ̀wò tó péye yóò ti wáyé. Wọ́n á ṣe pelvic scan, wọ́n á ṣe pelvic examination, wọ́n á yẹ̀wá wò, wọ́n á ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Èyí tó bá jọmọ́ kí wọ́n wo hormone provide wa, wọ́n á ṣe hormone provide. Wọ́n á wò ó bóyá ní infection. So bóyá ní any infection. Wọ́n á wo àwọn reproductive organ wa. Sọ wà bó ti yẹ kó wà. Ṣé àwọn ọmú nǹkan bẹ tó pọ̀ jù ni àbí tó ṣaláì tó àbáwọn nǹkan bẹ tó ń ṣe ṣekúṣekú tó yẹ ṣégeṣége. Báwo ni ovulation wa? Báwo ni menstrual cycle wa? Gbogbo àwọn nǹkan yìí ni wọ́n á bi wá léèrè tí wọ́n sì ṣe àyẹ̀wò rẹ̀ kúnnúkúnnú. Wọ́n wà sọ ọ̀nà àbáyọ fún wa. Bí àwa ti wà ní distance yìí, kò sí nǹkan kan tí a lè ṣe sí ju pé ká fún yín láwọn ọmọràn yẹn ká fẹsẹ̀ yín lé ọ̀nà láti fi mọ̀ bọ̀. Mò ń tún máa ń sọ ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnìkí ẹ lọ tí wọ́n ti ṣe àyẹ̀wò tó yẹ tí wọ́n sì ti lè ṣàlàyé tẹ́yìn náà ti lè béèrè ní pé kíni tó ṣokùnfà ìlàkọjá mi yìí tí wọ́n sì lè ṣàlàyé fún yín ní kọ́nàkọ́nà àti ọ̀nà àbáyọ. Dẹ́n lọ́gbọ̀gbà a máa ń wò pé báyà obìnrin ló níṣòro tó sì máa jẹ́ ọkùnrin. Ìdí nìyí àti bàbá àti ìyàwó ni wọ́n á jọ lọ fún àyẹ̀wò. So ọkùnrin náà máa ṣe semen analysis. So wọ́n á ṣàyẹ̀wò ọkùnrin náà. Kọ́ mọ́ jẹ́ pọ́dọ̀ obìnrin náà wò pé ìṣòro wà. Kọ́ mọ́ lọ jẹ́ pọ́dọ̀ ọkùnrin ni. Àwa méjèèjì náà ni wọ́n jọ yẹ̀wò ni wọ́n jọ rí pé àdáńtọ́. So àwa méjèèjì náà ni wọ́n jọ ṣàyẹ̀wò wa. Láwọ̀ á fi mọ kí ni tó ṣokùnfà àìtí bí ọmọ tí wọ́n bá yẹ̀yàwó tí wọ́n bá yẹ ọkọ wò. Wọ́n lè mọ báwo ni kí ni tó ń ṣẹlẹ̀ àti kí ni ìgbésẹ̀ tí ó kàn. Mo rí ìbéèrè kan tí wọ́n ní àwọn ti pé 64 years. Wọ́n láwọn kíyèsí wípé àwọn ọ̀sábà máa ní ọkàn àwọn ọ̀sábà máa fà sí ìbálòpọ̀ mọ́ wípé àwọn ò sì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ pé ká ran wọn lọ́wọ́. So a ò mọ̀ bóyá ọkùnrin ni wọ́n àbí obìnrin. Bọ̀ tó bá jẹ́ pé obìnrin ni tíyàn bá ti pé 64 years. So ó ti máa ní tí à ń pè ní reduce in hormone estrogen. So ó ti máa ní tí à ń pè ní love ọmú rẹ̀ gan náà ti máa reduce which is oxytocin. So gbogbo àwọn nǹkan àwọn ọmú rẹ̀ ó ti máa diminish. So kò ní máa ní urge fún sẹ́ẹ̀sì mọ́. Bẹ́ẹ̀ náà ni ó máa ń ṣẹlẹ̀ sí ọkùnrin náà. So tẹ́ ẹ bá bóbìnrin ti máa ń wọ menopause ọkùnrin náà máa ń wọ andropause mo ti sọ lórí ètò yìí. So tẹ́ ẹ bá ti ń dé àwọn certain age kan. So ara ti fẹ́ máa sọ àwàálẹ̀. So àwọn lifestyle tẹ́ ẹ bá wá gbé bẹ̀ yẹn healthy food healthy life livings ni ó máa jẹ́ kíyàn tún máa lè compete kíyàn lè máa ṣe déédé. So àwọn tí àgọ́ ara yín nílò láwọn nutrients tágọ́ ara yín bá rí yóò mú kára yóò lè máa jí pépé láti lè máa ṣe nǹkan tí ó bá yẹ. So ní èjì yìí ó ṣeéṣe kí urge for sex yẹn kó reduce nítorí pé àwọn ọmú nǹkan bẹ tó ṣeéṣe kó ti máa reduce ní ara yín. But tí ẹ bá fẹ́ kó tún yàtọ̀ padà àwọn nǹkan tí ẹ máa ṣe náà ni wípé ẹ máa nílò irú ẹni tí ẹ bá jọ ń gbé bóyá ọkùnrin ló fi irú èyí ránṣẹ́ irú ìyàwó yẹn tí ó bá ti kọ ẹyin àti wọn nìkan ẹ máa máa wọn máa máa wọ bí half naked láti máa fi ríra láti máa fi wò yín ẹ máa máa jọ wòrà yín ẹ máa máa wà off mode ní all the time. So tó fi jẹ́ pé àìkan yín máa máa fà síra yín. So tí ẹ bá ti ní ààyè kankan ní ti health challenges tó jẹ́ ti àìsàn tó mú ìlera wá. So àwọn kan tí ẹ kíyèsí náà ní ọjọ́ orí yẹn pé ẹ ti máa ní diminish in hormone reproductive hormone.
0: Ọmọ bíi solution ni dókítà wo onímọ̀ nípa ìtọ́jú
1: ọmọ tí wọ́n ti múlẹ̀ lọ́pọ̀lọpọ̀ kú níjọba lágbára láàmú ọ̀rí yín bá àwọn èèyàn pè mí wọ́n ní àwọn ọmọ bíi nọ́mbà dókítà àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀
0: àmọ̀ fún wọn
1: àmọ̀ fún wọn èjì bẹ́ẹ̀ ìdá bá ń bèrè ẹmọ sẹ́ndì mẹ́sẹ̀jì sínú nọ́mbà
0: tó 0810674773
1: èjì bẹ́ẹ̀
0: ẹ̀tí ilẹ̀ bẹ́ẹ̀ àmọ̀ fún nọ́mbà dókítà fẹ́ bá wọn sọ̀rọ̀ ọmọ bíi yà lọ lérò
1: èjì bẹ́ẹ̀
0: ẹ wo bẹ́ẹ̀ náà ti ń wọlé lọ wẹ́dà tutù òjò rọ̀ lati Eko de gbogbo bi orilede Nigeria mo pe mi won ni won le gun ro leko won ni ro lodo yin mo ni ro
1: iro iro lodo won na iro ejibe ojo ibuku yo si iro la bi a
0: ewo e ja lo won la la la ologbe la gasi lo gbe ro
1: e gbagbe o e sa su se wa
0: e sa su se wa
1: e gbe ra yin debe o
0: to ni la
1: be yo ba se dade yin o mo kara ni
0: la la la la la la la la la la

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Hit songs from yesteryears on Diamond 88.7 FM.
5: What's up? This is Cassie.
6: Hi, this is Nelly Furtado.
7: And this is my favorite
8: Shining Supreme.
9: Ladies and gentlemen,
10: ladies and gentlemen,
11: ladies and gentlemen,
12: Diamond FM.
13: Hey, it's Iggy Azalea.
14: I'm Tolo.
15: Where's Khalifa, man?
16: Nicki Minaj.
17: Fresh Brand Rolo.
5: Cool.
15: Let's go.
5: Diamond FM, your one-step dial.
18: So, DJ, give him a shot.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀kun kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àpìpìpù ìgbẹ́kùnrin, bí àṣẹ́pìpìwà.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.